iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí yín ẹ kú ojúmọ́ ìròyìn ní kùtù àìrí láti iléeṣẹ́ rédíò àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlara-Mọ̀kínlá Àwàtà tí ń gbóhùn sátẹ́gùn Fọlájìn Oyetayo ló ní ìròyìn yìí ṣáájú náà. Ẹ gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Àwọn ọmọ ẹ̀yà ìbíra nípínlẹ̀ Ondo jẹ́jẹ́ àtìlẹyìn wọn fún àtúnyàn ààrẹ Tinubu. Ìjọba àpapọ̀ sísọ lójú àwọn ojú ọ̀nà tó ṣe kókó nípínlẹ̀ Ọ̀sun. Àjọ tó ń ṣàkóso ẹ̀ka epo rọ̀bì nílẹ̀ yìí ti ṣàgbékalẹ̀ òfin tuntun kan eléyìí tí yóò dènà láti lè má jẹ́ kí wọ́n fi kún iye owó epo bẹtiró. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ aṣíwájú Mandate Group ní ìpínlẹ̀ Ondo ló ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti wà ní ìṣọ̀kan tó ń titi tẹ́ńpẹ́lẹ́ mọ́ ìpolongo lẹ́sẹ̀kòkó lójú náà tilẹ̀ jẹ́ kó jẹ́ bí àtìlẹyìn fún ààrẹ Bọ́lá Tinubu tó ń ti èròǹgbà rẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Ọ̀rọ̀ ni wọ́n fi léde lásìkò ìpàdé pẹ̀lú àwọn ìkan tọ́rọ̀ kan nínú ẹgbẹ́ ọ̀hún eléyìí tó wáyé nílùú Àkúrẹ́. Ìpàdé ọ̀hún ló mú kí àwọn ọlọ́gbọ́n dúró ẹja mú àwọn alákòóso ẹgbẹ́ ọ̀hún nípínlẹ̀ yìí tó ń tẹ àwọn aládarí rẹ̀ kó péjọpọ̀ láti bẹnulu ọ̀nà àtọ̀ láti lè jẹ́ kí àgbéǹde kó tán bá àwọn àlàkalẹ̀ rẹ̀ pàápàá jùlọ tó fi mọ àwọn ojúṣe rẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ní tìbútòrò ìpínlẹ̀ tá a wà nínú ẹ̀. Ọ̀gá àgbà gbogbogbò ẹgbẹ́ ọ̀hún Olúmúyíwá Ṣagbọ́nlá wá rọ àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún láti fìgbà náà kan sọ̀jà kí wọ́n sì ṣiṣẹ́ papọ̀ lójú náà ti lè jẹ́ kí èròǹgbà àjọ ọ̀hún kó wá sí ìmúṣẹ. Ṣagbọ́nlá ṣe láláì pé ìṣọ̀kan ìfarajìn tó ń ti títẹ̀síwájú nípa ṣíṣe ìpolongo pẹ̀lú àwọn tọ́rọ̀ kan ni yóò jẹ́ bí ọ̀nà láti lè jẹ́ kí àfojúsùn wọn tó ń ti àlá wọn kó wá sí ìmúṣẹ. Ó ṣàtẹnumọ́ pé ẹgbẹ́ ọ̀hún ló ti jẹ́jẹ́ báyìí tí wọ́n ti ṣàtìlẹyìn wọn fún ààrẹ Bọ́lá Tinubu pàápàá jùlọ ti ìjọba ìrètí ọ̀tún eléyìí tó gbé dání. Ẹgbẹ́ ọ̀hún eléyìí tó rí àtìlẹyìn gbà látọwọ́ mínísítà fọ́rọ̀ ètò abẹ́lé nílẹ̀ yìí dókítà Olúbùnmi Tújòjò ni wọ́n wá ṣe lálàyé pé gbogbo àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ni yóò tẹ̀wájú ní tìbútòrò ìpínlẹ̀ yìí láti ṣe àtìlẹyìn tó ń ti ìpolongo ṣáájú ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Igun ti àwọn èèyàn ìbíra nínú ẹgbẹ́ eléyìí tó ń ṣe ìpolongo lẹ́sẹ̀kòkó fún

láti inúbú ìyẹn gmt nípínlẹ̀ yìí ni wọ́n ti ṣe láláì pé àwọn ti dúwọ́ mọ́ báyìí fún àtúnyàn ààrẹ bọ́lá ahmed tinubu àti igbákejì rẹ̀ kasim setima ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà ọ̀rọ̀ ọ̀hún ni wọ́n fi léde lásìkò ìgbà tí àwọn èèyàn ìbìrà ọ̀hún péjọpọ̀ ní àwọn ìjọba ìbílẹ̀ bíi 15 ní tìbútòrò ìpínlẹ̀ yìí níbi ìpàdé wọn eléyìí tó wáyé nílùú àkúrẹ́ níbi ètò ọ̀hún lára àwọn ọmọ ìbìrà níbi tí a ti rí arákùnrin àpáta emerson àti arákùnrin ọ̀kábíálì aleo àti àwọn mìíràn tó fi mọ orí adé wọn ìyẹn ọba yusuf ojo ni wọn ti fi gbọkànlé kíkún wọn hàn nípa ìṣọwọ́darí ààrẹ bọ́lá tinubu tó ń ti àwọn àlàkalẹ̀ ìṣèjọba rẹ̀ nínú ọ̀rọ̀ tiẹ̀ alámòjútó igun ti ìbìrà nínú ikọ̀ gmt nípínlẹ̀ yìí arákùnrin azan ahete ṣe láláyé pé wọn ti ṣe ń kọrin kí ààrẹ bọ́lá tinubu kò sẹ́yìn ìgbàgbọ́ kíkún eléyìí tí wọ́n ní nínú ìṣọwọ́darí rẹ̀ tí wọ́n sì ṣe láláyé pé nípa àwọn iṣẹ́ eléyìí tó ti gbéṣe báyìí ló fi hàn wípé ń ṣe ni àyípadà tó lóòrìn ti ń débá ìṣèjọba lórílẹ̀‐èdè nàìjíríà nínú ọ̀rọ̀ tiẹ̀ ọ̀gá àgbà gbogbo ẹgbẹ́ gmt ní ìpínlẹ̀ yìí ogunléyé saka yusuf ṣàpèjúwe bí àwọn ènìyàn ti ṣe túyáyá síta gẹ́gẹ́ bí ìgbésẹ̀ eléyìí tó dúró re àmọye nípa ọ̀rọ̀ òṣèlú adédọ̀tun adébùmítì ló ti ṣe lálàyé pé aṣòfin tẹ́lẹ̀ rí eléyìí tó ṣojú ẹkùn ìdìbò àárín gbùngbùn ondo ìyẹn ayọ̀ akínyẹlúrẹ̀ òun ló ṣe dáadáa ju aṣòfin eléyìí tó wà lójú ọ̀pọ̀n báyìí lọ ìyẹn adéníyà adégbàmírè pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ìdàgbàsókè ìlú àti iṣẹ́ àkànṣe adébùmítì ló fi ojú ọ̀rọ̀ léde lásìkò tó ń fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn pẹ̀lú àgbéyẹ̀wò àwọn àkọọ́lẹ̀ àwọn olóṣèlú méjèèjì ṣáájú ètò ìbò tó ń bọ̀ lọ́nà ó ṣàpèjúwe akínyẹ̀lú rẹ̀ ẹni tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ẹni tí ó jẹ́ olùdíje fún ẹkùn ìdìbò àárín gbùngbùn ọ̀hún ló sì jẹ́ aṣòfin eléyìí tó mọyán lórí jùlọ tí ẹkùn ìdìbò ti pèsè ó ní akínyẹ̀lú rẹ̀ ló fi ipa rere lélẹ̀ lórí ohun tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè àwọn iṣẹ́ ní ìjọba ìbílẹ̀ mẹ́fà tó wà ní agbègbè ẹkùn ìdìbò àárín gbùngbùn ondo adébùmítì wá gbẹnu àtẹ́lu adégbàmírè látàrí bó ti ṣe ní aṣòfin ọ̀hún ni kò tí ì ṣe àwọn iṣẹ́ àdàgbàsókè kankan eléyìí tó jẹ́ gbòógì fún ẹkùn ìdìbò ọ̀hún látìgbà tó ti wà lọ́fíìsì nígbà tó ń fèsì ọ̀rọ̀ náà olùrànlọ́wọ́ àgbà fún aṣòfin adégbàmírè akinlóye bọ́lárìndé tako ọ̀rọ̀ náà pẹ̀lú pé iṣẹ́ eléyìí tí ó ti ṣe lójú gbogbo iṣẹ́ eléyìí tí akínyẹ̀lú rẹ̀ ṣe lọ ní nǹkan bí odidi ọdún mẹ́jọ tó fi wà lọ́fíìsì wáyé o ìjọba àpapọ̀ ilẹ̀ yìí ló ti bẹ̀rẹ̀ sísísọ lójú àwọn iṣẹ́ àkànṣe mìíràn tó jẹ́ iṣẹ́ ojú ọ̀nà eléyìí tí yóò mú gbàdẹ́rùn ní ìpínlẹ̀ ọ̀sùn pẹ̀lú bí wọ́n ti sísọ lójú àwọn iṣẹ́ ojú ọ̀nà bíi òṣogbo àkùdá gbọ̀ngàn àti òṣogbo ìwé ìbàdàn road nígbà tó ń sísọ lójú iṣẹ́ àkànṣe ọ̀hún ẹni tó ṣojú ààrẹ bọ́lá tinubu níbi ètò ọ̀hún tó tún jẹ́ mínísítà fọ́rọ̀ ajé orí omi ilẹ̀ yìí adégbòyega oyetola ṣe lálàyé pé iṣẹ́ náà ni yóò jẹ́ eléyìí tí yóò lè jẹ́ kí ìgbáyé gbádùn kó túnbọ̀ bá àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀sùn akọ̀ròyìn iléeṣẹ́ rédíò àdàbà fm eléyìí tó ń jábọ̀ láti ìpínlẹ̀ ọ̀sùn tolúlọpẹ́ fàlẹ́yẹ fi yé ni wípé ogunlọ́gọ̀ àwọn ìkànlẹ́ka ìṣèjọba òun ló péjúpẹ́sẹ̀ síbi sísọ lójú ètò náà nínú ọ̀rọ̀ tiẹ̀ mínísítà fọ́rọ̀ ètò ajé nílẹ̀ yìí adégbòyega oyetola ló ṣe lálàyé pé ètò náà ló jẹ́ ara ìgbésẹ̀ pàtàkì lójú náà ti lè jẹ́ kí nǹkan tó búyàrí sí nípínlẹ̀ ọ̀sùn ajibọlá bashiru náà la ṣe lálàyé pé ètò ọ̀hún ni yóò tún jẹ́ kí lílọ bíbọ̀ ọkọ̀ kó já gere sí i tí yóò sì jẹ́ kí nǹkan tún lè dá tí ó sì lè jẹ́ kí nǹkan tún dùn dáadáa sí i fún àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀sùn nígbà tí wọ́n bá parí ṣíṣe ojú ọ̀nà náà ǹjẹ́ ibi tá ò rí mọ́ rèé lórí ìròyìn ní kùtù àìtàárọ̀ tòní láti lè ṣe rédíò àdàbà fm 88.9 tá ń gbóhùn sátẹ́gùn láti ìlú làrámọ̀kín ayọ̀ọ́lá fátòkùn lólòtú ròyìn fọlájìn oyè táyọ̀ lọ́mọ́sẹ́tì ìgbọ̀nyìn iṣẹ́ wa ò nídìí iṣẹ́ o àkú àjọ òde.

0: korokoro lodo eku ise o roka roka eyin na eku ise gbogbo eyin te nbe leku te nweku te nfopo bi o ba si yin ki la fe firi mu sebe awo omo ilepo omo aniyo omo alata ta ni gbogbo re lori ebe mo ki yin pe eku ise mo si dupe lowo asiwaju pe o na seun seun o toro gbogbo awon agbe wa lagbara won ni salai mama yin won si ni salai mama lu logo enu ibi moroko si lana lori ile ti won se baje o na ni mo pada si loni o mo ni won fitan arakunrin kan awon eniyan mu po mo fe saye mo fe saye mo fe se duniyan mo fe se duniyan won ti gbagbe pe o mule mo fo ni duniyan je gbogbo digaga ngogo gbogbo reluwe katakiti katakiti re to ba debi kan yo re reluwe yo si semi ti o ni lo mo o le ma gbe gbogbo eyin ero te ngba nu nbe ko gbe yin debi te nlo ko ja yin kale si rona o parinu o di ki a ma wa wa nti won o fi wo sugbon teni o le pada ko tun pada wa dore eni tipe tipe o awon obaye je ti won fi le se nkan won ti gbagbe pe ile ni oruko ti nje ba won baba wa ti npe alimi ni ololo ti si gbe eyan mi fun gbogbo eni ti ba se nkan e wo arakunrin kan be agba bi aka loruko re o lowo bi asarun ki se polohun ke lolowo na ni bi biribiri ohun olohun ko pa ohun olohun ko pa mo ti e ko mu won ko se won leso bo se tin soju pelu awon janduku to nko leyin ohun lo fi ndo lowo to fi ndi oloro ti gbogbo awon eyan si ma sasun abule to ba bo si bayi won ti kan jangban nbe bi o ba gbalẹ won tan die lo ma fe ku baba kan wa nbe ni ala oko ohun ati omo re ti won si ni ilejo gbogbo ona ni agba bi aka nwa lati fi ri pe ohun sa gba ile won o gbiyanju titititi bo ba lo ko ni ba won laba bo ba se o ti ran awon emewa re lo ti owo re si nse para ojo otojo ojo otojo o na si bi omo tuntun won se nawo lowo ninu ile won se onise bi okuku ni ma se sise bi iwa ika ti nbe ninu eda ati gbogbo ise owo abesin kawo ola bi won o ma nti won gogo kaakiri ni iwo eleda mi ma je kori mi o buru o ma ran mi ni se ika ma ran mi ni se gbemi gbemi omo la keji mi e wo bi ti gbajumo to ba yi ara re ti e wo ojo to nse nkan lowo o si kuro ninu ile ko mo pe awo di oke nri un bi awo di le si ti se nwo ni to ke nwo o ti iban le wo bapo o gbe oko re o si rin lo pelu awon emewa re o ni ki awon emewa re koko lo si waju ni gere to nbo be ni arabirin kan pade re to je iyawo awon eni to fe lo ba awon yen ri won ni lagbaja ni mo mo nkan to nwa kiri ni oganjo oru o na si fi ara seko o rora fi ara le si bi kan ni gere to ri pe anfani ti wa fun to ri eni to nwa lo ti yen naju ni gbagede ita re o si fi ibon le igbe oro ti arakunrin kigbe ko mo pe awodi oke to duro lori ile ti etinte o ti ri un daada ni ketekete o si nsa lo si sa to nsa lo o tun gba ago olopa lo lai mo pe ewu ti nbe leru re awon yen si file o gbale lo bayi ni awon to ri ni won si tete lo si ago olopa pe awon ri eni bayi agba bi aka o ti sise bi bayi ni bi bayi to ti se bayi to ti se bayi be ni won wa sibe won ba arakunrin na to japoro nle epa oporo mo idajo olorun ki pe mu eyan idajo olorun mu gbogbo ogbemi gbemi e fi oro agba bi aka ke fi sari kogbon o ro pe ko si nti owo le se owo a ma debi kan ti owo ma te to je pe ododo nikan lo ma ku bayi ni adajo ojo na to je adajo obirin ko ti e be subegba oni ki won mu ki won lo se ohun na bi oju ti n se ose ki won pa ipo ohun na da ni kia logan o n bere lowo eni ti n gbejo ro fun pe kini won fi eyinbo wi iyen ni atunse kan o si o oro yi si ti koja owo bayi ni agba bi aka to na torile gbogbo iwo to n gbale onile ma ran ti pe idajo olorun wa o laipe laijina asiwaju si n gbe committee kan bo ti o ma moju to gbogbo awon nkan wonyi tori ko fe ki emi eniyan ko ti owo eniyan kan bo tabi pe nigba to n wa nipo yi ki won ma pa eniyan ko da o e la loro ni o a tun jo pade ni dede akoko ikan na lola ire o
1: mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
2: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogo bile tawon okunrin n bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogedegede do ti ara danu logo lomo okunrin agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nadak fun tedu gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me.
3: Them say monkey smart, not because the tree near. But now monkey will jump past the eye they quick see.
4: Don't call me auntie.
3: This big brother Ninja season 11 go hot past pressing iron.
4: Yes, sir.
3: Now only the biggest moves go make I see you.
4: I keep okay.
3: Everybody come show themselves.
5: Yes, sir. Now 247 drama for big brother Ninja season 11. Sharply recharge a decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for GoTV channel 49. You still feel follow happenings with GoTV stream if you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
6: Ajaula Sakura.
7: Hey, hey, hey. Mo gbe mo yasi laye yodun kewa. Ijo keruwa ti serafu. Wisdom of God. Agbala itusile Christi. To wa ni opposite technical. Bistro GF. Iwaroka. Ondo State. Ti wa yami. O ti gbalẹ kitikiti. Iroyin ti kan kaakiri ipinle Ondo. Ipe kidi ku orire. Ni mama wa woli agbaye ni. Akide joye. Abigail. JP. Ti nba lati osu to koja. Gbogbo awon eyan jankanjankan. Ilu titi. Gbogbo woli. Ma fe mi gbadura. Awon olorin oloko jokan. Ta ti wepe ma kanle dododo. Eni ba so pe owo teru. Iwon to be fitan ale ilu mudani. Awon fadu ajagu oke. Olorun won se ma patu. O ma dabira. O ma gbinan ya. Abeyin ti gbon ni. To ba di ojo kẹsàn oṣù kẹjọdún yìí náà jọdún ọdún kẹwàá ìjọ wa máa wáyé pẹ̀lú àkọlé tuntun bí kò ṣe pé olúwa kọ ilé náà àwọn tó ń kọ́ ṣiṣẹ́ lásán òní dáfídì 127:1 ìsọjọ́ ọlọ́jọ́ mẹ́ta tó máa gbóná yakilala ká máa fi bẹ̀rẹ̀ ní ọjọ́ karùn-ún ní ọjọ́ wednesday bẹ̀rẹ̀ láago márùn-ún ìrọ̀lẹ́ títí wọ ọjọ́ friday tọ́bọ̀ wá dọjọ́ friday gangan ìyẹn láago mẹ́rin sí aago méje òun ni praise night ṣàwárí lọ́jọ́ sunday tí ìsọjọ́ kẹsàn-án ìyẹn ni àjọ̀dún ọdún kẹwàá gangan máa wá wáyé Mr. Makinde láti America pẹ̀lú Mrs. Buki Akinjiṣẹ́ láti ìlú America ni mother and father of the day Mr. and Mrs. Oluwatomisi pẹ̀lú Honorable Rotimi láti Èkó àwọn ni alága ọjọ́ náà Mrs. Olubu aka Iyagun ara àwọn àlejò pàtàkì tá à ń retí láti ìlú Èkó Prophetess Akindejoye Abigail olùdásílẹ̀ àti olùgbàlejò àgbà àjọ̀dún ọdún kẹwàá ẹ wá bá wa ṣe Apostle Adesina Choir Master ló kéde.
8: Lóòótọ́ ni pé àwọn ọ̀ràn tí kò kí ń parí láéláé ó ṣòro káwọn ìfẹ́ kan ó lọ. Ó ti yá àpọ́dún kan nìyẹn 1 year tí màmá wa late Mrs. Abigail Olúwaṣẹ̀yẹ Dàda Balẹ̀ ti lọ sinmi láyé olùgbàlà ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2025 dàbí àná ni lójú wa o. Nígbà tẹ mímí ìkẹyìn ìyá ọmọ àtàtà abiyamọ tòótọ́ má ní gbàgbé làwọn tẹ gbélé ayé ṣe ẹ kọjá abiyamọ lásán ẹ jẹ okun lásìkò ìṣòro ìtùnú nígbà ìrora lónìí àti lójú gbogbo làwọn ọmọ rẹ Prince Dada Folayan Mrs. Ọ̀rẹ́dọ́lá Àwé Mrs. Abike Ayọ̀délé àtàwọn ọmọ ọmọ ó máa ṣèrántí rẹ o olùfẹ́ wọn. Àdúpẹ́ fún ìgbé ayé yín torí pé àwọn ìwà rere yín làwọn ọmọ ṣì ń jẹ títí dàsìkò yìí nígbà gbogbo làwọn máa ṣèdárò yín o. Màmá wa Abigail Olúwaṣẹ̀yẹ Dàda Balẹ̀ ọdún kan pé lónìí tẹ ti fi wálẹ̀ lọ túbọ̀ máa sùn máa sinmi títí dọjọ́ tá a pàdé tìpìyàn ò dé sí mọ́. Àwọn ọmọ àtàpapọ̀ ẹbí lolùkéde.
9: Communications tún gbọ́nà ara yọ. Odún ni wọ́n wọn kìí ṣàìmọ̀ olóko. Tá a bá ń sọ̀rọ̀ nípa kọ̀ǹpútà láptọ̀pù nílẹ̀ yìí, má làágùn jìnà. Ọ̀dọ̀ wọn ni kó o máa bọ̀. Má fowó tó làágùn kó o tó rí. Tún ra ní tí ò dá o. Gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ àti ìwọ tó nílò kọ̀ǹpútà láptọ̀pù. Máa bọ̀ ní Frank Communications. Kó o wá rojúlówó láptọ̀pù tó fi ní lọ́kàn balẹ̀ tó tún lálòpẹ́. Tún gbọ́ o, gbogbo kọ̀ǹpútà láptọ̀pù tó bára lọ́dọ̀ wọn báyìí, ẹ̀dínwó ló bá dé. Pẹ̀lú ẹ̀bùn kọ̀ǹpútà láptọ̀pù bag, digital mouse, kọ̀ǹpútà láptọ̀pù stand àti charger. Frank Communications ti kó kọ̀ǹpútà láptọ̀pù wọlé bìbà. Irú èyí tó bá ń fẹ́ nbẹ̀ lọ́dọ̀ wọn okòwò nbẹ̀ lórí computer laptop wà ra tiẹ̀ kò tún kẹ́kọ̀ọ́ ìdókòwò lórí computer laptop gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ ẹ̀yin akẹ́kọ̀ọ́ oníṣẹ́ ọwọ́ oníṣòwò òṣìṣẹ́ ìjọba gbogbo ilẹ̀ nílò computer laptop lásìkò yìí ó tún gbọ́ o àǹfààní san díẹ̀ díẹ̀ tún wà ó yà wọ́n náà máa bọ̀ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street lẹ́yìn Unity Bank telephone 0906-123-3331 tàbí 0803-353-4200 Frank Communications computer laptop tó dáa tó fi ní lọ́kàn balẹ̀ ọ̀dọ́ wọn ló ti ríra.
4: Across the bridge, there's no more sorrow.
10: The entire family of Okunlade Akinbobami announced the burial ceremony of our father, grandfather, great-grandfather, brother and uncle, Pa Okunlade Joseph Akinbobami, who slept in the Lord on the 23rd of April 2026. Aged 91 years, burial arrangements are as follows. Wednesday, 5th August 2026, service of song at his residence, 10 Irotitun Street, beside Irotitun Primary School, Oshile Quarters, Akure, by 4 p.m. Thursday, August 6th, Christian Week Keep at his residence, Awokiyesi Avenue off Ondo Road, Ileoluji by 5 p.m. Friday, August 7th, church service at Emmanuel Anglican Church, Confidence Avenue, Ileoluji by 11 a.m. Interment at his residence after the service. Reception follows immediately at Civic Center, Ileoluji. Our beloved father, Pa Okunlade Joseph Akinbobami, rest on till we meet to part no more. The children and grandchildren announce us for the family.
11: Tí gbogbo àwọn àgbẹ̀ fi yẹ Dragon Super láàyò gẹ́gẹ́ bí ojúlówó ògùn pakopako. Ìyẹn láì ní mú wàhálà tàbí ìpalára fún gbogbo nǹkan àgbẹ̀ èyí tí a bá gbìn bíi àgbàdo, kòkó, iṣu, kùkúmbà, watermelon, tomato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ tí Dragon Super ṣe ó lékeka. Àbálájọ tó fi wá jẹ́ wípé gbogbo àwọn àgbẹ̀ Dragon Super òun ni wọ́n yẹ̀ láàyò lákòókò tá a wà yìí. Àbátúpa ní Dragon Super ló máa pa gbogbo koríko tá a bá fi fín. Tá a bá wá kíyèsí wípé ìkè Dragon Super ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀. Ẹ má lọ dá òtún ẹ̀. Iṣẹ́ tó ń bẹ nínú Dragon Super jágunlábí gbáǹkọ́gbìn tẹ́lẹ̀ ló ń bẹ nínú Dragon Super eléyìí tẹ́ ẹ máa rà lọ́wọ́lọ́wọ́ báyìí. Dragon Super tó ti wá mú kí wàhálà àwọn àgbẹ̀ dínkù. Ẹ lè rí Dragon Super rà léyìíkéyìí ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn pakopako ìyẹn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀lú ẹ̀lú. 0811-8910336 tàbí 0811-8910234. Dragon

0: ti CDK wa.
1: Emo lo tun je CDK bayi.
0: Be ni o CDK e le ra fridge yin, ero ifoso ati be be lo.
2: Ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ya bi.
0: Ah ah, lati osu to koja ni mo ti ra won.
2: Oluso agunkan, eso wa po.
0: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
3: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
4: Say after me. Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Baba, ẹgbà mi, ẹra mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
8: Abba, ayọ̀ kò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóònù tẹ̀ ló gbà. Ó da alágbó ara. 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́nì ìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà, ìjáwá ìjà ò sí. Always guide me.
9: Here you go there.
10: Mom, you didn't add milk.
9: No need to. Taste it and see why.
10: Wow, but how?
9: Is it milky?
10: Yes.
9: Is it creamy?
10: Yes.
9: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
10: I love it, Mommy.
11: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
12: Them say monkey smart, not because it's three near. But now monkey will jump pass the eye, they quick see.
13: Don't call me auntie.
12: This big brother Ninja season 11 go hot pass pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
14: Yes, sir. Now 247 big brother Ninja season 11. Sharply recharge at decoder. Make you not for miss anything, no. All the gas goes, they show for Go TV channel 49. You still feel follow happenings with Go TV stream. If you day road. Headline sponsor, Bet Power. Go TV. Love it.
15: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
16: Màámi.
15: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
16: Hypo kẹ̀.
15: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
17: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
18: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
19: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
18: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
19: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: 2 5 3 0 9 1 60 62 62 53. Olukọ Money Janu Omo 24/7 Abba Make Sure. Ijawa Ija Osi always guide me.
1: Bẹ́ẹ̀ni, ìjáwá ìjà òsì always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún lé iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture yìí? Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ́ pè 091 60 62 62 53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091 60 62 62 53. Tó o tún dìgbà míì náà tá a tún mọ́ pàdé

ada lalu ni, ada jima ni, ada ke jeno suka aja, ada 2026. Aba tu masu sueno. Ama wo su meta merin to ku bayi, to de o tu fi pari. Awon kan lajo bere, ta ajo do ni, Olorun ba mi a fin dupe lowo re ni o, a fin gbo ko re ga ni. Wa wola gbogbo ojo to ku. Wakati to ku, ose to ku, osu to ku. Eleyi ti odun yi o fi kogba nle, Olorun dakun. Abo re to daju lori eni kokan wa. Yo tun ba ma daju si ni o, ami ati ami. Wa wola bi gbogbo ti won ti kirun sadua loni. Awa yen re, ta be lon si yan ni waju. Deyin awon eyan re loni. Olorun dakun wa gbadu awa. Ojo jima toni, won se ni akima fun gbogbo wa o. Adura wa to tin gba, Olorun dakun jo tubo mo gba ni. Wa ra fana mankana aliya. Agbega agbega ni o ma jeta ni kokan wa o, e sami abe raye. Lai ni de na panu papapa, e ja ko sayere lati le. Gege bi se wa niyan, e je n lo sibe, idije fe ya adulawo. Eleyi to n lo lowo. Gege ba se mo, alare o pada waju agba yin ko gbe nkan anu, sugbon kin to lo sibe, e je n lo sinu idije ti Ade Abe football. Fiesta todun ta wa yi. Ipele preliminary rounds eleyi to n lo lowo bayi ni ipele ti ludo lawon obirin female category yo waye loni laago meji. Gbogbo awon toro kan won je ki mo pe loni ni laago meji iyen ni Great J Global Concert Mami Jamiu Arinsi Jackson lore ibe gangan ni o ti waye o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn, ẹ mọ́ gbàgbé àṣekágbá ó máa wáyé tó bá ti di ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù tá a wà ní dédé aago mẹ́wàá àárọ̀ Mega School opposite the Rosie bar ló ti máa wáyé o. Ọdúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe kò kárí ètò yìí. Ẹ̀jẹ̀ kọ́kọ́ mẹ́nuba Fiesta Committee Aji Prince Bebeto Saofema General Coordinator Comrade Adenidi Coach Abẹ́ ìṣàkóso alákóso Ade Abike Foundation. Gẹ́gẹ́ bí nǹkan tún ṣe wà sí nìyẹn, Rachel Family Foundation, Lillian Family Foundation, Ọmọlára Communication Consider Hotel, Peace Garden and Bar, gbogbo àwọn iléeṣẹ́ tó ṣe agbátẹrù Diamond Venture àti Abidi Ventures, wọ́n kí gbogbo wọn o. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, ẹ̀já kú ohun bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ń balẹ̀ pẹ̀pẹ̀ sínú ìdíje ti AFCON. Àwọn obìnrin eléyìí tó ṣe pé yóò wáyé. Ẹ jẹ́ ń jẹ́ ká mọ̀ pé tó bá ti di ọjọ́ Sunday. Ọjọ́ Sunday, àgádágídí ó mọ gbagbá àbọ̀ngbìrì ó mọ gbàjàkadì o. Torí ibá méjì kọ́ yóò gà á yàtà. Yóò sì dùn gbọ́gbọ́n kan sí i ní ìpele quarter final. Eléyìí tí ó máa láǹfààní àti gbìnàyà. Ẹ mọ́ gbàgbé àtọ́lá lọ. O ní nǹkan ó ti máa mú nǹkan lẹ̀. Aago mẹ́fà lé ọ̀lọ́ orílẹ̀-èdè Africa Coast. Àwọn obìnrin nìyẹn. Wọ́n ó kojú orílẹ̀-èdè Algeria obìnrin. Tó bá da aago mẹ́sàn-án lé ọ̀la, Morocco obìnrin ó mọ kojú orílẹ̀-èdè South Africa. Ẹ mọ́ sí gbàgbé pé orílẹ̀-èdè South Africa yìí. Àwọn ọmọ kojú orílẹ̀-èdè Morocco tó ti páwọn gangan ló ń gbàlejò ìdíje ife ẹ̀yẹ adúláwọ̀ àwọn obìnrin tọdún tá a wà yìí. Tó bá dọjọ́ Sunday láago mẹ́fà rọ̀lẹ́. Ọjọ́ tí gbogbo àwọn olólùfẹ́ eré ìdárayá lórílẹ̀-èdè wa Nàìjíríà á ń dúró dèrè láti lè jẹ́ ká tún ṣe kóríyá tó ga yàtà fún ikọ̀ Super Falcons. Orílẹ̀-èdè Cameroon obìnrin ó mọ kojú orílẹ̀-èdè Nàìjíríà obìnrin. Àwọn asísá tó sú àlà nìyẹn, àwọn àgbà fìyọ̀yọ̀. Aago mẹ́fà ọjọ́ Sunday ní kẹ́ ẹ má lẹ́gbọ́. Aago mẹ́sàn ọjọ́ Sunday Malawi ó máa kojú orílẹ̀-èdè Ghana. Bí nǹkan tún ṣe wà sí nìyẹn, Justin Madugu ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ Super Falcons ó ti jẹ́ ká mọ̀. Ó ní gbogbo àpàdé àti àlùdé orílẹ̀-èdè Cameroon obìnrin la ti mọ̀. Ọlọ́run sì fún wa ṣe dáadáa lọ́jọ́ Sunday. Ìkòkò ò ní gbomi kó gbẹ̀yìn kó tún wá gba sọsọ ní ẹ̀ láìfà àbàdàmọ́là. Ẹ lọ fọkàn balẹ̀ dúdùn lọ́sàn-án máa sọ fún ikọ̀ Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà. Àdúrà tàwa náà nìyẹn. Bá a bá tún parí ìtọ́jú yẹn ká tún gbà fún ìgbà kọkànlá nínú ìtẹ̀rẹ́ ìdárayá. Ẹni sáwà nìkan náà ṣe fún ni Ọlọ́ọ̀bá mi ni. Ọlọ́ọ̀bá mi ló ní orí bẹ́ẹ̀. Èmi a sì máa sọ pé orí ọwọ́ tó o bá ti wà mọ́ ń tó ń ṣe o. Ṣé ẹ rí dáúlà yìí? Ọlọ́ọ̀bá mi ló ní lọ́dọ̀ àwa tá a mọ lò síra náà ni.
orí ẹgbẹ́ odúróore olúbáyọ̀ mike gbogbo ìjàpọ̀ extension àwọn chelsea yesterday détan ọ̀sẹ̀ tó ń bọ̀ ní on 16 àájọ wà ń bẹ̀ ni ìyẹn nílùú àkúrẹ́ gẹ́gẹ́ bó ṣe wà sí àbádọ́gba òní gangan ni o bẹ́ẹ̀ bá gbàgbé mo sọ fún wa pé ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún eléyìí tí ìgbìmọ̀ àjọ npfl àjọ tó ń mójútó gbogbo bí nǹkan sí ọ̀nà tá a bá ń sọ nípa líìgì àgbà ọ̀jọ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà àjọ yìí wọ́n máa ṣèpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí ìpàdé ẹlẹ́ẹ̀kan lọ́dún yìí ibẹ̀ gangan ni wọ́n ti wá pẹ̀kẹ́lu gbogbo àwọn ọ̀rọ̀ eléyìí tí ó yẹ kí wọ́n sọ àti láti lè jẹ́ kí wọ́n farabalẹ̀ múra sílẹ̀ fún lásáà tuntun ìdíje ti líìgì àgbà ọ̀jọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà tí ó gbéra sọ láìpẹ́ yìí ìlú ìbàdàn tí í ṣe olúìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ni ó ti wáyé lónìí o annual general meeting òní ni ó wáyé wọ́n ó tún wá yí koto wọ́n ó sì dúrọ̀ fún gbogbo àwọn ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ogun tí ó mọ̀ kópa nínú ìdíje ti líìgì àgbà ọ̀jọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà fún 2026/2027 season gẹ́gẹ́ bó ṣe wà sí bẹ́ẹ̀ bá sì gbàgbé àgbéǹde ti wà pàápàá jùlọ nípa owó tẹ́ni tó bá gba líìgì àgbà ọ̀jọ̀ orílẹ̀‐èdè wa nàìjíríà ó máa gbà ẹ̀ ń bá ṣe ipò kejì kódà tó fi mọ́ gbogbo àwọn tó bá kópa ń bẹ̀ owó gbà má lò rọ́wọ́ mi yóò tún wà fáwọn tó bá kópa o yàtọ̀ sáwọn tó bá gba líìgì ẹ já wá máa wo ohun tó máa ṣẹlẹ̀ bí ò bá yí ẹ̀ ọjọ́ 28 oṣù tá a wà yìí ọjọ́ jimo ló bọ́ sí august 28 ni òun gangan ni líìgì àgbà ọ̀jọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà nigeria professional football league òun gangan ni ó gbéra sọ bí ò bá yí ẹ̀ yóò sì parí ní 30 oṣù kẹfà ọdún 2027 àlàálẹ̀ ọlọ́run ti jẹ́ káwa náà ní ètò àti àlàálẹ̀ nìyẹn gẹ́gẹ́ bó ṣe wà sí o lè mí náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀ ẹ jẹ́ ń bọ́ sọ́dọ̀ anthony joshua pẹ̀lú ìròyìn tó ń kàn mí kú báyìí wọ́n á jẹ́ kí n mọ̀ pé madison square ìyẹn madison square garden ní new york lórílẹ̀‐èdè amẹ́ríkà ó ló ṣeéṣe kó gbàlejò ìjà ìṣẹ́ kíkàn tó máa wáyé o láàrin anthony olúwafẹ́mi joshua aj nìyẹn àti tyson fury gẹ́gẹ́ bí ìròyìn eléyìí tó ń kàn wá kú àdéhùn ó ti ń lọ lọ́wọ́ láàrin àwọn promoter méjèèjì tọ́rọ̀ kan o ṣùgbọ́n wọn ò tí wàá forí okò sọ̀ọ́dún ṣùgbọ́n wọn ló ṣeéṣe kó jẹ́ madison square ìyẹn lórílẹ̀‐èdè amẹ́ríkà òun ni ó ti wáyé o wọ́n wá jẹ́ ká mọ̀ gan kó ṣeéṣe kó jẹ́ 40 oṣù kọkànlá ìyẹn november 20 torí ibá méjì kọ́ wọ́n ní wọn ò ní fẹ́ kó kíláàsì pẹ̀lú ìdíje kan tí ó wáyé lọ́jọ́ náà lọ́hùn-ún eléyìí tí ó wáyé nínú oṣù kan náà lọ́dún tá a wà yìí gbogbo bí nǹkan bá tún ṣe jẹ́ bí mo bá yíbi tí wọ́n ti gbà padà ibi tí wọ́n ti ja ìjẹ̀sẹ́ kíkan á jẹ́ kẹ́ ẹ mọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tó kàn wá kú báyìí ibi tó ṣeéṣe kí wọ́n ti ja ìjẹ̀sẹ́ kíkan yìí gẹ́gẹ́ bí n tán fẹnu kò lé lórí ẹ sì mọ̀ pé ọlọ́run nìkan ní sọ̀rọ̀ tí ò ní yẹ ọmọ ìyẹn bá sọ̀rọ̀ tún lè yẹ o ẹ já wá mọ ohun tó máa ṣẹlẹ̀ ṣùgbọ́n tí mo kàn fẹ́ jẹ́ á mọ̀ ni wípé nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí anthony joshua mọ̀ kojú tyson fury gẹ́gẹ́ bó ṣe wà sí nìyẹn mo já wa tán kalẹ̀kalẹ̀ ẹ já tún kú ohun bẹ́ẹ̀ yẹn tún lọ bẹ́ẹ̀ ó lọ bí àwọn gédéńgbé nìyẹn ibo ní balẹ̀ sí pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́.

máa tọ̀ kẹ́jẹ́kẹ́jẹ́ ojúlé okèrè nìyẹn torá àrọ̀jọ́ mùsùlùkùn kí n tó lọ sílé òkèrè ẹ̀jẹ̀ ń farabalẹ̀ jẹ́ ká mọ̀ o. Torí bá méjì kọ̀, bóyí kò gbé agbábọ́ọ̀lù tu Real Madrid àti kò gbé agbábọ́ọ̀lù Ghana. Wọ́n sì jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ ń lọ lọ́wọ́ o, ṣùgbọ́n ikọ̀ tu Real Madrid wọ́n ti jẹ́ ká mọ̀ pé kí ikọ̀ Arsenal lọ kọ́lé ságbójú o. Lórí ọ̀rọ̀ Vinicius Junior nìyẹn, ṣùgbọ́n Arsenal wọ́n ní gbogbo ohun tó bá gbà sẹ́ òun làwọn máa fi gbé ọmọkùnrin yìí nínú kò gbé agbábọ́ọ̀lù tu Real Madrid. Ẹ jẹ́ wo ohun tó máa ṣẹlẹ̀ láàrin kò gbé agbábọ́ọ̀lù méjèèjì. Bóò la bá ṣe ná? Ṣó ń gbọ́ mi aláṣẹ KSC àbí gbogbo kárí àkókò àwọn gọ́nàsì nìyẹn. Ọ̀túnba láre Fálànà gbogbo olówó Adéwálé Màṣá gbogbo òlú àjò ẹ̀ àwọn gọ́nàsì ló dúró ti pọ́n nìyẹn. Ẹ já dójú ọjà kásáyé lọ polówó ná. Bá a bá dé, a wà á farabalẹ̀ dáwọn ìròyìn tó kùdọ̀bálẹ̀ dáadáa. Ọmọkùnrin kan ń bẹ tó ṣe pé tó báyìí darapọ̀ mọ́ ikọ̀ ti Real Madrid yóò fi ìtàn balẹ̀. Àwọn ìtàn tó máa fi balẹ̀ kú jẹ́rìí ẹ̀ ń ẹjẹ́rìí ẹ̀ ní Mr. Oranda máa já ẹ̀ kanlẹ̀. Ṣó ń gbọ́ mi Michael Dasọ̀fọ̀ tó gbogbo lára mọ̀ kí ọ́ Chelsea. Ẹjẹ́ ń lójú ọjà kí n lọ kí n bọ̀. Bí n bá dé àáwá kábàrà bó ṣẹkẹ̀rẹ̀ lọ́kùnrẹ́rẹ́ yóò pọ̀ tọ̀ fún ẹ lẹ̀. Gbogbo ara mòfin padà bọ̀ mọ́ kí yín ẹ kú kalẹ̀.

0: John Vines 3.
1: Ṣade kù sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, ó ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
2: Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúríkì ìgbàlẹ̀ rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: Baba, ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
8: Abba, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fòǹt

0: padà pàápàá bó ṣe máa jẹ́ nìyẹn. Ẹjẹ́ sọ fún wa pé lọ́wọ́ tá a wà yìí. Ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur wọ́n lọ sínú kọ Manchester United o. Nípa Sesko, ṣùgbọ́n ikọ̀ Manchester United wọ́n ní ẹ̀lọ́ kọ́lé ṣàgbójú Sesko. Kò sí fún títà lásìkò tá a wà yìí o. À jẹ́ pé ikọ̀ Manchester United wọ́n láwọn sì nílò ọmọkùnrin yìí dáadáa nukọ̀ Manchester United. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn. Olèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool. Òótọ́ ni pé wọ́n láwọn nílò àwọn adé ẹ̀yìn mú tó dúró re lọ́wọ́ tá a wà yìí o. Wọ́n láwọn nílò àwọn adé ẹ̀yìn mú. Lọ́wọ́ tá a wà yìí, wọ́n wá jẹ́ ká mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí kójú ọjà tó ti gbẹngbẹ àwọn ó kọ́ àwọn adé ẹ̀yìn mú kọ̀ọ̀kan wọlé. Nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Liverpool. Kí ìdíje ti English Premier League ṣàyò tó láǹfààní àti gbéra sọ. Gẹ́gẹ́ bí nǹkan tó ṣe jẹ́ nìyẹn, olèmi náà farabalẹ̀ jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Ikọ̀ Barcelona wọ́n láwọn ò ní dẹ̀yìn lẹ́yìn ẹ̀. À ní dẹ̀yìn lẹ́yìn Julian Alvarez o. Agbábọ́ọ̀lù táwọn olè kiri nù kọ Atletico Madrid. Gbogbo ohun tó bá gbà láàfin pa gbé ọmọkùnrin yìí. Gẹ́gẹ́ bí nǹkan ṣe wà sí nìyẹn, a tún jẹ́ kẹ́yìn tiwọn mọ̀. Láti bẹ lọ. Ibo ni tún balẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀. Ẹ̀jẹ̀ ń balẹ̀ sábàlá bóyá lẹ̀ mọ̀ kí n tún máa lọ láàárọ̀ tòní. Mo sọ fún wa pé agbábọ́ọ̀lù kan láìpẹ́ láìjìnà. Bó bá ìparí gbogbo àdéhùn rẹ̀ tó darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid. Kí lorúkọ rẹ̀ gan ni? Ọmọ wo gangan mò ń perí? Orúkọ rẹ̀ ni Yandy Omandi. Agbábọ́ọ̀lù RB Leipzig ni. Sẹ́rí ikọ̀ Madrid. Láìpẹ́ láìjìnà ó ṣeéṣe kí wọ́n kéde ọmọkùnrin yìí pé ó ti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn. Gbogbo owó tó ń rọ̀ mọ́ ó ń lọ bí 125 million euros, 15 million euros kan tún wà gẹ́gẹ́ bí add-on bonus. Àtàwọn owó pẹ́pẹ́pẹ́ mi ṣé rí tọmọkùnrin yìí tí ikọ̀ Real Madrid báyìí lè kéde pàwọn ti gbé ọmọ orílẹ̀-èdè Ivory Coast ni ìyẹn Yandy Omandi. Dàbáyé kéde pàwọn ti gbé ọmọkùnrin yìí yóò jẹ́ agbábọ́ọ̀lù tí ó wọ́n jùlọ nínú ìtàn ikọ̀ Real Madrid o. Ẹsẹ̀ lé ní ẹnibo ló ti ń bọ̀ sínú ikọ̀ Real Madrid. Inú ikọ̀ RB Leipzig ló ti ń bọ̀ o. Àdéhùn ọlọ́dún méje ni ó sì ṣe o. Àdéhùn ọlọ́dún méje tó máa di ọdún 2033. Ìjẹ́jẹ́ mọ̀ yóò tún wá di agbábọ́ọ̀lù láti ilẹ̀ adúláwọ̀ tó máa wọ́n jùlọ káàkiri ìyẹn nílẹ̀ Europe. Yóò di ọmọ orílẹ̀-èdè Africa Coast àkọ́kọ́ tí ó gbà bọ́ọ̀lù nínú ikọ̀ ti Real Madrid. Òun náà kọ ìtàn tiẹ̀ nìyẹn. Ìyẹn mo fi fún wa jẹ lábala bóyá lẹ mọ̀ láàárọ̀ tòní. Yandy Omandi. Ó sọ yìí mo dúró Fọlájì Oyetayo. Ẹja máa gbìyànjú ká máa ṣeré ìdárayá yóò di ọjọ́ Ṣẹ́gun lọ́sẹ̀ tó ń bọ̀. 09021077719. Nọ́mbà mi nìyẹn fún ìkéde àti ìpolongo ọjà yín. Ẹja máa gbìyànjú ká ṣeré ìdárayá. Ọjọ́ ńlá lòní ọlọ́ọ̀sìn ńlá nú ayé tèmi tẹ̀yìn o. Ẹ sàmí àbẹ́ ráàyè. Ire o, ire kàbìtì.
1: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ láàbí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò orun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórónà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Ọdẹ tó ń fi wí àtẹ̀gò sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 07064606419 07064606419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè nǹkan kan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07064606419 07064606419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara pelomi ba so esun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun ru wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19 nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko mo fa jade tabi ka elomi o ma fi opa si kete ese be elomi ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege be epo hun fe subu eyen ewa won baba wa ewa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba sini won tun ma da ta kebe kebe se bi ewe ategbo yin na le won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egbo ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alafi arawo ni bifi abia ojuba.
4: Here you go there.
5: Mom, you didn't add milk.
4: No need to. Taste it and see why.
5: Wow, but how?
4: Is it milky?
5: Yes.
4: Is it creamy?
5: Yes.
4: That's Milo 3-in-1 milky and creamy for you. It's so milky. I don't need to add more milk.
5: I love it, Mommy.
6: Give your kids Milo 3-in-1 milky and creamy. It's truly milky. It contains calcium to help your champ win every day. Milo, energy to go further.
7: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni máa jágbọ́ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care èyí ni iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dèrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá yìí ṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé. Ẹ kú kalẹ̀
8: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ́ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o ati bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹṣẹ mọ́nà mọ́nà báyìí ta fẹ́ máa rabi sólà ìnvátà kankan a tún tà ní cdk a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sóyin machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ mọ fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cdk app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹ ní tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdk ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo wá wò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cdk wà fún yẹn kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
7: o
8: kẹ wá sọ fáwọn káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó ètò jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdk wò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé níbì kan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbòógbà fún mi màá tún máa sanwó lọ ṣẹ́bẹ́ tí máa sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dí méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni yìí níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti dánlóòdù app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti dánlóòdù ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi fóònù nọmbà yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń dánlóòdù app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
7: ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
9: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ fẹ̀tọ́tì pharmacy olúwatoyin quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
7: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó ìpè bó lẹ ṣe ṣe báwo ni kíní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
9: iléeṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ fẹ̀tọ́tì pharmacy olúwatoyin quarters àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
10: cdcare there for you.
11: Parents, prepare your children for a summer foreign language courses organized by Millennium German Language and Inquiry Center, an institute with over 15 years of excellence in foreign language education and international connectivity in Akure. Make your children multilingual future leaders by learning German and French. This program is meant for primary and secondary school students. Learning French and German language will make your children have access to tuition-free high education, international career advantage. Also, give your children an opportunity of global citizenship. Courses available are conversational German for beginners, grammar and vocabulary building, interactive German culture and games, and more. Give your child a head start this summer and secure their path to global success. Registration is now on and limited seats available. For registration and inquiries, contact Millennium German Language and Inquiry Center at Ondo State Library Board Complex, Oyemeku Road, Akure. For calls and WhatsApp messages, 080-38-125-912 or 080-35-203-282. Management. Announcer.
12: Another time for the youth at Apostolic Doctrine and Deliverance Outreach Be Refreshed is here again.
10: The annual National Youth Convention for Adult Youth Worldwide comes up this weekend with this theme, Be Strong in the Lord. It starts with the welcome service on Saturday, 1st of August by 2 p.m. and Sunday, the 2nd, is the convention Thanksgiving service that starts by 9 a.m. The following weekend, the 8th day of August, is the annual Thanksgiving of all adult churches worldwide. And it starts on Saturday, the 8th day of August, with praise night by 6 p.m. And Thanksgiving service is 9 a.m. on Sunday, the 9th of August. All these programs come up at Apostolic Doctrine and Deliverance Outreach Cathedral at Salvation Ground, where the church president, Apostle Israel, Komolafe, and other anointed men of God will be on ground to minister powerfully into our lives.
12: Abalaje ti gbogbo awon agbe fi yen Dragon Super laayo gege bi ojulowo ogun pakopako iye laide mu wahala tabi iparara fun gbogbo nki agbe eyi ti a ba gbin bi agbado koko isu kukumba watermelon tomato ati bebe lo ise ti Dragon Super se o leke ka abalajo to fi wa je wi pe gbogbo awon agbe Dragon Super ohun ni won yen laayo lakoko ta wa yi amatupa ni Dragon Super lo ma pa gbogbo koriko ta ba fifi ta ba wa kiyesi wi pe ike Dragon Super ati yato city tele ma lo down to e ise to be ninu Dragon Super jagula bi gankogbi tele lo nbe ninu Dragon Super eleyi te ma ra lowo lo bayi Dragon Super to ti wa mu ki wahala awon agbe dikun ele ri Dragon Super ra leyikeyi ibi ti won tin ta oju lowo ogun pakopako iyen jake jado orilede Nigeria elu elu 0811891033 tabi 0811891034
13: Dragon
14: Ondo City, are you ready?

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti su mi ise lo pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkan lo oko mọ ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
1: aba ajo ko ti gbọ ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gbogbo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu ẹyin didun ara riro afọ gẹdẹgẹdẹ ti ara danu logan lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufẹ re iwe atebo la fi pelu re ajo ijawa ija ose always guide me.
2: University of Medical Sciences, UNIMED, Ondo City, Ondo State, hereby invites qualified candidates to apply for the post-UTME direct entry admission screening for the 2026-2027 academic session. Candidates who chose Ondo State University of Medical Sciences as their most preferred choice institution in the 2026 UTME and scored 150 and above are eligible to apply for the post-UTME screening, also tour and on-site, which will be held from Monday 3rd to Friday 7th of August 2026. For inquiries, please visit www.unimed.edu.ng or call 0705-121-2222 or 0813-551-3654.
3: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.
4: Wa alaikum assalam.
3: Wa rahmatullahi ta'ala wa barakatuh. Ya ki yin ni gbogbo bi tete na fani ati ma gbo aloro yi ki ike ati ge kumo ba saju eda momo sallallahu alaihi wasallam. Ha gbogbo awon sabi re gbogbo awon alula mo gbogbo awon ajini ki gbogbo awon afa nla nla awon sheik awon imam gbogbo parawata. Bẹ́ẹ̀ni àti àwọn tó ń finú kan kankan sí Allah ògbó yín pátá ni kíkẹ́ àti kí o mọ bá o a kí gbogbo èèyàn ọmọ ìyá wa nínú islam àgbo ẹyin bàbá wa nínú àwọn ẹ̀sìn tó kù wípé a kú jimọ olóyin tòní lágbára Allah gbogbo wa pátá ńlá ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé lónìí ọjọ́ ẹtì Allah kú bá tilẹ̀kùn mọ́ bànújẹ́ ó tilẹ̀kùn mọ́ ọ̀fọ̀ ó tilẹ̀kùn mọ́ ìdàrúdàpọ̀ ó tilẹ̀kùn mọ́ ìtàjẹ̀sílẹ̀ ó tilẹ̀kùn mọ́ tó lè gbómijé kíkorò omijé gbígbóná lójú wa bẹ́ẹ̀ ni bá ti ń mọ̀pin ọ̀sẹ̀ báyìí kó mọ̀jọ́ pin ayé wa o gbogbo èyí tí awúrò náà méjì péré gan làdúrà méjì péré làdúrà gbogbo tá a fẹ́ kí Allah kó bi fún wa èyí tá a fẹ́ kó bá taari rẹ̀ dànù kó gbá bí ìgbà tí

0: kasiri ye kini ba gba short laye atijo o se be ku wo nu gbo lo ko mo pada wa ba wa mo
1: a bo se me si me
0: eh so mo gba short
1: o be pe aye ta wa nisin awon to wa laye la le ma fo ko wo toro o
0: ame
1: le to o si me ni o
0: ati
1: galo
0: lo le ma fo ko won toro
1: bebe ni
0: o to awon agba ile yin ojo si yen
1: tori awon agba ile yin o awon agba ile yin o se o se wa ma so pe oku lo fi oruko e toro emi fo toro temi o
0: to eh toro lola baba mi ti nbe lorun o ko je ki nje ko je ki aye ku san mi
1: baba wa ti nbe lorun
0: baba yin ko baba yin ko akinwede le mi so so wo fi oruko baba ti e to wa laye won fi toro pe oruko baba e oruko baba e alagbo ofe
1: be ni baba mi to wa laye
0: o je be ni ngba marun
1: baba mi o be ni awoto ni be ni o
0: ko mo bi o se so mo
1: be ni ko si pe boya mi mo bi mo se so mo
0: so fun e to ma so baba wa ti nbe lorun awa ti baba wa ti ku la le so
1: iro lo pa baba wa ti nbe lorun baba wa
0: baba wo lo wa lorun
1: baba wa to gaju ni
0: tani baba to gaju
1: baba wa to gaju papata to da gbogbo wa to da ni ati orun
0: olorun lu elorun niyan ki baba wa
1: baba to ti ku baba to ti ku
0: awa ni baba wa ti ku
1: awa le so wa ni pe lorun ajuba ara wa
0: esi o
1: to ti ku le pada wa se bi se yen eni to ti ku le pada wa se re fu yan mo
0: lorun to wa laye to le pada yi pada ku sha elada
1: ko le yi pada an gba ti o se ya to gbe
0: o le pada yi pada ku lo ko ro eni ti
1: e wa to je to ba je pe se iwo le sa awon eyan lada ba to ba jo meyen to foruko e toro
0: ah se awon to foruko e toro na se lada ni
1: tori ele to tun so to ga laaro icha
0: mo si nje eyan o le se ni teyan ba ti ku ko si wa ti o lewu eni ba ti ku nikan ni wa e ti pin eyi to wu le ni o mo ba lona sare mo je o ba ti ku ko si wa ti o si lowo won bi odun idi ni e to je pe bo ba ti sumanya die ko fa seyin fun
1: die
0: tori ko si nkan teyan o le se abi ni bi o si kan ta nso yi
1: be ni
0: ewa won ira mo ko lohun ko sanu fun wa
1: ami
0: ko mo je kan ta gbe kele o
2: Communications tun bo na arayo odun ni won ki sai mo loko ta ba nsoro nipa computer laptop nile yi ma laagun jina odun won ni ko ma bo ma fowo to laagun ko tori tun ran ti o da o gbogbo eyin obi ati alagbato ati iwo to nilo computer laptop ma bo ni Frank Communications ko wa roju lowo laptop to fini lokan bale to tun la lope tun gbo o gbogbo computer laptop to bara lodo won bayi edinwo lo bade pelu ebun computer laptop bag digital mouse computer laptop stand ati charger Frank Communications ti ko computer laptop wole biba iru eyi to ba fẹ nbẹ lọdọ wọn okòwò nbẹ lórí computer laptop wà ra tiẹ kò tún kẹkọọ ìdókòwò lórí computer laptop gbogbo ẹyin òbí àti alágbàtọ ẹyin akẹkọọ oníṣẹ ọwọ oníṣòwò òṣìṣẹ ìjọba gbogbo yín lẹ nílò computer laptop lásìkò yìí ó tún gbọ o àǹfààní san díẹ díẹ tún wà ó yà ìwọ náà máa bọ ní Frank Communications tó wà ní Frank Complex 7 Okemeso Street lẹyìn Unity Bank telephone 0906123333 tàbí 0803353400 Frank Communications computer laptop top to da to fini lokan bale odo won lo ti rira
3: yinyinyin ka tun le se mi si yoruba bo won eni ti o dupe egbefa osigidi ni egbeje yi ni apapo omode atagba inu oja asabo labe iya loja sifmisis
4: iye
3: ogunlana
4: ti won fi fori ipoko so odunrun lo ri pe ba olola julo ni
3: honorable commissioner for local government and safety affairs
4: ti ona oja
3: ona to wonu sabo ni ilu ore to gba sabo jade
4: gbogbo e lo ti denu kale
3: to si tin bebo
4: bi mu to si nsubu lo to ni nsubu lo si ti gbogbo nkan ni awon loja si n baje
3: gere bi honorable takuro se ri omi je loju awa iya loja lo si lo ri ba wa nunu
4: ah ejo wa loju honorable
3: gbogbo ayi ati ayida
4: ni won ti ba wa dokuta si ni won ti ba wa ko gravel si gbogbo e
3: ti ona si se rin
4: a si nireti pe oko ni bandun
3: gbogbo igba ki gba ti e ba pada pe wa ona rebu takuro
4: le tun mo gbo pin
3: ipirin
4: ipipe
3: ibole gbo ti awa ara nu oja ndi won o
4: awa na
3: a mo fi atapa ko mo se sore ni gbogbo igba
4: ba se dupe lowo ona rebu takuro
3: la tun dupe lowo olola julo
4: gomina daada to bimo gidi
3: loke ori mi san aye dati wa
4: fun ona rebu takuro te yan fun wa gege bi commissioner
3: a dupe lowo yin a mo lore o
4: olugede
3: chief mrs
4: ea ogunlana
3: lo nke
4: loko gbogbo ara nu oja
5: Baba, egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi. Ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke suke, da towo re le ni. Koda, ti e kan sun lo ni.
6: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile. Ta gbe kale lona ti gba lode. 24/7 aba make sure. Ko lo ti nu rara. O kawo eyin didun, ara riro. Afogedegede jo ti ara danu.
7: Logo lo mo ko
6: kòríà bá dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamation láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamation gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
7: Appreciation.
8: Ẹni a ṣe lóore tí ò dúpẹ́ dàbí ọlọ́ṣà kónilẹ́rù lọ́ni. Àwa ń dúpẹ́ o lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ondo Honorable Lucky Rímisàn Ayédàtiwa tí wọ́n jẹ́ mọ̀ pé orí wa sàn lóòótọ́. Wọ́n ní wíwà lójú kan bí adágún odò tó gẹ́. Wọ́n yan àwọn èèyàn wa sípò gbéga. Àti ní Lucky ní gbogbo ilé ìwòsàn ìjọba ní Ondo South Senatorial District bẹ̀rẹ̀ láti State Specialist Hospital Òkìtì Pupa. Àwọn General Hospitals tó wà ní ìlú Ọ̀rẹ́, Ìgbọ́kọ̀dá, Ìrèlè, Ìgbọ́ta Ìgbẹ́kẹ̀bọ́ àti Arárọ̀mí Òbù ni bí wọ́n ṣe gba àwọn casual staff wa síṣẹ́. Ẹ ṣeun gan ni o. Àtúndúpẹ́ lọ́wọ́ Acting Chairman Hospitals Management Board HMB ìyẹn Dr. Akérèdọ́lù ON, Administrative Secretary Dr. Ìwáọlá, gbogbo òṣìṣẹ́ HMB, Dr. Taiwo Fashọrántì tó jẹ́ Pioneer Board Chairman HMB àti Dr. Victor Àtẹ̀gbọ́lẹ̀. A mọ rírì yín fún ipa tẹ́ ẹ kó nínú ìtẹ̀síwájú yìí. Ìwájú lọ́pàá ibi tí gbogbo yín yóò máa rí sí o. Àmì gbogbo òṣìṣẹ́ State Specialist Hospital Òkìtì Pupa ló ń kéde pé
9: Bàbá ọmọ tòótọ́ mà ti lọ rẹ̀ sinmi.
10: Bàbá wa, bàbá wa.
9: Ẹ̀gbọ́n wa,
10: pa.
9: Okunlade Joseph Akínbọ̀bámi. Bàbá ti sùn nínú Olúwa. Lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún yìí, lẹ́yìn tí wọ́n ti lo ọdún 91 91 years lókè ìpẹ́. Bí ètò ayẹyẹ ìsìnkú bàbá ṣe máa lọ rẹ̀. Ọjọ́ Wednesday, ọjọ́ 5 oṣù kẹjọ 2026 ni ìsìnrin máa wáyé ní ilé wọn. Number 10, Ìròtítun Street, lẹ́gbẹ́ Ìròtítun Primary School, Ọ̀sìnlẹ̀ Quarters Àkúrẹ́, Láago mẹ́rin ìrọ̀lẹ́. Thursday, ọjọ́ 6 oṣù kẹjọ, ìsìn ẹ̀sùn onígbàgbọ́ máa wáyé nílé wọn. Tó wà ní Awókíyèsí Avenue off Ondo Road ilẹ̀ Olújì, Láago mẹ́rin ìrọ̀lẹ́. Tó bá di Friday, ọjọ́ 7 oṣù kẹjọ, ìsìn ìsìnkú máa wáyé nínú ìjọ Emmanuel Anglican Church, Confidence Avenue ilẹ̀ Olújì, Láago 11 àárọ̀. Ẹyẹ yìí la feru feru ìjẹ̀pẹ̀ fún yàpẹ̀ nílé wọn. Ní kété lẹ́yìn náà ni ayẹyẹ ìgbàlejò àti wẹ̀jẹ̀wẹ̀bù ní Civic Center ilẹ̀ Olújì. Bàbá wa wọ́n, pa Okunlade Joseph Akínbọ̀bámi, ẹ máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tá a pàdé tí pẹ̀yà òní símọ́. Àwọn ọmọ àtọmọ ọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
11: Up National Progress. Àwọn ẹgbẹ́ awakọ̀ NRTW Àjàpadà Brown Central Unit ló ń fọn rírí sétí ìtónílé tàlejò wípé lásìkò yìí gbogbo àwa arìnrìn àjò káyé wọkọ̀ lẹ́sẹ̀ títì àti ní gáràjì tí ó gbòǹtẹ̀ ìjọba nítorí pé ó léwu púpọ̀ a ò ní bọ́ sọ́wọ́ ajínigbé o. Ẹ wá gbọ́ èyí tí ẹ ń rìnrìn àjò láti Àkúrẹ́ lọ sí Abẹ́òkúta àbí Ìbàdàn by car. Gáràjì kan ṣoṣo tí ìjọba fi ọwọ́ sí ni Iléṣà Gáràjì ní ìlú Àkúrẹ́. Ibẹ̀ ni kẹ́ ẹ ti wá wọ mọ́tò ọmọlúàbí ni gbogbo àwọn dráìvà wa. Gbogbo ẹ̀yin tẹ̀sí fẹ́ ti mẹ́sẹ̀jì ránṣẹ́ ẹ máa mú bọ̀ wá sí Iléṣà Gáràjì. Kò tán síbẹ̀ o, tí ẹ bá nílò mọ́tò tí ẹ fẹ́ ṣáàtà ẹ máa bọ̀ wá sí Iléṣà Gáràjì. Comrade Ojo Ajayi, Aṣeré Èṣù, Àjàpadà Branch 1, Comrade Olúwatayọ̀ Samuel, Ọmọga Àjàpadà Branch 2, Central Unit Chairman ni Comrade Ezekiel Ayọ̀ Ọlátúnjì Ọlọ́runwà, Comrade Oni Fomilayọ̀ Aláwulẹ̀, Comrade Olúṣẹ́gun Ògúntóyìnbó Òsọ́rọ̀, Comrade Ṣédù Lámídì. Fún àlàyé tàbí ìbéèrè 0803-416-3492 tàbí 0803-462-6592.
12: Ìwọ Sátidé
13: ẹ kú dédé ìwòyí o. Ẹ̀yin tèmi ní ìlú Àkúrẹ́, èmi Ayafẹ́mi Alágbó ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹ̀gbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Tábọ́rí ìwo obìnrin tó ti wà ní ilé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tí ò rọmọ pè ránṣẹ́, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ tó ti ní nǹkan rí tó ṣì ń wá sí ni, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ tí nǹkan rìn kiri láàgọ́ ara rẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ tí ara ń ta bí ẹni pé wọ́n data sí ẹ lára, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ tí nǹkan rìn káàkiri àgọ́ ara rẹ̀, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Tàbí ìwọ ọkùnrin tí ò lè gbá bọ̀ lórí pápá gẹ́gẹ́ bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àṣírí tí mo fi wà nílé Fẹ́mi Alágbó dì sí, máa bọ̀ kẹ́ a fi fún yín. Nọ́mbà wa rèé 0706532-6843. Lẹ́ẹ̀kan sí 0706532-6843. Àìsàn ò ní fi ara wa ṣe ibùgbé o. Àmì ó dìgbà.
1: pàdé.
0: Níjọba ìbílẹ̀ Òtùpọ̀ nípínlẹ̀ Benue ni gbogbo nǹkan ló mọ̀ ń ṣe yọ̀yọ̀yọ̀ ní ọjọ́rùú ọ̀sẹ̀ yìí nígbà tí gbogbo àwọn èèyàn tí wọ́n pa ọ̀pọ̀ tí wọ́n sì ń ṣe àjọyọ̀ tí wọ́n fẹsẹ̀ rìn lójú pópónà nínú àwọn ìlú tó wà ń bẹ̀ láti polongo fáwọn èèyàn tí wọ́n sì ń là wọ́n lọ́yẹ̀ láwọn pópónà tó gíríkì gíríkì nínú ìlú ọ̀hún láti dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ ní gbogbo àwọn olùgbé ibẹ̀ ipa rere léyìí tó wà nínú kí wọ́n fún ọmọ lọ́yàn dáadáa àwọn méjì tó jẹ́ ìyá lọ́mọ tí ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ inú bá oníròyìn fọ̀rọ̀jẹ̀wọ̀ wọn ní bó ṣe ṣe pàtàkì tó ní ọyàn mímu fún ọmọ àti wípé wọ́n ṣe ìlanilọ́yẹ̀ ọ̀hún kí àwọn kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n mọ ìdí abágan tí ọyàn yíyàn fún ọmọ bí ó ṣe ṣe pàtàkì wọ́n júwe ìlanilọ́yẹ̀ náà àti ìdánilẹ́kọ̀ọ́ bí ohun tó ṣe kókó láti lè jẹ́ kí àwọn ìyá lọ́mọ tí ń bọ̀ lọ́jọ́ iwájú pàápàá jùlọ àwọn èwe kí wọ́n lè mọ ìtumọ̀ rẹ̀ ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyàdé
0: dọ́dún
1: ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pàṣẹ fún àjọ èyí tí ó ń rí sí ṣíṣe owó ará ìlú báṣubàṣu èyí tí a mọ̀ sí efcc wípé ṣe rí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun èyí tí wọ́n gbẹ́sẹ̀ lé ní ní kíákíá kí wọ́n lọ gbẹ́sẹ̀ kúrò lórí rẹ̀ o onítorí pé àsìkò tí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ọ̀hún ni ò bójúmu rárá àti rárá ni o nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń sọ̀rọ̀ náà ó ní ìgbésẹ̀ tó ń gbé yìí àti àṣẹ tó ń pa náà ni láti lè jẹ́ kí àwọn ará ìlú kí wọ́n lè ní ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé tó péye nínú ìlànà ìṣèjọba àwa ara wa léyìí tó sọ pé níwọ̀nba ìgbà tó jẹ́ pé àsìkò díẹ̀ ráńpẹ́ ń ló kù kí wọ́n ṣe ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ náà gbogbo àwọn èèyàn yóò rò pé ọwọ́ agbára àti ọwọ́ òṣèlú ni wọ́n fi ṣe é nítorí náà ń ló sọ fún àjọ elétò ìdìbò ó ní kí wọ́n lọ gbẹ́ ni ó sọ fún àjọ èyí tí ó ń lu owó ará ìlú ní pópé pé kí wọ́n lọ gbẹ́sẹ̀ kúrò lórí rẹ̀ ó ní torí pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní lájọlájọ àti láwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan òun tó ń jẹ́ gẹ́gẹ́ bí ààrẹ ni wọn yóò máa da ẹ̀bí rẹ̀ rù ó ní torí náà ó ní bó tiẹ̀ jẹ́ pé òun ò gbọ́ ń pa ẹ̀kọ́ tó di pé wọ́n lọ gbẹ́sẹ̀ lé àsùnwọ̀n ọ̀hún ṣùgbọ́n ṣá ó ti wáyé nǹkan tó kù tí wọn yóò ṣe kò ju pé kí wọ́n wá ọ̀nà àbáyọ sí i ìdí rèé tó ń fi sọ pé kí wọ́n lọ gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀hún o ẹ wò ó kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.

0: pàdé.
1: Ọ̀gá àgbà yíyan ti lè ṣe ọlọ́pàá orílẹ̀-èdè Ọlátúnjí Dìsún ló ti buwọ́lu gbígbé àwọn kọmíṣínà tuntun lọ sí ìpínlẹ̀ mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn ipò kànrìnkànrìn nínú iléeṣẹ́ ọlọ́pàá ti orílẹ̀-èdè yìí lára ipa tí wọ́n sà láti rí dájú wípé iṣẹ́ àwọn ọlọ́pàá ọ̀hún ló mú yányán o àti wípé àwọn àtúntò kan tí ó ń dé bá iléeṣẹ́ ọlọ́pàá kó ba lè rẹ́sẹ̀ walẹ̀ dáadáa gẹ́gẹ́ bó ṣe sọ bí wọ́n ṣe kó àwọn ohun èlò sí àwọn ìpínlẹ̀ náà ni wọ́n kéde inú àtẹ̀jáde tán fi síta lánàá ọjọ́bọ̀ láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè CSP Amy Enedu léyìí tí ó sì jẹ́ wípé títari àwọn kọmíṣínà ọ̀hún ló tún gba ìbuwọ́lù láti ọ̀dọ̀ àjọ tí ń rí sí ọ̀rọ̀ iṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ kẹ̀tì àwọn aṣáájú nínú àjọ ni wọ́n buwọ́lu ọ̀rọ̀ náà tí wọ́n sọ wípé èyí ni wọ́n tún fi jáwé sóbi ọ̀rọ̀ ìfìmúfínlẹ̀ ṣíṣe iṣẹ́ ọlọ́pàá déédé àti kí iṣẹ́ ọ̀hún kí ó ba lè jálẹ́jákó dé ẹsẹ̀ kùkú ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn kọmíṣínà ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ tari ọ̀hún èyí ni wọ́n kó lọ sí àwọn ìlú bíi Abia Plateau Bayelsa Cross River Anambra Edo Jigawa àti Delta Ẹlọ́ka yòókù nínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
0: Káyọ̀dé pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe pàṣẹ fún àjọ AFCC wípé kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ní báyìí o ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ó mọ̀ ti sọ̀rọ̀ oníṣẹ́ rí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe sọ pé kí wọ́n gbẹ́sẹ̀ kúrò ń bẹ́ẹ̀ ni ó ní kò dénú rẹ̀ ó ní kì í ṣe pé bóyá ó kàn mọ̀ọ́mọ̀ láti jẹ́ ọmọlúàbí láti pé kó lè ṣe nǹkan tó ṣe òun ó nítorí ariwo èyí tí àwọn èèyàn ń pa léè tí wọ́n fi ń sọ pé ọwọ́ agbára ni wọ́n fẹ́ lò àti pé agbára ìjọba ni wọ́n fẹ́ lò lórí ètò ìdìbò sípò gómìnà èyí tó máa wáyé ní ìpínlẹ̀ ọ̀hún ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ṣe gbé ìgbésẹ̀ náà nínú àtẹ̀jáde èyí tó wáyé láti ọwọ́ alūkkóró ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn Bọ́lájì Abdullahi ló ti sọ̀rọ̀ náà lánàá òde yìí ọgbà bẹ́ẹ̀ ni àwọn ẹgbẹ́ òṣèlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn náà ni wọ́n sọ̀rọ̀ yapa síra wọn àkọ́kọ́ ni ẹgbẹ́ òṣèlú AGGA àti ẹgbẹ́ òṣèlú YPP níbi tí wọ́n ti ń sọ pé ṣé rí ẹgbẹ́ òṣèlú AGGA ni àwọn tí wọ́n sọ pé pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe gbé ìgbésẹ̀ náà ńṣe ló yẹ kí ẹni tí í ṣe alága àjọ AFCC ọ̀hún ìyẹn Ọlá Olúkóyèdè kó lọ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí rẹ̀ ṣùgbọ́n ṣáńgbà táwọn máa sọ̀rọ̀ ń tiwọn ẹgbẹ́ òṣèlú YPP ní kò sí nǹkan tó burú nínú nǹkan tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe yìí o nítorí pé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ níwọ̀nba ìgbà tó jẹ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti rí i pé ìgbésẹ̀ tí àjọ AFCC gbé náà wípé kò bójú mu òun ni òun ló ṣe pàṣẹ wípé kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n o bó sì ṣe ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó burú nínú rẹ̀ ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
2: Dádì Junior Jọ̀ jẹ́ ń sùn má jí mi kalẹ̀ gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
3: Àmọ́ mi Junior má yẹ̀yẹ́ mi mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
2: Fi mi lẹ̀ jàre.
4: Ìgọ́ta abákàtù ló tún ṣe kọ́.
2: Yéè má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
3: Bó ló ń sá lọ?
2: Rúnà Dádì Junior ọgbọ́n wo ló dá sí.
3: Èmi náà kọ́ ìṣọ̀wọ́ ìgọ́ta abákàtù ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́ lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kò ń jẹ́ ó wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Bígún kábàbà capsule irú kan ń ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló kó pọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
5: Omi yóò lọ ta.
6: Ẹ̀ka tó ń mójútọ́rọ̀ iṣẹ́ tó ń lọ ní Ondo State Water Corporation.
7: Abi àkóso Ministry of Water Resources, Public Sanitation and Hygiene.
6: Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ African Development Bank.
7: Lórí akéde ẹ̀ pé.
6: Nípa project ìpèsè omi nípínlẹ̀ Ondo.
7: Iṣẹ́ ti débi gbígbé àwọn òpó tó mímọ́ máa gbanú rẹ̀ kalẹ̀.
6: Wọ́n sì rí àwọ̀ ilẹ̀ tàbí ọ̀nà tàbí oko tàbí dúkìá.
7: Tíṣẹ́ yìí lè ṣe ìdíwọ́ ráńpẹ́ fún.
6: Ṣùgbọ́n ìgbìmọ̀ tá a lè máa fẹjọ́sùn ti wà.
7: Ìbẹ́ ìjẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ló ṣe àṣemáṣe kan.
6: Nípa ìṣekúṣe ìwàkúwà.
7: Nípa rírà àti títà tàbí ìbáṣe pọ̀ tó lòdì.
6: Ẹ wo afẹjọ́sùn ọ̀gá tí ń bẹ ńbẹ̀.
7: Tàbí kẹ́ ẹ kọ́ sínú àpótí ìfẹjọ́sùn.
6: Léyìí tá a ti pèsè sáwọn ibùdó iṣẹ́.
7: Tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíá.
6: Tàbí kẹ́ ẹ pe nọ́mbà.
7: Tá a ti ṣètò ẹ̀ tí ò ní gba owó yín.
6: Ìyẹn 08-06-266.
7: Tàbí kẹ́ kàn sí wa ní complaints.awsspiu@gmail.com.
6: Tó
7: Onúribu Ayọ̀dẹ̀lẹ̀ Àkàdé
6: FCA
7: Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene.
6: Èló ni ká kéde ẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀dọ̀ lọ́kì orí mi sàn ayé dàtí wa.
7: Fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lórí àti pèsè omi tó dáa fún wa nípínlẹ̀ Ondo. Ó dà tiwa, ó dìrọ̀rùn.
8: For students at Obin, no need fancy private university. Shugbon, owo gobo in Daruba won. O ya ka lo si Westland University wo. Osun State, flexible and affordable fees. Lo mu kan yato. Approved by federal government. Ongba student wole lowo lowo. Full time. Togboye BSc. College of Natural and Applied Science. College of Social and Management Science. Ati College of Earth Science. To ba ti se danwo UTME. To ni JAMS requirement. Pelu at least 5 credit passes. In no more than 2 sittings. O di student Westland University ni ye. Change of institution. That wole si 100 level ninu ogba le iwe wa tabi CBT center 2 or 3 credit passes lo nilo hunju pe OND HND NC lo fi wole fun direct entry awon students register ba lecture she exam jupe lo gba wa fun top up conversion HND BSc with pass or to class ile se be ni oni ND certificate tun le wole si direct entry 200 level lodo wa Westland University wa ni kilometer 2 Iwo Ejigboro Adenike Ajoke SA Iwara Iwo Osun State website www.westland.com edu.ng 0708057-6961.
9: Are you looking for a school where learning meets excellence, where comfort meets class? Welcome to Aino Awa International College. At Aino Awa, we give your child more than education. We give them an experience. With our AC-fitted classrooms for conducive learning, nature-endowed friendly teaching environment, tech-supported equipment to power 21st century learning, well-fitted hostels for comfortable accommodation, and very intelligent professional teachers and helpful engaging extracurricular activities, be sure to get the best for your child. Admission is now on for GSS 1 to GSS SS2 and SS1 to SS2 for the 2026 and 2027 academic session. Application form, just 10,000 Naira. Give your child the Aino Awa advantage. Visit us today at Kilometer 10, Akure Owo Express Road, opposite Possibility Church, Iluabu, Akure North Local Government Area, or call 0905-112-3372 or 0912-176-7532. The admission forms are available at the school premises, or you can call the phone numbers to get yours. I know Awa International College, where future leaders are raised.
10: Àwọn aláṣẹ àti olùdarí aṣíwájú Transportation Movement ATM ló ń kí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wa pátápátá wípé a kú dédé àsìkò yìí o àsìkò bójú ọjọ́ ṣe rí wọ́n ní ká lọ fọkàn balẹ̀ pé ìgbà tó lé ń bọ̀ wá dẹ̀rọ̀ àsìkò ìtura sì ń bọ̀ wá jọba nípínlẹ̀ Ondo wọ́n ní tá a bá ti ń wakọ̀ ká máa ṣe jẹ́jẹ́ ká sì máa fòótọ́ ọ̀nù ṣiṣẹ́ wa ká ṣọ́ra fún eré àsápajúdé ayé ya ọkọ̀ níbi tí ò lẹ́tọ̀ọ́ ká tó jáde lé rìnrìn àjò ká máa fọ̀nà wálé Ọlọ́run lọ́wọ́ ká sì máa wà ní ìfura pẹ̀lú gbogbo àwọn tí ń wọkọ̀ wa ká yẹ gbogbo ẹ̀yà ara ọkọ̀ wa wò dáadáa ká rí i pé kò sóhun tó lè méwu dání ní ìrìn àjò wa ẹ jẹ́ ká gbàgbọ́ pé òjò tó ṣú dẹ̀dẹ̀ ń bọ̀ wá rọ̀ omi ìtura máa wà fún tilé tokoto lórí tẹlẹ́mù gbogbo bí afọkànsí ló máa já sí dúdùn fún wa nítorí náà ẹ jẹ́ ká lọ ní sùúrù ohun gbogbo ń bọ̀ wá dẹ̀rọ̀ pẹ̀sẹ̀ ìkéde pàtàkì yí wá látọ̀dọ̀ àwọn aṣíwájú Transportation Movement ATM níjọba ìbílẹ̀ 18 tó ń bẹ nípínlẹ̀ Ondo lábẹ́ alága Comrade Ojú Adéwọlé tí gbogbo èèyàn mọ̀ sí àdúrà lérè aṣíwájú on your mandate we shall stand BTO anywhere you go.
11: Ẹ̀yin èèyàn mi nípínlẹ̀ Ondo Èkìtì Ọ̀ṣun àti gbogbo àgbègbè rẹ̀ pátápátá oríire ló wọlé yìí ayọ̀ abara tíntín. Family Arena ló máa rán sí gbogbo ènìyàn o àti pàápàá ọgbẹ́ni tí ń ta báàgì ra bàtà tó ń ta aṣọ àwọn tí ń ta hóṣèèsì àtàwọn tí ń ta retail ń ta àwọn alọ́ṣọ́kọ́tọ̀ rèé o lápò ṣòkòtò alákùúrẹ́ olóyè mẹ́kùn fún ọgbẹ́ni tí ń ra rárá tún ta bàtà aṣọ báàgì obìnrin báàgì ọkùnrin báàgì àgbẹ̀ travel bí bọ́ọ̀sì lórí ranran àtẹni tó gbẹni tó fẹ́ lọ sókè òkun tó fẹ́ ra báàgì àti gbé lọ sí òyìnbó tàbí àwọn tó fẹ́ ṣe alára tún ta tí wọ́n fẹ́ ra hóṣèèsì ẹ má bọ̀ ní wìtìwìtì ní Family Arena torí lọ́wọ́lọ́wọ́ yìí discount ń bẹ lórí gbogbo ọjà tẹ bá rà lọ́dọ̀ wa o Family Arena wà ní Oyin Building opposite Weber Bank Adesida Road Àkúrẹ́ tàbí kí ẹ má bọ̀ ní ṣọ́ọ̀bù wa tó bẹ ní dojúkojú First Bank After Texaco bí ẹ bá lọ sí ESO Làkúrẹ́ fún ẹgbẹ́ ní fẹ́ ra bàtà aṣọ báàgì aṣọ ọkùnrin bàtà ọkùnrin tó fi máṣọ ọmọdé báàgì gbére ìlú òyìnbó tàbí báàgì gbé lọ sóde ẹ máa pè wá sórí nọ́mbà yìí 08037453497 Family Arena iléeṣẹ́ tó bá bẹ òkè yọnu sí tó sì ń ṣe bẹ́ẹ̀ yọnu sí gbogbo ènìyàn.

0: Káyọ̀dé.
1: Bí ọdún.
0: Lórí ọ̀rọ̀ àsùnwọ̀n ìpínlẹ̀ Ọ̀ṣun iná mọ̀mọ̀ sí wa o. Nítorí pé oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n kọ sí ìhà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fi pàṣẹ wípé kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n ọ̀hún o. Torí ńgbà tó máa sọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn Ṣèyí Mákindé ó ní nǹkan tí àjọ EFCC ṣe náà ni ò dáa rárá àti rárá ni wà tí pé bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe sọ pé kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí àsùnwọ̀n ọ̀hún ló jẹ́ pé kò jẹ́ nǹkan tí ó yẹ kí ó ṣe ìtẹ́wọ́gbà rárá nítorí pé nǹkan tí wọ́n ṣe ni wọ́n ti ṣe náà àti pé ó ti dúkùkù lajà mọ́ ọ̀rọ̀ òṣèlú àwarawa nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà ló jẹ́ kó di mímọ̀ o oníṣẹ́ rí pẹ̀lú ìgbésẹ̀ tí àjọ èyí tó ń rí sí pípa owó ará ìlú ní pónpó ni tí wọ́n gbé ọ̀hún ó ní kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o nítorí pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ṣe wá pàṣẹ ìbáyìí ọ̀rọ̀ ọ̀hún ó ti ta bá oko o kò sì yẹ kí nǹkan náà kó rí bẹ́ẹ̀ àti pé òun fi hàn gbangba gbangba pé àjọ EFCC òun fúnra ara ẹ̀ kò sí ní òmìnira gan nítorí pé tó bá jẹ́ pé ó wà ní òmìnira ni kì í ṣe ààrẹ ló yẹ kó máa darí wọn lórí nǹkan gan tó yẹ kí wọ́n ṣe o ọ̀rọ̀ ṣàpọ̀ṣá lóríṣiríṣi lórí ọ̀rọ̀ ọ̀hún lè tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sọ ọ̀gbẹ́ni Peter Obi sọ̀rọ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni Atiku Abubakar lòun náà sọ̀rọ̀ o ṣùgbọ́n ṣá fún ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ àti àlàyé wọn ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch ká ẹ lọ kà á.
2: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta tawọn ile yeyo gbọkanle fun quality stationery materials, bi pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, ati sticky note. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Lawo jawa se cheap be, oko si mbe nkale, lati bayin kawen rute bara, Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, Latagbangba Lebi Oshusi, Fonfani Nyi, telephone 0816-531-6655, tabi 0803-855-4422 Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
3: Iṣẹ́ Ọlọ́run tòótọ́. Gbogbo ìgbésẹ̀ rẹ̀ ló máa táàgì mọ́ iṣẹ́ Olúwa. Torí ẹ̀ ní Divine Mercy Church of God. Ti wá gbé àkàṣe ètò àdúrà pàtàkì kan kalẹ̀. Fún birthday and Thanksgiving anniversary. Láti celebrate olùdásílẹ̀ ìjọ wa káàkiri àgbáyé. Ìyẹn Prophet AA Adéyẹmọ. Ọmọ arúgbó ọjọ́. Eternity, will you be ready? Ìlú Àkùrí ètò. On the 16th to 19th of August. Ìní wàásù àti àwọn àdúrà kankankanka bambabambakungbakungba yóò máa balẹ̀ bí ọ̀wàrà òjò. Ní DMCG New Auditorium ní Òtalérí Òkè Ọrọ̀ Àkókò. 6 a.m. to 8 a.m. ni morning session. 4 p.m. to 6 p.m. sí ni evening session. Lọ́jọ́ Tuesday 28 ògúnjọ́ oṣù. Wà ní Thanksgiving anniversary day. Bẹ̀rẹ̀ láti 10 a.m. Pastor Filipo Adéyẹmọ. Pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run pàtàkì ló ń bọ̀. Láwọn bí Evangelism Motayo Olayinka. Evangelist Divine Mercy. Pastor Abraham Afẹ́. Pastor Ojúbalógun. Pastor Lawale Ojo. Apostle AP Ọbaṣẹ́kí. Apostle Afolabi Ezeke. Prophet Uju Olorunfemi. Bẹ́ẹ̀ sì làwọn DMCG Mass Choir yóò forí ẹ̀mí pitún bẹ̀. Tó Prophet AA and Prophetess MA Adéyẹmọ. Àwọn arúgbó ọjọ́. Ọmọ dúró sórí ìtawíjọ ọmọ olókè òkè àṣẹ ọ̀yà. Ọmọ àgbàrá sáyé lò sírìkì òdà ọrọ̀. Happy celebration.
4: Ìdójúkọ tó gbóná girigiri ló mọ̀ wáyé láàrin àwọn ẹgbẹ́gun aṣẹ̀rùbàlú méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ orogún síra wọn ẹgbẹ́gun aṣẹ̀rùbàlú Boko Haram ní ìpínlẹ̀ Borno nígbà tí àwọn ẹgbẹ́gun agbésùmọ̀mí ti Islamic State West African Province ISWAP tí wọ́n lọ gègùn dé àwọn ẹgbẹ́gun Jamaatu Ali Suna Lidawati wa Jihad tó ń pè ní JAG léyìí tó sì jẹ́ pé ogunlọ́gọ̀ lára àwọn tí ó jẹ́ àgbààgbà tó sì jẹ́ adarí tó burú jọjọ nínú wọn ni wọ́n rán lọ́rùn ọ̀sán gangan ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ẹnìkan tó mojú lè já ọ̀rọ̀ ààbò tó sì máa ń ṣàlàyé nípa rẹ̀ Zaga Zola Makama ń ló mọ̀ kàn kẹ́kẹ́ wípé àkọlù ọ̀hún ló wáyé ní agbègbè Bulamog ní ìjọba ìbílẹ̀ Bàmá nípínlẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí òyìnbó ṣe sọ ìgẹ̀gùndẹ̀ ọ̀hún ni wọ́n ló wáyé ní agbègbè Gagash le ti o jina si Bulamog ni kan bi kilomita mokanla ni apa Ariwa Miyanti ati kilomita merindi logmon ni apa ila orun Ariwa Bama ni gba ti ajo Iswap ti won je adagun ta gbe sumo mi ohun ti won so pe won doju oruko awon ti won jo je orogun na to si je iyalenu lo ba won tori pe ijafu ni won ka won mo to si se won susu elo kayuku ninu we iroyin Daily Post iwe iroyin Punch atawon we iroyin mi to jade lo
0: kayade iroyin kan to se tun temi lowo bayi lori bi won se gbese kuro lori asun ijoba ipinle osun egbe oselu SDP ati omo oye ninu egbe oselu ohun iyan omo ba adewole adebayo ni won mo ti so pe nkan ti are bola me tinubu ti o se ni ni obojumu rara ati dara ni o ani nitori pe ko ye ko te je pe boya are bola me tinubu yi o yonu so si igbese ki igbese eyi ti ajo on to ba npe to ba mo pe looto ati lododo ni won wa ni omini rara won ngba ti adebayo to nsoro lana o ni pelu igbese ti ajo EFCC to gbe ni iyen so fun wa pe won se ise won gaga bi ise ni ilana yi ti ofi to la kale sugbon eyi ti are bola me tinubu to tu wa jalu oro na ni o fi han gbangba pe are bola me tinubu o fe ki ajo on ko wa ni omini rara won rara ati dara ni o oro po to na tun so gan e ko ja lo sinu we iroyin leadership ka lo ka
4: biadu
0: kayade
4: bajugbaja o sere cinema agbelewu ati ori itage igide awobana olomo ti salaye ominu to nko lori ipa ti o nko ninu ere lasiko igba ti o ba nse ere cinema agbelewu na ni bi ti won ma pin si to je pe ifenukenu lo ma waye nbe sa o so yi o to si tare si gbangba wi pe bi ohun se ma n fenu ku enu pelu awon osere obirin miran leyi to si je pe nse lenu eni mi o ma buti bi ile igbonse lasiko igba ti won ba ya sinimo lowo o n salaye ohun toju re ri nigba to n foro woro pelu ile ise yanga FM awobana lo mo salaye iberu bojo leyi to gba okan re bayi latari oro ilera nitori pe ogunlogo awon ti ohun fenu ku lenu eni enu won o dajaka ti won o si ni eto abo to eto ilera to peye lenu won o ati wipe opolopo awon ton yan ti ohun ti lenu won ma bu nigba ti won si bi lere pe ninu awon sinimo won yi bo ni ifenukenu re se looto lo mo waye o mo soro ki lo so gan e koja lo sinu we iroyin Daily Post atan we iroyin mi jade loni ke kayoku nbe
0: kayade
4: biodun
0: omo ilegbimo asoju sofi kan ni orilede yi iyen Philip Agbese lo ma ti se kilo wi pe se ri pelu bo se je pe won paaro awon oga alabo ni orilede yi ni welewele ni oni ko da rarara o ati pe ko ni je ki awon oga alabo na ki won le sise won gaga bi ise oni tori ngba te eyan ba debe to se n fi oko bale lati pe ko le mo gbogbo ona ti o gba lati se ise re igba ni won yo tuta pa ti won yo so pe ko tun ma lo ile ibomi o lele yi o da rarara nitori pe yo tun bo ma fun gbogbo awon karamba ni eyan yi lanfani ni lati pe ki won lo pada ma kora won jo agbese to soro na lana ode yi lori ero mo maworan kan o so oni ta ba ma so utoro ta ba ni paro oni a ri pe awon eso alabo ni orilede yi won gbiyanju gan gidi ati pe oro abo ni orilede Nigeria ndo je pe awon omo ologo orilede yi won mu ni okukudu daada oni sugbon o ki wa se pe ka ma paro won bi igba ta paro asosa oni se lo ye ki won je ki won ma fi okan bale ki won le mo bi won yo se gbogun ti oro abo yi to mehe nitori pe ti awon eyan ilu ti won ba ti le fi owo so wopo pelu awon ti o je pe won se eso alabo yi oni a ri pe gbogbo nkan yo gurege daada sugbon sa ka ma so pe loni ayo awon oga ologun abi aparo won abi atun yi ipo won pada oni ko da rarara oni tori pe yo tubo ma dukuku laja mo oro abo eyi to mehe daada ni orilede Nigeria ni o ewo e koja lo sinu iwe iroyin Daily Post ke lo ka lekun rere
4: biadun
0: kayade
4: ajo naptive ni won ti se be se igbowo bi awon meji se ri ewon he latari sisi fayawo omo niyan be ni awon meje miran si wa ni bi ton tin ka pin ti won rojo niwaju ile ejo ajo ti ngbogun ti sisi fayawo omo niyan ina ti kan keke pe meje awon afurasi lowo lowo lo n doju ko igbejo ni ile ejo nipinle gombe o lori sisi fayawo majisin ati awon omowo pelu awon esun miran leyi ti o ro mo ajo ohun lo so pe awon meji eni ile ejo ti dalebi o ti won si ti ran lewon lori ese ti won se nipa sisi fayawo omo niyan ati awon ese miran nipinle ohun nigba ti adari ajo natu nipinle gombe aminu sira to kan ro keke nu iforowuro pelu awon loyin ni gombe en lo salaye to si kan keke pe ajo ohun ni won ti tesemo oro iwadi o ati gbigbe awon eni oro kan na to je afurasi on lo si ile ejo le ton ba lowo lese ninu sisi fayawo omo niyan elo kayuku ninu iwe iroyin punch iwe iroyin daily post Vanguard atan wero yimi to jadi loni
0: taradi
4: biodun
0: enikan to je omo oye tele ri ninu egbe oselu ADC si ipo are yen ojogbon Pat Utomi lo mo ti so lana pe o ni igbagbo to daju daada ninu oro egbe oselu NDC o oni tori ti won ba fe se daada ti won ba mo pe egbe oselu NDC o ma jawe olubori ninu eto idibo gbogbogbo oni nkan to se pataki ni pe gbogbo awon tinu bi ni inu egbe oselu na ki won parapo sokan ki won gbagbe gbogbo ote ati duku ti nbe laarin won ko to di pe won yo se eto idibo odun 2027 Utomi to soro yi oni idile o to fi je pe won fi gbe igbimo kankale eyi to je pe yo je igbimo ipetusawo laarin egbe oselu na lati lo ba gbogbo awon tinu bi ninu egbe oselu ohun ati gbogbo awon eni oro kan ninu egbe oselu na lati pe ki won le jojoko ki won pe aro ki won pe odofe

0: wọn kí gbogbo nǹkan kó ba lè gún régé dáadáa nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nítorí pé òun mọ̀ pé lásìkò ìgbà tí wọ́n ṣe ìpàdé àgbágbó wọn tó sì tún jẹ́ pé wọ́n tún ṣe ètò ìdìbò abẹ́lé wọn ọ̀pọ̀lọpọ̀ nínú bí nínú ẹgbẹ́ òṣèlú náà ṣùgbọ́n tó jẹ́ pé wọn àti ìkànsí lásìkò náà ní ìsìn tó jẹ́ pé wọ́n ti wá gbé ìgbìmọ̀ kalẹ̀ láti pẹ̀tùsáwọ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà òun mọ̀ dájú wípé ọ̀kan ṣoṣo ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún yóò jẹ́ o ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹlọ́ka lẹ́kùnrẹ́rẹ́
1: káyàdé
2: báyìí ni ìjàmbá ọkọ̀ lẹ́yìn tó wáyé ní pópónà kaduna sí sáré àgbóṣe mẹ́rin olùkọ́ni àgbà kan ní ẹ̀ka tó ń kọ́ni ní ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ fáfitì àgbóṣe mú lọ gẹ́gẹ́ bí ròyìn ṣe ṣàlàyé ìjàmbá ọkọ̀ tó wáyé ní pópónà másọ̀sẹ̀ kaduna sí sáré à láàárọ̀ kùtọ́jú àbámẹ́ta tó kọjá yìí ló mẹ́rin ẹnìkan tó jẹ́ olùkọ́ni àgbà ní ẹ̀ka tó ti ń kọ́ni lẹ́kọ̀ọ́ nípa ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ fáfitì amadu bello tó wà ní zaria ẹni ọ̀mọ̀wé umasa níbi bèjì gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀rẹ́bìnú rẹ̀ tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ láti kékeré tó tún jẹ́ akẹgbẹ́ ní ilé ẹ̀kọ́ fáfitì náà lẹ́ni tó ń kẹ́kọ̀ọ́ ní ẹ̀ka tí ń kọ́ni ní ìmọ̀ nípa iṣẹ́ ọ̀nà ẹni zubelu lawa abamali wọn lọ́mọ fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún lẹ̀ fún oníròyìn lẹ́yìn tó sọ pé ìjàmbá ọkọ̀ náà ló wáyé ní nǹkan aago mẹ́sàn-án òwúrọ̀ ní dumbi rauga ní pópónà másọ̀sẹ̀ kaduna sí zaria ọ̀hún lẹ́yìn tó sọ wípé pẹ̀lú ìbànújẹ́ ọkàn lòún fífìdí ikú akọni tó sì jẹ́ ọ̀rẹ́ mi náà tí wọ́n tún jọ jẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ fáfitì kan náà ẹni ọ̀mẹ̀wé umasa ní bèbèjì múlẹ̀ lẹ́yìn tó jẹ́ láìsí nínú ìjàmbá ọkọ̀ tó wáyé láàárọ̀ ọjọ́ àbámẹ́ta ní aago mẹ́sàn-án ní dumbi rauga lẹ́yìn tó wà ní pópónà másọ̀sẹ̀ ọ̀hún ní bamale olúmọ̀ṣẹ́ àlàyé bèbèjì ẹni ọdún 55 ló jẹ́ olùkọ́ni àgbà ní ẹ̀ka tí ń kọ́ni ní ìmọ̀ òfin tó sì tún jẹ́ abẹ́ṣekáwọ̀ díìnì ti ẹ̀ka tí ń kọ́ni ní ìmọ̀ òfin ní ilé ẹ̀kọ́ fáfitì àgbọ̀ ọ̀hún ẹ wo ẹ lọ kàyúkù nínú ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Adupe o
2: enti en se atileyin fun eto ibo se won sa fe amoriri yin o para lowo olorun le lajo ma ri bara
1: mi olorun
2: lo kweni keji mi
1: chief commander bi odun in lorin le mi je alade alele lo ko tan fi gbe mi laruge
2: oruka le lo ko ti mi ati wede fale gan baba to bi mi lomo erji ekiti ngo ni city na bi mi sibe na mo dagba si bi odun ya karele
1: karele ile la nlo agbe kan oroko roko roko roko ko gba gbe ile
2: o ya fe gbe mi abe ope anuya leri jiye ikiti
3: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: ẹ tún ọgbẹ ìyàwó lálẹ.
5: ẹ jọwọ ẹ dúró náà jàre.
6: kí ló ṣẹlẹ̀.
5: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi fìríìjì ńkọ́ ẹ̀rọ fọ́ṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
3: 2026.
6: ẹ
3: ní tòótọ́
5: ká ṣáà sọ olùṣọ́ àgùntàn ẹ̀sùn wa pọ̀.
3: pẹ̀lú cdcare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa download cdcare lórí play store àti apple store.
7: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asumpta catholic hospital ikere road ado ekiti ẹlẹ́pẹ́ 0707 484 3351.
8: ẹyìn ẹyìn wa pẹ ẹkú dédé àsìkò yìí láì gbogbo tí atẹgùn ìkànnì tí ó ń fẹ dé ìròyìn ayọ lámútọ yìí wá pápá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga ẹnìkan bẹ ń bí pẹlú mi ẹ bá mi káwọn tó ń gbọ wá lé.
9: a kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yìn ara lé a kú ọjọ́ méjì mẹ́ta orúkọ mi ni olórí daniel láti iléèwé cedar seductional consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ kajola hotel ní ẹdùlọjì lókè ìjẹ̀bú lákùrẹ́.
8: ẹ ṣeun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí kí ni ti ẹni fún àwọn tó ń

0: báyìí.
1: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedars Educational Consult ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ìpele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa níbí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
0: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
1: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbúdọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
0: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
1: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedars Educational Consult pé a wà ní ẹ̀gbẹ́ Kajọlá Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pa rárá o. Àkíní àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. A fi rọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó iléèwé àti owó stẹ́ẹ̀, a kì í fi ni àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794 iléèwé Cedars Educational Consult ó kalẹ̀ sí ẹ̀gbẹ́ Kajọlá Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
0: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
1: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní déédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́ àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí àti ní yunifásitì ní country 4 ní Europe. Àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree àdẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kíní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí so wọn fi ní anybody lára nípele nípele. Bí ó bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedars Educational Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí iléèwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Àwọn tó bá fẹ́ kópa kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí?
1: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedars Sectional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country 4 ní Europe tàbí ní UK yìí.
0: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè tàbí kejì?
1: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033331794 lẹ́ẹ̀kan sí 08033331794.
0: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́.
1: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún. Àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn jẹ́ ká lo àǹfààní yìí. Àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ tó bá ní ìfẹ́ láti lọ gbogbo ẹ̀ ló wà. Ẹ jẹ́ ká make use of this opportunity tó wà ńlẹ̀ yìí láti lè tètè lo torí àtúmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ ní àwọn ọdún tó ń bọ̀ níwájú.
0: Tó wọ́n ní kì í dùn kó pọ̀ sókí báyìí lọ bí oge títí ìgbà míì mú kí yín irẹ́ o.
2: Wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bíi kòkòrò tàbí bíi aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara lè wò.
3: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rìrì kú tàìtàì.
2: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmíì bó ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń tani, ara tó ń yún ni. Iṣan ara tó ti rẹ̀ ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde àjọ NAFDA sì fọwọ́ sí.
4: BNC capsule wà káàkiri bí tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ̀, Ìkàrẹ́ Àkókó, Ìṣọ̀ Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀ àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule aládùúgbò yín, ẹ pé 08103369434.
5: Ẹ káàbọ̀ sílé iṣẹ́ ẹ̀yà Chika Baby Palace, ibi tá a ti ń ta baby things lónìrànràn. Kí lẹ fẹ́ rà nípa baby things, ẹ̀yin tẹ́ fẹ́ ta wholesales. Ó wà lọ́dọ̀ wa níbi a wà ní number one Ararami Street nílùú Àkúrẹ́. Kò láṣìmọ̀ bẹ́ẹ̀ bá ti sọ pé ẹ̀yà Chika Baby Palace ò lẹ̀ lọ, wọ́n mú yín débì yìí. Ojoojúmọ́ là ń wà ń bí láti aago mẹ́sàn-án sí aago mẹ́fà ìrọ̀lẹ́. Nọ́mbà wa leléyìí 08036258239 08036258239. Tó fi mọ́ gbogbo nǹkan tí wọ́n ní kán kó wá ní ilé ìwòsàn hospital items gbogbo ẹ̀ là ń tà. Àwọn tó fẹ́ máa rà á kán máa tún tà, à ń ta wholesale lónìrànràn. Ẹ máa bọ̀ lọ́dọ̀ ya Chika Baby Palace number one Ararami Street ní Àkúrẹ́ 08036258239 08036258239. Ọmọ gbogbo wa ó yé o, àmì.
6: Àwọn àti ẹ̀rí onígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
7: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọmọ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kó rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún ti wá sú mi.
8: Agbóhùn yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbò ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣe ìwòsàn.
9: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀, ìṣòro ni. Ẹlòmíì bá tún sun orun wákàtí kan tàbí wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà, ìṣòro tún ni. Ogún ìṣẹ́jú, ọgbọ̀n ìṣẹ́jú, kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nìran, ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kùn Grammar School nílùú Àkúrẹ́, tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. nka yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko si se ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afi ko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode ba sin won tun ma da ta kebe kebe se bi ewe ategbo ni ale won na lo nitori e mo fi lo ko ewe ategbo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pa awo ode ale rinrin ogbon seju ale rinrin wakati kan ale rinrin ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa pe ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yi na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafi arawo ni bi pia pia

0: ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná yẹn.
1: Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Wọ́n tún bẹ̀rẹ̀, mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wẹ̀ kan lásán, aróyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: eléyìí fún ra wa lẹ́kùn rẹ́rẹ́. Àwọn ṣé kí wa tí wọ́n máa wá bá wa ṣàlàyé rẹ̀ náà ni Fọdílàtì Ṣéyík Abdulwasi Zakariya Abu Abdullahi Hanif Abelan Kọ́nà bá wa ṣàlùkù dáadáa fún àwọn ṣé kí wa. Bismillah Ṣéyík.
1: Alhamdulillah wasalatu wasalam ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi at-tahirin wa sahbihi ajma'in wa man tabi'ahum bi ihsani ila yawmiddin amma ba'd. Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. Gbogbo ọpẹ ti Ọlọ́run ọba ní ṣe. A dọ́pẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah, ọba tí gbogbo ọpẹ tó sí, ọba tí ó tún ṣe nìkọ̀ọ̀kan wa kù dé àsìkò tí a wà yìí. Ó fún wa ní àlàáfíà, ó fún wa ní orin Islam. À ń bẹ Ọlọ́run ọba yìí pẹ̀lú títóbi rẹ̀ dáadáa yìí tí ó ti ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́run kó mọ̀ gbà kú lọ́wọ́ wa o. Àtọ̀rọ̀ ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ Ọlọ́run àti àánú rẹ̀ yìí kó mọ̀ dúró lórí ànábì nìkan, kó mọ̀ bá àwọn ara rẹ̀ tí wọ́n jẹ́ ẹni mímọ́, gbogbo àwọn sọ̀hábà rẹ̀ lápapọ̀ kọ́lọ́run kó bá a yọrun sí wọn, àti gbogbo ẹni tí ó bá tún tẹ̀lé ìlànà wọn ní ti dáadáa títí di ọjọ́ ìsàn. Allahumma amin. A ní agbára Ọlọ́run ọba èyí tí a ń gbéyàwó lénìí, òun náà ni àlàyé lórí àárẹ̀ ṣíṣe kọ́lọ́run kó dákun kó mọ̀ fi àárẹ̀ ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Gbogbo ẹni tí Ọlọ́run bá sì fi àárẹ̀ kan náà kí Ọlọ́run kó dákun kí ó bá wa fún wọn ní àlàáfíà. Islam ẹ̀sìn tí ó pè ni, tó jẹ́ pé gbogbo ọ̀nà tí a fi lo ìsẹ̀mí ayé wa, tí ọ̀run tí ó fi já sí rọ̀rùn, òun náà ni Ọlọ́run bá ti là kalẹ̀ fún wa nínú ẹ̀sìn yìí. Eléyìí ló fà á tó fi jẹ́ pé tí a bá ń sọ̀rọ̀ àárẹ̀, Islam ó dá sí, ó ní àlàyé, ó sì ní ìlànà tí Islam gbé kalẹ̀ lórí àárẹ̀, tó jẹ́ pé ìkànnì nínú nǹkan tí máa ń ṣẹlẹ̀ sí ọmọ èèyàn láyé. Tọ́ tí a bá sọ wípé àárẹ̀, gbogbo wa náà la mọ̀ wípé ìdàkejì rẹ̀ òun náà ni àlàáfíà. Eléyìí náà sì ni nǹkan tí àwa ọmọ èèyàn ta nífẹ̀ẹ́ sí, torí pé ká wà nípò ẹni tí ń ṣàárẹ̀, ìdágara ìmọ̀-múyàn ni. Ẹ̀yìn ò ní lè ṣe ní tó bá yẹ kéèyàn ṣe látara àárẹ̀ tí ó bá ń ṣe ni. Ká wá ní àlàáfíà yìí, òun ni tí a mọ nífẹ̀ẹ́ sí púpọ̀ jùlọ. Ló fi jẹ́ pé àlàáfíà ohun tó yẹ pé ó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ ènìyàn ni. Kódà nínú ẹ̀sìn, ẹ̀sìn ń fẹ́ kí a jẹ́ ẹni tí yóò mọ wà ní àlàáfíà. Eléyìí ló fà á tí òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì fi ń sọ fún wa wípé al-mu'minu al-qawi khayrun min al-mu'min ad-da'if. Ànábì ní ẹ̀rí onígbàgbọ́ òdodo tó lágbára tí ó ṣàárẹ̀, khayrun min al-mu'min ad-da'if, ó lóore ju mùsùlùmí tó jẹ́ pé ó lẹ, bóyá látara àárẹ̀ ó ti wà nípò ẹni tó yẹ pé ó lẹ, tí kò lè ṣe ohun tí ó yẹ kí ó ṣe mọ́ látara àárẹ̀ tí ń ṣe. Eléyìí ló fà tó fi jẹ́ pé Islam ó bàbàrà kí a ṣe kíni o, kí a wà ní ipò ẹni tí ó ní àlàáfíà. Kódà òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ànábì máa bẹ lọ́wọ́ wípé Allahumma aafini fi badani, Allahumma aafini fi sam'i, Allahumma aafini fi basari, la ilaha illa ant. Èyí tó ń túmọ̀ sí pé ànábì máa ń bẹ Ọlọ́run pé ìrẹ́ Ọlọ́run ọba, fún mi ní àlàáfíà ní ara mi, ìrẹ́ Ọlọ́run ọba mò ń bẹ̀ ẹ́, fún mi ní àlàáfíà níbi ìgbọ́ràn mi, ìrẹ́ Ọlọ́run ọba tún ń bẹ̀ ẹ́, fún mi ní àlàáfíà níbi ìríran mi, torí pé kò sí Ọlọ́run kankan lódodo àyàfi ìrẹ́ Ọlọ́run ọba ọba Allah. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó máa ń ṣe àdúrà yìí láti fi jẹ́ òye wa pé àlàáfíà ohun tó ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ èèyàn ni. Kódà òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam kalima bi alafia bo se pataki to anabi ni inna awwala ma yusalu anhu li abd yawm alqiyamati min an-na'im an yuqala lahu alam tuzaha laka jismak anabi ni sallallahu alaihi wasallam unkan akoko ti olorun oba yo bere lowo eru ninu awon idera to se fun nigba to wa nle aye o na ni ki won so fun pe nje awon olorun oba nje a fun ni alaafia ni ara re bi se gba to wa nle aye so la alaafia ni wa na ri ya ka min al mail barid bakana si awon olorun oba a fun olumi to tutu mu nigba to wa nle aye ojise olorun sallallahu alaihi wasallam anabi je kama madaju ina oro yi pe ase alaafia idere olorun ba allah ni le to ye pe o tobi pupo ti olorun si bi gbogbo en ti olorun ba se dare idera yi fun nigbati o wa nle aye gbogbo awon oro woyi won so pataki alaafia fun wa pe ka ni alaafia n to je ko se pataki ninu igbese aye omi eniyan ni to bi a se wa wi ti a so yi pe idakeji alaafia oun naa ni aare kọlọn ko dakun ko ma fi aare se ni kankan wa alaafia ni ko kaare ni kankan wa kọlọn ko ma gba kuro awon ti olorun si fi aare kan na kọlọn ko dakun ki o ba wa fun won ni alaafia aare o je ona kan to je yi pe olorun ba mo fi mi awe irusin re wo iyen ni wi pe aare sise o je ona kan to je pe olorun ba mo fi dan awa erusin re wo ojise olorun anabi muhammad sallallahu alaihi wasallam anabi jamo yi pe ashadun nas balan al anbiya anabi ni eri awon to je pe adewo mo le julo han awon na ni awon anabi olorun oba anabi ni bakana wal ulama leyin won ni awon to je pe won ni ki won je afaisin ti won je onimo ninu esin bakana wasalihun awon ti won je ni re olorun ba mo fi adanwo to lagbara olorun ba mo fi kan won koda ninu adanwo to tubi to olorun mo fi kan won yi ikan be na ni aare sise afa wa sayyid abu sayyid al-khudri ikan awon sahabo ji se olorun kọlọn kodan ko ba yonu si won won nigba ti ojise olorun sallallahu alaihi wasallam ti anabi nshaare awon lo be ojise olorun oba wo sallallahu alaihi wasallam nigba tan wa de inu ile ojise olorun sallallahu alaihi wasallam awon ba anabi ni ipo to ye pe aare se kini o lagbara pupo koda re wi pe won pe ire ojise olorun aare mo wa lagbara won ni ojise olorun sallallahu alaihi wasallam anabi inna kadhalika yushaddidu alaina albala wa yudafu lana alajru anabi ni ori be ni bi adanwo wa bi se mo le on lele yi ki esan wa ko le ba se kini o ki esan wa ko le ba je adipele ni ni aisan ti wa ni adanwo wa ni se mo lagbara bayi won ti a fe mu jade ninu oro yi o na ni wipe ikan ninu iran adanwo ti olorun mo fi nkan awon irusin re ikan be o na ni aare sise won lo si wa noro ti amuwai wipe ojise olorun sallallahu alaihi wasallam anabi na se kini o anabi saare kuda aare ilagbara tebi wipe anabi lati ma so wipe eri inna kadhalika yushaddidu alaina albala yani pe aare wa adanwo wa imo le awa ti anabi n gba lero yen awon anabi olorun ni anabi muhammad sallallahu alaihi wasallam ni anabi n so pe eri awa ta je ojise olorun ta je anabi olorun oba adanwo wa aare wa imo se kini imo lagbara pupo ni bakana lati fi ese wa le na wipe anise aare sise ikan ninu ti olorun mo fi dan awe irusin re wo paapaa julọ awọn ti wọn ba je ẹni ọlọrun nibamu si bi ojise ọlọrun sallallahu alaihi wasallam se so pe awọn ti adanwo mo le julọ ni awọn ti wọn ba je anabi ọlọrun oba bakana awọn ti wọn je onimimo ti won je afa ododo bakana awon ti won je eni re ti won sumo olorun ba dada olorun ba mo fi adanwo kan won apejuwe mi a re eleyi ninu alquran ninu suratul anbiya nipa anabi ayub alayhi salatu wassalam olorun wa ayuba idinada rabbahu anni masani yadur wa anta khairur rahimin nabi ayub alayhi salam olorun ba so fun wa nipa are to se anabi ayub bi pe e ri ayub nigbati o npe olorun oba re to nso yi pe anni masani yadur ire olorun oba inira mo mu mi wa anta khairur rahimin iwo ni oba la nujulo iwo lo mo sanu erusin re fastajabna lahu fakashafna ma bihi inadur oloni awo olorun oba awa gba adua re fakashafna ma bi min dur oloni asekini o inira to kan anabi ayub yi oloni asekini o amuku nbe fun afa wa anas ibn malik olorun ko ba yunusi won ikanu awon sahabi ojise olorun won je amo wi pe ojise olorun sallallahu alaihi wasallam so wi pe anabi ayub odidi odun mejo gbako ni anabi ayub fi se are odidi odun mejo gbako ni anabi ayub lo fi wa lori are ko to di wi pe olorun ba se kini o olorun ba wo san kode awon je amo wi pe gbogbo awon ti won je eyan anabi ayub alayhi salam ni won pa anabi ayub ti wi pe iru are wo leleyi iru are wo leyi to se se se omo eyan ti onito won o ku ti are yin o si file fun didi odun mejo ogoro awon lasunmo awon ti won je ore molebi won pa anabi ayub won pa ti latara are to se yi lo fi wa je gba to de arin kan ni anabi ayub alayhi salam lọlọrun so yi pe o wa n pe olorun oba re idinada rabbahu to wa n pe olorun oba re yi pe anni masani yadur ire olorun ara ni mi nirakami wa anta khairur rahimin iwo ni alaanu julo iwo lo le sanu eyan sanu mi olorun wa ni fastajabna lahu olorun ni a wa se kini a gba adua re fakashafna ma bi min dur inira to kan yi olorun ba se kini olorun ba mu kuro fun anabi ayub alayhi salatu wassalam kini awon eko ti a fe mu nibi alakoko ka ma mo daju wi pe ti olorun ba fi are to ba fi kan ikanu awon erusin re olorun ba mo nde wo ni wi pe nje yo mo olorun oba tabi yo so kun mo olorun ba mo se olorun ba ni o mo kepe abi o lo mo kepe nkan mi akoko leleyo ka lo mo daju wi pe are olorun ba mo fi se kini o olorun ba mo fi dan awon erusin re o bakana elekeyi ni pe asoburu fi waqtil mard iyan ni pe suru sise nigbati are ba de ile ise pataki na gbogbo eni ti olorun ba fi are kan ti olorun fi se adanwo fun ki won se suru pelu olorun oba melo melo eni to je pe o ti sare sare sare tawon yen wuro wi pe are yi oni o palagbaja to je pe ninu anu olorun oba yo si pada se kini ti o pada lalaafi aimoye awon eyan be ti olorun ti se be fun abe olorun ba pelu titobi re gbogbo awon ti won reti iwosan latodo re kolorun ko dakun ko ba fun won ni alaafia eko tun se pataki leleyi o ka se suru nigbati are ba de e wo oro anabi ayub alayhi salam ti a so yi pe odidi odun mejo ni anabi ayub lo fi se are eleketa nu eko o na ni ka je eni ti o mo be olorun oba nigbati are ba de ka je en to ye pe o mo se kini ti o mo sadua ti o mo raworase si odo olorun oba fun iwosan kuro nibi aisan ti o ba nse wa elekerin ninu awon eko o na ni wipe ti aisan ba de bayi in ti mo je re are lodo olorun oba o na ni pe olorun fi n gbe awon erusin re ga gbogbo en tolorun ba fi are kan to se suru to gba fo olorun to n reti iwosan latodo olorun oba titi tolorun fi wa fun ni anfani wipe ori iwosan leyin igba to ba ti duro deede to duro ti olorun oba to se suru to wa iwosan lona eto ti Olorun wa pada fun ni alaafia gbogboru awon isi si bayi Olorun ba ma fi n gbe awon erusin re gani won fi n gba epo si ni niwaju Olorun oba ki si pe Olorun ba ma fi nira kan won ti ba si wi pe o fi n den won wo o fi se adanwo fun won ni to ti e ba so yi pe aare aare agboye islam pin aare si meji latara nti arika latinu alquran ipin akoko ninu aare oni maradul qalb iyen ni awon aare okan eleki yuni maradul badan iyen ni aare ti mo nse ara aare ninu alquran nipa ti olo ma nso nipa awon munafiki in suratul baqara lati aya kejo si aya kewa ta ba lo wo olorun wa minan nas man yakulu amana billahi wa bil yawmil akhir wa ma hum bimu'minin yukhadi'un allaha wal ladina amanu wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun fi qulubihim maradun fazadahum allahu marada olorun eri in benu awon eyan ti won so yi pe awon gbo olorun oba gbo koda awon gbo ojo keyin gbo sugbon o wa ma hum bimu'minin olorun wa yesu ni gbagbo ododo iro ni won pa yukhadi'un allah won tan olorun oba wal ladina amanu bakana won tan awon ti won gbo olorun oba gbo olorun wa ma yakhda'una illa anfusahum wa ma yash'urun olorun ko se nkan kan ti won tan ara won ni won tan je o sugbon o mo yi pe ara won ni awon tan olorun fi qulubihim marad olorun aisan in benu okan won a ri pe awon tolorun ba nroyin ninu aya yi un tolorun ni nse won oni aisan mi fi qulubihim marad olorun aisan benu okan won lati bi ni awon afa ti mu jade wi pe okan ma sare okan yen ma sare ibe ni won ti mu wi pe okan ni are ti ma nse koda are tolorun ba nso ninu aya ta kayi ohun na ni aisan annifaq iyen ni aisan sobe selu kala je muslimi ka tun ma se kefirima baba si so pa je muslimi a tun se kefirima arin mejeji na lo wa ko duun bi ko duun olorun awon la mo pe ni munafiki olorun fi qulubihim marad aisan benu okan won so irana aisan ti ma nse omi eyan ikanu won on laisan mi lara re si ni iwa nifaki wa ki olorun ba ko ma se ni kokan wa ni munafiki olorun wala hum adhabun alim olorun ni se ri awon ta so yi esan won iya to lagbara iya to le koko iye lete lero on na ni esan awon ti won je munafiki ti aisan mi tin da laamu bakana ninu aisan mi ninu awon aisan ti tun ma nse mi won e hawa nafs iyen ni ife enu ninu aisan ti ma nse mi won na ni ife enu olorun sonu alquran olorun wa amma man khafa maqama rabbihi wa na'a nafs an li hawa fa inna li jannata iya li mawa olorun eri gbogbo en to ba n paya wi pe ohun o du niwaju olorun oba rojo pe ojo kan n bo to je pe olorun bo gbe ohun dide lati wa sisiro ohun to n gbile aye se to wa n ko fun emi ara re ti je ki fe enu o mo lo ohun olorun ni fa inna li jannata hiya al mawa olorun ni eri al janna ni ru o de si ko olorun ko dakun ko ma se emi ateyin lo ni fe enu ninu aisan ti ma n se omi eyan ti ma n da okan omi eyan laamu ikan nbe ohun naa ni fenu ti a so yi bakana alhasad nbembe o iyen ni pe keeta keyin mo binu ọmọlakeji en tọlọrun se ore fun ko mo ro yi pe ore tọlọrun ba se fun yi ki ore se kini o ko baje ko mo si lọwọ re mo ko bodanu lọwọ re ele la n pe ni alhasad keeta niyen gbogbo awon ele ti a n ka yi awon aisan ti ma n se okan oni ele ohun ta si mo fi wo san ohun naa ni ọrọ ọlọrun ọba ka ṣàfọmọ ẹmí wa ka mo rántí ọlọrun ọba dáadáa ka mo gbọrọ ọlọrun ọba ka mo lọ mọṣáláṣí ka ní àwọn ẹni eré lálábàárìn ohun tá a mo fi ń wo àìsàn ẹmí òní eléyìí àwọn àìsàn ara mọ́rọ̀dùn lè bàdàn àwọn àìsàn ara tó jẹ́ pé òun ni ìpín kejì nínú àìsàn tí máa ń ṣe ọmọ èèyàn. Àwọn eléyìí àwa náà mọ̀ láwùjọ wa léni, ẹni tó rí ń fọ́, tíbi kan ń dùn lára rẹ̀, ẹni tí kinní kan ń ṣe lẹ́sẹ̀, àtoríṣiríṣi àwọn àìsàn, ẹni tí bá mú àtoríṣiríṣi àwọn àìsàn tí ó máa ń ṣe ọmọ èèyàn yẹn, òun náà ni ìpín kejì nínú àárẹ̀ tó jẹ́ pé ó máa ń ṣe ọmọ èèyàn. Eléyìí náà kọ́ Islam ní nǹkan sọ lórí abala kejì yìí, tí àwọn àárẹ̀ bá ń ṣe ọmọ èèyàn, ojú wo ni Islam fi wò ó, kí ló yẹ ká ṣe? Ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam, ànábì tàdáwọ̀ ya ìbàdàláà, ànábì ní ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ẹrúsìn Ọlọ́run ọba, ẹ mọ̀ mọ́ wá ìwòsàn àwọn àìsàn tí bá ń ṣe yín, ẹni tí bá ń ṣe, ẹ lo oògùn tó jẹ́ pé Ọlọ́run máa fi ń ṣe sábàbí kí àìsàn ibà kú kúrò lára. Islam ò sọ wípé ká mọ́ tọ́jú àárẹ̀, Islam ò sọ wípé ká dúró lórí àdúà ṣíṣe nìkan, òun ló fà á tí ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ẹ̀yin ẹrúsìn Ọlọ́run ọba, ẹ wá ìwòsàn àìsàn tí bá ń ṣe yín, torí pé Ọlọ́run ọba kò sọ àìsàn kan kalẹ̀ àbí kó jẹ́ pé Ọlọ́run ṣe kíni o, yóò sọ ìwòsàn rẹ̀ pẹ̀lú rẹ̀. Gbogbo àìsàn tí bá ń ṣe ọmọ èèyàn ni máa ń níwòsàn. Ànábìwá Muhammad sallam sọ wípé alimahu man alimahu wa jahilahu man jahilahu. Ànábì ni ẹ̀rí àwọn ìwòsàn tá a sọ yìí, ẹni tó bá mọ̀ ló mọ̀, ẹni tó sì ṣàìmọ̀ kan pẹ̀lú àwọn ìwòsàn àìsàn tí máa ń ṣe ọmọ èèyàn, òun ò mọ̀ tiẹ̀ ni. Torí pé Ọlọ́run bá sọ àárẹ̀ kalẹ̀, ó sì sọ ìwòsàn àárẹ̀ kalẹ̀ pẹ̀lú rẹ̀. Láti sọ pé ẹni tó bá mọ̀ ló mọ̀, ẹni tí ò bá sì mọ̀ kò mọ̀. Ẹni tó kọ́ nípa bá a ṣe máa tọ́jú ara, tó kọ́ nípa bá a ṣe máa tọ́jú aláàárẹ̀, a rí pé òun nímọ̀ nípa rẹ̀ ni. Àwa tá a bá kọ́ nípa rẹ̀, a nímọ̀ nípa rẹ̀ nìyẹn. Tó ló fi jẹ́ pé Islam fààyè gbà wá, tí àárẹ̀ ara bá ń ṣe wá, Islam ń fẹ́ kí a tọ́jú ara wa. Torí pé Islam ń fẹ́ ká máa wà ní àlàáfíà ní gbogbo ìgbà ni. Eléyìí ló ń takò ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé ìrẹ Ọlọ́run mọ́ dojú àdúrà tìmí, ìwọ ló ní kí n má jáwé, ìwọ ló ní kí n má wá gbo, rárá o. Eléyìí kì í ṣe àṣà Islam bó ti wo mọ́ o. Ọlọ́run sọ wípé ká mọ́ lo oògùn o, Ọlọ́run sọ wípé kí Mùsùlùmí mọ́ lo àgbo o, Ọlọ́run sọ wípé ká mọ́ wá ìwòsàn fún àìsàn tí bá ń ṣe wá o. Ohun tí Islam kì wá ń lọ lé lórí ni wípé àìsàn tí bá ń ṣe wá, ìwòsàn tá a bá fẹ́ wá, ká mọ́ jò tayọ àlà Islam, ká mọ́ fi nǹkan haramu, ká mọ́ fi ṣe ìwòsàn. Bí ọtí àwọn tọ́lọ́ bá ṣe léèwọ̀, ká mọ́ wá ìwòsàn síbẹ̀. Ṣùgbọ́n ohun tọ́lọ́ bá ṣe ní hàláàlì, ewé ni, egbò ni, àbáwọn ogun òyìnbó ni, gbogbo àwọn nǹkan wọ̀nyí, ohun tá a lè fi wá ìwòsàn àìsàn tí bá ń ṣe wá ni. Abẹ Ọlọ́run bàbá Allah, ọba tí ọlá rẹ̀ ga jùlọ, wọn lọba tí máa ń fúnni ní àlàáfíà. À ń bẹ Ọlọ́run gbogbo àwọn tí wọ́n wà nípò àárẹ̀ lọ́wọ́lọ́wọ́ nsìn, abẹ Ọlọ́run bá pẹ̀lú tóbi rẹ̀, a fi àìpé méjì rẹ̀ a fi bẹ̀ẹ́, kó dàkún bá fún wọn ní àlàáfíà. Gbogbo ẹni tó sì ń wo wípé òun lálàáfíà náà, Ọlọ́run dákun, wọ́n fi àárẹ̀ ṣe ẹnìkọ̀ọ̀kan wa, kó ṣàánú wa o. Bí rahmatu ya arhamar rahimin, subhanaka wa bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka ilayk, wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu.
0: Jazakum Allah khairan. Abẹ́lọ́run kọ́ nàbọ̀ àsan ṣẹ́kì wa ní ẹ̀sán dáadáa. Gbogbo àwa náà tí a gbọ́, Ọlọ́run kó dúpẹ́ fún wa, àwa náà kọ́lọ́run kó sì lo ìta gbọ́ iná kó lò ní sábàbí dáadáa fún wa láyé àti ní àríkèámọ̀. Ibi náà ni a ti máa dáhùn dúró lórí ètò àti bíyàn fún ọjọ́ tó ní níjọ́ mẹ́jọ láti máa pàdé ìṣá Allah. Ayọ̀dá nọ́mbà àwọn ṣẹ́kì wa fún wa, fún àwa tí a bá fẹ́ pè láti béèrè ìbéèrè kan sí ìkejì. Ká pé àwọn ṣẹ́kì sórí nọ́mbà yìí 09030331364, lẹ́ẹ̀kan sí 09030331364. Títí di ìjọ́ mẹ́jọ tí a tún máa pàdé lórí ètò ìṣá Allah. Abdulwasi Yusuf ni orúkọ tèmi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Wọ́n tún bẹ̀rẹ̀.
2: Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
5: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
6: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
7: بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن
8: alhamdulillah subhanahu wa salaamu ala rasulillah aduka fun walam atoro kati gelon fun wala wa muhammad sallallahu alayhi wa sallam iki olohun ati ori ajetori kuma bana wa muhammad sallallahu alayhi wa sallam atawara ali riya ta sahaba re to bi dore ni kokon wala ti ayese kuro ni bi ti anabwa muhammad sallallahu alayhi wa sallam to fi gise wali abelon ba to bere kolon kuma ya kari akwada sibu ya rahmatihi ya arhamar rahimin agara kaabo sori eto yin eto albayan fun ayajojo toni eleti ma waye ni ayajojo eni ti a mo si yomu juma ni ikani 88.9 adaba fm eleto takamele si ilaramoke ni bitati ma ko da won sheikh wa fadilatu ustaz ad-doctor lukumani disekoni afizahullahu wa ra'ah ti won je oludasile ile ko daru sunna eto takamele si igoba lakore abelomba to bi lekolomba likela kutubo mba shidada fa won sheikh wa jubailo ya rahmatihi yarhamu rahimin ashekwa tuwa pelu wa lori eto yin eto wa albayan ti ti are abelomba ntubere eleti atun ma gbo ni ni kolomba likela ko je ko wulo fun weni kokan wa bi rahmatihi yarhamu rahim bismillah ashek
9: alhamdulillahi rabbil alamin was salatu was salam ala rasul rabbil alamin nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته لن يباتي يتوقف في أولون وبا أتروي كأولون عنوري في شأن محمد صلى الله عليه وسلم أبي أولون وبا أنه تتبيري إليتي أوتما بيهو láyàjọ ọjọ́ jimá tòní ọlọ́run ti kó ṣe wá láǹfààní kó sì jẹ́ ìtọ́sọ́nà fún èmi tí mò ń wí àti fún gbogbo àwa tí à ń gbọ́ wá pátá kó jẹ́ atọ́kùn ìmọ̀nà fún wa bírahmati iya arhamar rahimin abẹ́lẹ́ wọn bá fún àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn àti àwọn aṣíwájú wa nínú ètò ìdarí ayé ìtọ́sọ́nà ọlọ́run ọlọ́run kọ́ mọ́ṣẹ́ máa bá mú bá wọn àmì lónìí pẹ̀lú òkú ọlọ́run a ó lọ sínú al-Qur'an al-Karim Súrọ̀tù Ṣùwárà Quran chapter 26 Súrà yìí èyún ni ẹgbà ọ̀rọ̀ èyí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti sọ ìtàn ìṣẹ̀lẹ̀ èyí tó wáyé láàrin anabi musa alayhi salatu wa salam àti fir'aun alágbára ayé nígbà náà ṣùgbọ́n kò lọ́lọ́run kò mọ ọlọ́run ìtàn anabi musa عليه الصلاة والسلام أتي فرعون أكتو بو أمبنبي فوينكو كاوا أولي بيوشي باتاكي كياسي أبيه إتايي gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe sọ nínú alqur'an nítorí pé ọlọ́run ọba tó dá wa òun náà ni ọba tó lè sọ ìtàn tí ò ní nírọ́nú ọba tó ṣáájú ìtàn ni ọba olùsọ̀tàn ni tí kò sì rọ́ nínú ìtàn tó bá sọ nítorí pé ẹlòmíín sọ̀tàn lénìí in tí wọ́n wí fún lòun náà ń sọ ṣùgbọ́n gbogbo ohun tó ṣẹlẹ̀ pátá kedere ni níwájú ọlọ́run ọba ọba dẹ́dà ìdí ìtọ́ fi jẹ́ pé èyí tó jòdodo jù nínú ìtàn òun náà ni àwọn ìtàn tó bá wà nínú ìwé ọlọ́run tó ń ṣàlàyé fún wa àwọn tó ti ṣẹlẹ̀ síwájú kó lè máa jẹ́ ẹ̀kọ́ fáwa tí à ń bẹ̀ lásìkò sìn gbogbo ìwọ alágbára mọ́mìrò mo tó ṣe mo ṣe kí ló máa ń kẹ́yìn irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ gbogbo àwọn tí wọ́n ń fojú di agbára ọlọ́run tí wọ́n gbé agbára kán gbẹ̀mí lé agbára èké agbára òkùnkùn agbára ẹbọ níbo lọ̀rọ̀ wọn padà máa ń já sí tí a bá wọnú alqur'an kẹrin ọlọ́run ọba jẹ́ ká mọ̀ wípé ẹni tó ń pè ní firaun ọba ni ní ilẹ̀ misra tó ń pè ní egypt lásìkò tiẹ̀ ọlọ́run ní firaun tẹ rí yẹn kò sí tí ò pera rẹ̀ tán kódà ó sọ wípé ana rabbukum al-a'la ó lé òun ní ọlọ́run èyí tó lágbára jùlọ èyí tó ga jùlọ ìgbéraga ó ń bẹ ní ẹ̀mí firaun láàfin lè mọ̀ wípé gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá ṣoore fún bó ti wulẹ̀ kí oore náà pọ̀ tó bó ti wulẹ̀ kí oore náà kàǹkà tó tí ìgbéraga tó bá ti rọ̀ papọ̀ mọ́ orí yìí in tí ó sọ ẹni ẹdẹni ẹ̀tẹ́ ó ti wà nínú ìgbésí ayé rẹ̀ ìgbéraga bó ti wulẹ̀ kó ma tó bá ti wà lára ọmọnìyàn pẹ̀lú ààyè tọ́lọ́run tó sí in tí ó parun òun náà ló ti mú nínú ìwà ọlọ́run bá ní firaun tẹ́ rí yìí innahu kana aliyan min al-musrifin ọlọ́run ní sẹ́rí firaun ó jẹ́ ọ̀kan nínú àwọn tí ìwà bùtùlù ìwà motomoto rẹ̀ ó tayọ ti gbogbo àwọn èèyàn ti ń bẹ lásìkò rẹ̀ kò sí tó fàájú wípé olówó olọ́lá ó lápò ó lépò ó sì láṣẹ àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí a máa bí ìgbéraga sí ẹ̀mí àwọn ọmọ nìyẹn kódà nínú alqur'an kẹrin ní súra tí a ń gbé yẹ̀wò yìí súra tu ṣuara aya súra 26 tí a bá wo aya 19 ní ká wò láti 18 títí dé 19 a ti ẹ̀ ti lè gbé láti aya 15 kagbede 19 ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú alqur'an súra tu ṣuara ọlọ́run ọba ní kọ́lá kálá fadhaba bi ayatina inna ma'akum mustami'un ìgbà tí ọlọ́run ọba rán anabi musa àti ọmọ ìyá rẹ̀ harun tó ràn sí firaun iṣẹ́ tọ́lọ́run sì ran òun náà ni kó lọ sọ fún wípé ó kì í ṣe ọlọ́run má sọ àwọn ọmọ israel má sọ wọn dẹ̀rú ìyẹn túmọ̀ sí pé nínú tí ọlọ́run ọba ọba dẹ́dà lòdì sí ó ní ká máa fi ọlá jẹyọ ká sì máa fọwọ́ ọlá gba ọmọ làkejì lójú ọlọ́run rán òjíṣẹ́ sí firaun kódà ọlọ́run sọ fún wọn wípé fadhaba bi ayatina ẹ máa lọ sọ́dọ̀ firaun pẹ̀lú àwọn àmì ọlọ́run àwọn aṣẹ́ ìyanu inna ma'akum mustami'un àwọn ọlọ́run ọba tá a rán yín ṣe àfihàn sílẹ̀ o nítorí pé ọba tó ga lọ́lọ́run ọba wa ọba tí ń rán níṣẹ́ ti dúró tìmí ni eléyìí ó jẹ́ kó yí ẹnìkọ̀ọ̀kan wa gbogbo owó tí ó bá ríra rẹ lẹ́ni tó ń pèpè sójú ọ̀nà ọlọ́run lẹ́ni tó mú iṣẹ́ ọlọ́run ọba lọ́kùnkúndùn ìwọ ni kó o tún àárín rẹ àtọlọ́run ọba ṣe o ọlọ́run ọba kì í fi ẹni tiẹ̀ sílẹ̀ ọlọ́run ọba kì í pa ẹni tiẹ̀ tì tó bá sì pé lódodo ló gbé iṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba sọ fún ànábì musa àti aaron ọlọ́run inna ma'akum mustami'un àwa ń gbọ́ yín o a sì ń bẹ pẹ̀lú yín fa'atiya fir'aun aya 16 nínú Quran chapter 26 yìí ọlọ́run ní ẹ̀yin méjèèjì ẹ lọ bá fir'aun fakula ẹsọ fún inna rasulu rabbil alamin ẹ jẹ́ kó mọ̀ pé òjíṣẹ́ lẹ jẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba lẹ ń ṣe látọ̀dọ̀ ọlọ́run ọba tó ní gbogbo ayé iṣẹ́ wo lẹ́wàá jẹ́ fún an arsil ma'ana bani israel ọlọ́run ní ẹ lọ sọ fún fir'aun tánpẹ̀ farao kó tú àwọn ọmọ israel sílẹ̀ o kó yẹ sọ wọn di ẹrú kó yẹ máa lò wọn lílo omi òjò eléyìí nìkan tí ànábì musa àti haroon tí wọn sọ níwájú fir'aun tẹ́ ẹ bá gbàgbé a ní ìgbéraga ibẹ̀ ní parun ọmọ nìyẹn wa kí ni fir'aun sọ ọlọ́run ní ìsìn tí fir'aun sọ níjọ́ náà ni wípé kọ́ọ̀lù alẹ́mínú rọ́bì kàfíìnà wàlídà ìrẹ musa tó ń pèrè ẹ lójíṣẹ́ ọlọ́run ṣẹbi lọ́dọ̀ wa ń bí láti wọ̀ ọ́ dàgbà wàlàbí tàfíìnà mìíràn ọmọdé kàsímìn ó sì lo àsìkò tó pọ̀ nínú ìṣẹ̀mí rẹ lọ́dọ̀ wa wọ̀ fàáltà fàáltà kàlẹ́tì fàáltà ó sì sá wọn aṣe máṣe kan ló fi sá kúrò lọ́dọ̀ wa wà á tà mìíràn káfírìn aláìmoore ọmọ màá ni wọ́n musa yìí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé ọ̀dọ̀ fir'aun náà lànàbì musa gbé pẹ́pẹ́pẹ́ kó tó di pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ṣẹlẹ̀ tó fi sá kúrò lọ́dọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba ṣe ní òjíṣẹ́ ọlọ́run ìgbéraga kò jẹ́ kí fir'aun kó rí ànábì musa gẹ́gẹ́ bí ẹni tó ń lè gba ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ ẹni tó ti pa àwa la tọ́ àwa la fún lóúnjẹ ọ̀dọ̀ wa ló gbé báwo ni owó sì wá máa bá wa sọ̀rọ̀ ẹ̀kọ́ ń bẹ níbi eléyìí ẹni tó tọ́ ẹni tó wò kò túmọ̀ sí pé kò lè ka jù ọ́ lọ tó bá dọ̀là o ẹni tó kọ́ ẹni tó rè kò túmọ̀ sí wípé kò lè tọ́ ọ sọ́nà ìgbéraga ni máa ń jẹ́ kéèyàn ó ní lẹ́mìí wípé lẹ́yìn ìwọ o kò tún sẹ́lòmíì tó lè pàkíyèsí rẹ sí ní tó tọ́ ànábì musa alayhi salatu wa salam lódodo fir'aun yìí òun ló tọ àmọ́ ọlọ́run ọba ó ṣe ànábì musa alayhi salatu wa salam ó ṣe lójíṣẹ́ ọlọ́run ọba ó ṣe lànàbì ọlọ́run iṣẹ́ ọlọ́run ọba lànàbì musa wá jẹ́ fún fir'aun ṣùgbọ́n látara ìgbéraga ìgbéraga kì í jẹ́ kí èèyàn gba òdodo ẹ̀yẹ máa wẹ tó bá ní ìgbéraga yóò máa wò pé kódà kọ́rọ̀ náà jó dodo kì í ṣẹnu tiẹ lòun ó ti gbà á ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ànábì níṣẹ́ ẹ̀rí ń tán ń pè ní ìgbéraga batarul haq wa ghamtun nas òun náà ni kéèyàn ó máa gba òdodo kéèyàn ó sì máa fojú kéré ọmọlàkejì òjíṣẹ́ ọlọ́run ọba ní ti ń jẹ́ ìgbéraga ní lẹ́yìn ìgbà tí fir'aun tó sọ ọ̀rọ̀ yìí tí ànábì musa sì fi dá lójú pé òjíṣẹ́ ọlọ́run ọba lòún ṣe ó ju ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ sílẹ̀ ọ̀pọ̀ ọwọ́ ànábì musa alayhi salatu wa salam ọba di ejò nínú súrà yìí Quran chapter 26 tí a bá lọ wo aya 32 títí táàfì dé aya 35 ọlọ́run ọba sọ ohun tó ṣẹlẹ̀ ń bẹ̀ ọlọ́run fa alkọ àsọ ànábì musa ju ọ̀pọ̀ ọwọ́ rẹ̀ sílẹ̀ fàhídà iyàtọ̀ ìbánu mobil báyìí ni ọ̀pá yìí ọba di ejò ànábì musa alayhi salatu wa salam kì í ṣe òpè dá o kì í ṣe magician ọ̀pá tó jù sílẹ̀ yìí iṣẹ́ ìyanu látọ̀dọ̀ ọlọ́run ọba ni ó di ejò wà náza àyádẹ̀hú ó sì tún kí ọwọ́ bọ abíyá fàídà ìyàbá ìdọ́ òlì ní àwòrín ọwọ́ rẹ̀ sì funfun gbòòrò gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ kọ́lá lè má láyé hàwùlà fìrààhùn ó bá sọ fún àwọn ìmẹ̀wà rẹ̀ ó ní hinna hada lasáhirun alim ó ní ọmọ musa tẹ́rí yìí ó pe dání o ó sì nímà púpọ̀ nípa ìdán pípa pẹ̀lú nǹkan tó ṣe ẹ rí pé kàkà tó yẹ kí fìrààhùn kó rí n tí ànábì musa ń wá ẹ gẹ́gẹ́ bí iṣẹ́ ìyá látọ̀dọ̀ ọlọ́run ó pè ní idán ó pe ànábì musa ní òpedán báyìí ni fìrààhùn bó ṣe ránṣẹ́ sí àwọn tí wọ́n jẹ́ òpedán nínú ìlú tí a bá lọ wo àyà 39 nínú Quran chapter 26 kódà tó fi dé 40 tó fi dé 41 tó fi dé 42 tó fi dé 43 tó fi dé 45 46 47 in tó ṣẹlẹ̀ ń bẹ̀ òun náà ni pé bí ànábì musa ṣe ju ọ̀pá yìí sílẹ̀ tó dejò fìrààhùn òun náà ránṣẹ́ sí àwọn òpìdán kan wá kojú ànábì musa àwọn òpìdán wọ̀nyí náà nígbà tí wọ́n dé àwọn náà ju okùn sílẹ̀ àwọn náà ju ọ̀pá sílẹ̀ ọ̀pá tiwọn náà ó mà dejò ṣùgbọ́n ọ̀pá tiwọn tó dejò yìí ìtújẹ ni o ìdán ni o kì í ṣiṣẹ́ ẹ̀yà nínú àyà yìí ẹ̀kọ́ tó pọ̀ ó wà ń bẹ̀ fún ọ ìyẹn túmọ̀ sí gbogbo àti ọlọ́run bá gbé òdodo kalẹ̀ èṣù náà yóò gbé nǹkan tó jo òdodo yẹn kalẹ̀ lọ́nà tìrọ ṣé gbogbo iṣẹ́ ìyanu náà ló jẹ́ iṣẹ́ ìyanu látọ̀dọ̀ ọlọ́run ọba bí gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá rí tán bá ń fi iṣẹ́ ìyanu tán fi ń ṣe ìfaǹfà àbí ká fi ń ṣe ìmíjùọ́ ìwọ ojú mi àbí ká sọ di ta fi ń challenge ara wa ẹ gbà pé kì í ṣiṣẹ́ ìyanu mọ́ ó ti di idán ànábì musa alayhi salatu wa salam ìgbà tó ju ọ̀pá sílẹ̀ tó di ejò yìí tí a bá wo ìtàn gbèsè ayé rẹ̀ títí tó fi jáde láyé àtúnrí àkọọ́lẹ̀ kankan wípé ó tún ju ọ̀pá yìí lẹ̀ tó sàn ń dejò lójoojúmọ́ ìwọ́n tó lọ sórí rédíò lọ torí tẹlifíṣàn tó wá ń pariwo wípé iṣẹ́ ìyanu tó dájú ń bẹ lọ́wọ́ rẹ̀ ọlọ́run máa ń fi iṣẹ́ ìyanu pọ́n àwọn èèyàn tirẹ̀ lé ní láàyè kọ̀ọ̀kan kì í ṣe gbogbo wa ṣùgbọ́n tó bá ti di pé níta wá fi ń polongo ara wa òun iṣẹ́ ìyanu ọgbà ìfurasí o nítorí pé àwọn òpìdán àwọn olóòṣà tí wọ́n ń ṣe ẹbọ fún fìrààhùn àwọn náà mọ̀ ju ọ̀pá tiwọn náà lẹ̀ àwọn náà ju okùn wọn sílẹ̀ tí wọ́n náà dejo àmọ́ ti musa iṣẹ́ ìyanu látọ̀dọ̀ ọlọ́run èyí tí àwọn òpìdán fìrààhùn tí wọ́n jù lẹ̀ yìí tó dejò náà lóòótọ́ ó dejò àmọ́ ìdán ni tiwọn ọlọ́run wájú kó yẹ wa ká lè mọ̀ wípé bó ti wulẹ̀ kí ìdán kó mọ orú ni lójú tó iṣẹ́ ìyá látọ̀dọ̀ ọlọ́run ó mọ̀ ju ìdán lọ ní Quran chapter 26 aya 45, 46, 47 ọlọ́run ní fa'alqa musa aṣọ ànábì musa gbàtò náà tún ju ọ̀pá rẹ̀ sílẹ̀ fa'ida eya telkof ma ya fikun ọ̀pá àti ànábì musa tó dejò yìí ó bá bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo àwọn ejò táwọn òpìdán yìí táwọn fi ọ̀pá tiwọn náà dà tí musa bá ń gbé wọn mẹ́ fa'ulki as-sahratu sajidin àwọn òpìdán yìí nígbà tí wọ́n rí wípé iṣẹ́ ìyanu tọ̀dọ̀ ọlọ́run ó ju idán tiwọn lọ wọn bá dàwó lulẹ̀ wọn foríkalẹ̀ fún ọlọ́run kọlu amanna bi rabbil alamin wọn ni látòní lọ àwa nígbàgbọ́ nínú ọlọ́run àwọn òpìdán mọ́ ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ òpìdán tó ń fi idán tó fi ń ta àwọn ènìyàn jẹ tó fi ń ṣe ìṣújú fáwọn ènìyàn láti gba owó wọn àbí láti ṣì wọ́n lọ́nà irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò sí lójú ìlànà tọlọ́hún o. Bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí a rí mú láàyè yìí òun náà ni wípé ọlọ́run wá pa ànábì Musa láṣẹ nínú súrátù ṣọ́ra Quran chapter 26 yìí kan náà tí a bá lọ wo aya 52, 53, 54, 55 tí a bá wò títí títí tó fi dé aya 67 tí a bá lọ kà á ọlọ́run wà ọ̀háyìnà ilẹ̀ Musa an asri bi ibadi innakum muttaba'un ọlọ́run ni mo wá sọ fún Musa pé kókó àwọn ọmọ Israel tí wọ́n ṣe ẹrú sí olùjọ́sìn fọlọ́run kókó wọn kúrò lábẹ́ Firaun kókó wọn jáde ní ilẹ̀ Misra innakum muttaba'un ọlọ́run ní ṣùgbọ́n o ẹ máa mọ̀ dájú pé tẹ́ ẹ bá ń lọ o Firaun àtàwọn ọmọ ogun rẹ̀ wọ́n máa lé yín o ọlọ́run sọ fún wọn bẹ́ẹ̀ báyìí ni wọ́n ṣe jáde nígbà tí wọ́n jáde Firaun ó kó àwọn ọmọ ogun jọ láti máa lé wọn ó wá sọ fún àwọn ọmọ ogun rẹ̀ yìí pé inna ahula hilashil dhimmatun qalilun ó ní ẹ̀yin ọmọ ogun mi Musa àti àwọn ọmọ Israel tó ń kóra wọn lọ yìí lashil dhimmatun tó ń bá ní shil dhimma òun náà ni jama'atun haqira àwọn èèyàn yẹpẹrẹ ni wọn o kódà wọn kéré ló ń kà kí nìdí Firaun fi sọ báyìí kí àwọn ọmọ ogun rẹ̀ propaganda ni ká má bàa bẹ̀rù ànábì Musa àtàwọn ọmọ ẹsẹ̀ pé wọ́n kéré wọn ò tó nǹkan kódà ṣerúfímà ni wọ́n ẹni yẹpẹrẹ ni wọ́n jama'a kí la fẹ́ mú jáde bí ìgbéraga ká fojú kéré ọmọlàkejì aránṣẹ́ kò ní ṣe pẹ̀lú púpọ̀ o aránṣẹ́ kò ní ṣe pẹ̀lú bí èèyàn ṣe pàtàkì tó ọlọ́run ọba máa ran ẹni yẹpẹrẹ aràn lọ́wọ́ lórí ẹni tó rò pé ẹni yìí lòun Firaun ó kó àwọn ọmọ ogun yìí ó kó wọn lẹ́yìn láti tọ àwọn èèyàn yìí lọ tí a bá wo aya 61-62 ọlọ́run ní falama tàrọ aljamuhan kọ́lá ashabu Musa inna lamujraku ìgbà tí àwọn ọmọ ogun Firaun tí wọ́n ń sáré tẹ̀lé wọn lẹ́yìn láti lé wọn bá ànábì Musa wájú àtàwọn tí wọ́n tẹ̀lé wọ́n ń wo omi òkun níwájú iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí àwọn tó wá ń bẹ pẹ̀lú ànábì Musa àwọn ọmọ Israel wọ́n bá rí sẹ̀rẹ̀ sí ní ń pariwo wọn ni iná lamúdọ̀rọ̀ kó wọn ọwọ́ bà wá oníkálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ a rí nínú wọn tó ń sọ fún ànábì Musa pé ọba sì fi wálẹ̀ jẹ́jẹ́ wá oníkálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ìgbàgbọ́ wọn ó domi nígbà tí wọ́n rí ìṣòro kọ́lá kálá ọlọ́run ní ànábì Musa sọ fún wa pé ẹ dákẹ́ ẹnu yìí ẹ mọ̀ sí ọ̀rọ̀ sọ sí ọlọ́run ọba tó ń bẹ pẹ̀lú wa ìnàmà ìyá rọ́bì sayadin ànábì Musa wa sọ fún wa pé dájúdájú ọlọ́run ọba mi ń bẹ pẹ̀lú mi yóò sì tọ̀ mí sọ́nà ẹ wo ọ̀rọ̀ tànábì Musa sọ yìí ìyẹn túmọ̀ sí wípé ọlọ́run tó ní kó wọn jáde ṣe bọ́lọ́run mọ̀ pé omi òkun wà níwájú ọba tó ní kó wọn jáde yìí ọba tó ń bẹ pẹ̀lú wọn ni gbogbo ìgbà tí a bá rí ìṣòro wájú tí a rí ìṣòro lẹ́yìn tá a rí lọ́tún tá a rí lọ́sì ká má fi ọlọ́run ọba sílẹ̀ o n tó yẹ kó máa jáde lẹ́nu wa òun náà nírú ọ̀rọ̀ tànábì Musa sọ wípé iná mà ẹ̀yà rọ́bì sàyàdì ọlọ́run ọba mi ń bẹ pẹ̀lú mi yóò sì tọ̀ mí sọ́nà torí pọ́lọ́run ọba lọ́ba tí máa tọ́yàn sọ́nà nígbà ìṣòro àti nígbà ìlera yóò jí kéèyàn ó máa kí lèèyàn ó ṣe àwọn bàánú ìsọ̀rọ̀ ìgbà tí wọ́n níṣòro ìgbàgbọ́ wọn domi ẹ̀rú bà wọ́n ṣùgbọ́n ànábì Musa alayhi salatu wa salam ó fún wọn lọ́kàn balẹ̀ pé ọlọ́run ọba mi ń bẹ pẹ̀lú mi ní tí àwa fẹ́ mú jáde ń bí yìí ni wípé kéèyàn ó tó lè sọ pọ́lọ́run ọba ń bẹ pẹ̀lú mi ǹjẹ́ ìwọ gan ń bẹ pẹ̀lú ọlọ́run tí ìṣòro bá dé ẹni tó bá lè sọ pọ́lọ́run wà pẹ̀lú òun a jẹ́ pé kí ìṣòro tó dé gan-an òun náà ti wà pẹ̀lú ọlọ́run ẹ̀kọ́ líle ìwọ tó sọ pọ́lọ́run wà pẹ̀lú ẹ̀ sì wọ́n náà wà pẹ̀lú ọlọ́run ọlọ́run fa ọ̀háyìnà ilẹ̀ Musa ánì bí àṣọ báhárọ́ fanfalakọ fakana kúlò fẹ́rẹ̀kì nǹkan tó dìlà sí ọlọ́run ni a wá sọ fún ànábì Musa pé kó fi ọ̀pá rẹ̀ kó fi lu omi òkun yìí omi okun se pin si ona mejila ojo ona mejila tori pe iran banu israel ama israel iran mejila ni won ti won tela nabi musa oni kaluku wa mo ojo ona won bere si ni lo ni inu omi yi omi wa omi omi o wa di eruku ti gbogbo e wa gbe ti won rin ona yi lo wa azlafna thumma al-akharin awon ti won bo leyin won awon firaun atawon ogun re awon na koribo won tele won olorun wa anjayna musa wa man ma'ahu ajma'in thumma aqraqna al-akharin olorun ni ala nabi musa ati awon to be pelu re awon jade ninu omi sugba firaun atawon ogun re ani ko won tele si okun iyan tuma si pe ko si bi inira se to eni to ba n se to olorun olorun yo la inira idamu aye on lo mi okun yi gbogbo won ni won wo be amo awon to je eni to olorun olorun la won o bo ti le ki nko le to laye ti yan ba ti di opo to olorun oba mu omi okun fitina aye to n gba won ti won mo olorun ba lo baba di opo olorun gẹ́gẹ́ bó ṣe la anabi musa àtàwọn tó gbàgbọ́ tí wọ́n tẹ̀lé inú omi kan iná ni wọ́n jọjọ gbà àwọn kan là àwọn kan parun ọlọ́run inna fi dhalika la aya wa ma kana aktharuhum mu'minin ọlọ́run ni ariwoye ẹ̀kọ́ ó ń bẹ nínú ìtàn yìí fún gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run eléyìí ni àlàyé ní ṣókí àti ẹ̀kọ́ tá a fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa ká mú nínú ìtàn yìí bí alukoran ni sara sọmọ ní ṣókí ó tún fẹjú jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọn bẹ́ẹ̀ yìí tá a wí yìí ọdọ owó ẹnìkọ̀ọ̀kan wa ó ẹjẹ́ ká mú ẹ̀kọ́ ńbẹ ká jìnnà sí ìgbéraga ká sì di òpó tí ọlọ́run bá tó dá wa mú subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk surat al-kahfi surat ash-shu'ara quran chapter 26 assalamu alaykum wa rahmatullahi wa barakatuh
8: وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خير الجزاء أبلون بعتوا يا خلاص بعد أقوى شيخ وفلات أستاذ والدكتور بكمان بسيكوني حفظك الله ورعاه وجول داس لي أقوى دار السنة يتتقام لي سيبوبا فانفاني أواتي أبا فكوما لا تبيري بيري يا لوري لي تما بعصوي أبين كمينا نقبع يسوى أجاكم رسولي نمبعي 00-36-15-4254 لكنسي 00-36-15-42-54 oyin number yi ni alaanfani ati pe won si a nílu ju báyìí lọ lórí ètò yìí ètò àlùbáyọ̀ nufẹ́ tààrọ tí à ń bẹ lọ́nba nítorí rẹ kọ́ sọ àjù ìjókòó tó ń bọ̀ lọ tẹsán mọ́ jami lórúkọ tẹ̀mí abuhamad tí à ń fásitì ìdágbére fún wa wípé assalamu alaykum wa rahmatulahi wa barakatu. alhamdulilah sọmọ salatu wa salamu ala rasulilah adúgbò fún wa lọ́n atọ́rọ̀ kí a ti gẹ̀ lọ́n fún wa lọ́wọ́ muhammad.

0: للتطاقم العسي إلى رمكي ابتعت موقع دعوة الشيخ وفضلت أستاذ الدكتور اللكماني دي سكوني أفضه الله ورعاه ثم جولوا داسل اليقا دار سنة التطاقم العسي إقوبة لقره أبلون باه نتوبر قلن بالك لا كتفو من باش دادا فان شيخ وجبائي له يرحمته يرحم ورحمين أن شيخ واتوا قلوا نريد توين توا البيان تتعاري أبلون باه نتوبر إلي تيات ما بنيني قلن بالك لا قوجيك ولفنوين قوكوا برحمته يرحم ورحمين بسم الله شيخ.
1: الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم.
2: Kìí káàbọ̀ sí iléeṣẹ́ Bundi Spirit Ventures. Ṣé tó fọwọ́ iléeṣẹ́ kan sọ̀yà fún ló gbé wọ̀n láti bá ní ìtajà bí iṣẹ́ bá jáde? Ó ní láti jẹ́ ilé ìtajà tó dángájíá lọ́wọ́ àwọn manufacturers ni. Iléeṣẹ́ Bundi Spirit Ventures ló gbóhùn tárìgì bí jọ distributor iléeṣẹ́ tó ń ṣe ibùsù tó quality nílẹ̀ yìí. Ara òkè tí ò ṣe dáwọ̀ ní ọ̀bọ̀ kó o tó dákọ̀ bọ́ ti dọ́gbọ̀nsà. Bundi Spirit lọ̀gá tó gbọ́n pa foam and mattresses alálògbádùn. Section by section ni fún iléeṣẹ́ fọ́ọ̀mù kọ̀ọ̀kan. Section uniform product pọ̀ lọ́bí ọlá ọlọ́run. Alágbàtà tó gbò tẹ̀lé Bundi Spirit fún uniform tó tuni dára lóríṣiríṣi sáìsì ńláńlá tó fi dórí student mattresses. Section zilong foam ibùsùn zilong tó kiri dodo kásùn sórí ibùsùn bí ipa àjẹgbàmọ́jú ti dópin. Orun ayọ̀ lọ́mọ sùn bó ṣe ra uniform àti zilong foam prestige foam tó ń bẹ wíyẹ foam kan ò gbẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Uniform ló ní àwọn gàgàrà gógóró gbangba ṣugudu foam tó mara ẹni tó pẹsẹ̀ lásùn yìí. Wọ́n tún ta àwọn àga dẹ̀bọ̀dẹ̀bọ̀ pẹ̀lú bẹ́ẹ̀dì tábìlì ìgbàlódé fún ilé iṣẹ́ àti tó bá ti joyè. Pillows, bedsheet, lóríṣiríṣi. Ẹ̀yin alágbàtà ẹ máa bọ̀ ní Bundi Spirit kí wọ́n supply ọjà fún yín kí ni oyin ó dùn. Olú ilé iṣẹ́ Bundi Spirit Ventures kalẹ̀ sí Bundi Spirit House ìdojúkọ FMC ọ̀dàrò òdu Àkúrẹ́. Ẹ̀ka ilé iṣẹ́ wọn wà ní number one CBN quarters ìdojúkọ ShopRite ọ̀dàrò òdu Àkúrẹ́. Telephone 0803-4305-578 at 0802-4375-745. Bundi Spirit ló ní oorun ayọ̀ lọ́ mọ́ sùn.
3: Libe, libe, ma fọwọ́kọ.
4: ADABA
3: 89 Adaba.
5: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro àfọ̀gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-63 091-60-62-63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
2: On your track, set,
3: wọ́n sáré ìjẹyìn lọ àdàbà sì múra lọ́wọ́ eré ìjẹyìn kìí ṣe ti alágbára àdàbà gbéra ó fò bá wọn lọ́nà ó tó fi wọ́n sílẹ̀ àdàbà 88.9 FM ó ti gbapò kíní ó síwájú àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
4: Magic when you least expect. Turn sunset into symphonies. Weave stories into pictures. Add rhythm to a lifetime. Bring you old

0: láti ṣe rédíò àdàbà yìí 6.9 fm ni àti kí n káàbọ̀ sórí ètò ìdílé mi ìdílé ẹ̀ ṣàlàfíà ni ìyàbá yín kọ́mọ́dà wípé àwa sórí ètò nílé ni grand commander
1: àbíbá bẹ́ẹ̀ni o
0: ọdún ayọ̀ wọ́n pẹ́ àwa because a nífẹ̀ẹ́ yín lọ́kàn bẹ́ẹ̀ iná ṣe nífẹ̀ẹ́ wa lọ́kàn lórí ètò lẹ́ni nǹkan tá a fẹ́ wò kì í ṣe nǹkan tó torí a ní àkókò púpọ̀ a ní ju we have less than 20 minutes lórí ètò ṣùgbọ́n àwọn pé kò ní dáa kákan wá kẹ má gbọ́ látọ̀dọ̀ wa káwa náà máa bọ̀ láti ọ̀dọ̀ yín òun ló jẹ́ kí a wá sórí ètò ní ọjọ́ òní tí a bá ní ká wo sápá ọ̀tún kí a wò sí apá òsì nínú ìdílé oníkálukú wa a ní àwọn kọ̀ọ̀kan tí a fẹ́ yí padà àbí tí a wò pé báyìí ló ṣe yẹ kí ó ṣe rí ní rojọ́ o grand commander ní rojọ́ lẹ́nu a máa fáwọn èèyàn ní àǹfààní láti pè wá wọlé láti sọ pé tí wọ́n bá ṣe ní kẹ́ change kinní kan nínú marriage yín or nínú relationship yín kíni kíní yẹn máa jẹ́ orúkọ tèmi ni ọlájúmọ̀kẹ́ mọ́tòṣọ.
1: Moses Ojo lorúkọ tèmi ẹ̀ka sùn.
2: Ọdún Aya Láwùyé lorúkọ tèmi ẹ̀ka sùn.
0: So a máa ṣe ojú èpò wa kan ní ìṣẹ́jú péréte 08162519991 ẹ lè send message yín náà sí WhatsApp a máa kà á kí a tó kúrò lórí ètò ní ẹni 08162519991 tó bá ní kẹ́ yí kinní kan padà nínú ìrìn àjò ìfẹ́ yín bóyá nínú marriage àbí boyfriend yín àbí girlfriend yín kíni kan yẹn tí ẹ máa jí padà ẹ ló ẹ kásán orúkọ yín àti ẹ ti ń pè wá. Ó dà pójú òpó yẹn. Ẹ̀lọ́ ẹ kásán o. Ojú òpó yẹn ti fẹ́ máa. Ẹ kásán o. Ẹ̀lọ́. Ojú ìlà yẹn ó ń kọ lura wọn.
1: Odidi ẹ̀ wẹ́ wẹ́ kákan fi àkókò yẹn ká fi wo kí làwọn nǹkan tí irú ẹ lómi á wò pé nínú ìgbéyàwó mi bá mọ̀ kí tẹ̀ má fẹ́.
0: No tí ó bá ti wọ́n tì ní no rárá ṣe rí grand commander ṣe rí ibi agbọn bí tẹ sọ̀rọ̀ sí yẹn.
1: Àìkáwá lọ bẹ̀.
0: Tí ò bá because èèyàn kan sọ kí nìkan níjọ kan bí eré ó tún máa sọ pé marriage dàbí driving license tó máa máa lọ renew pípé majority ẹlòmí ò ní rí.
1: Kò ní rí ní rẹ̀.
0: Wọ́n wò pé ṣé onílé tó expire yẹn. Ẹbí ní ṣe rí wá. Ẹbí ní ṣe rí wá. So
1: àwọn ọkọ mi wà ẹlòmí lè ti dìtà ó lè wò pé tí má mọ̀ ní kí má bímọ tó bá a ṣe bímọ tó bá ti rọra dá dúró ní méjì mẹ́ta tí ọwọ́ máa ká sí agbára ká.
0: Ẹ bọ̀gbà tẹ́tọ́ pọ̀ ẹ fẹ́ da dúró ní méjì mẹ́ta yìí ọkọ̀ kọ́ṣà ló bí extra yìí. Ẹ kásán. Ẹ kásán orúkọ yóò ṣe ti pè wá.
3: Orúkọ mi ni Wòlíì Dèjì Solomon.
0: À ń gbọ́ yín.
3: Àwọn ìlànà ọkàn kókó.
0: À ń gbọ́ yín.
3: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ní tó bá tó pé kí yàn apá àrọ̀ kan nínú márèjì yẹn pé kí yàn lè sórí mo ṣe ṣíwájú òní. Mo ní kí n béèrè pé báwo lẹ ṣe gbé kalẹ̀ mọ̀.
0: Ok ipò tán wá ní ẹ̀yìn bẹ́ẹ̀. Ṣé
3: àgbọ̀
0: mi kì í ṣe pé kò sí ìrìn àjò tó perfect kò dẹ̀ sí extreme nínú nǹkan ṣé nǹkan tí mo sọ yìí kọ́ pé Wòlíì David Solomon àti àti ẹ̀ ti marry kí ni nǹkan tẹ́ o kó apábìtẹ̀ ìyá sí yẹn kò dẹ̀ kẹ́ ìyá sílẹ̀ o.
1: Ìlú ẹ̀yìn ta sọ pé
0: kẹ́ wọ́n ní àwọn mẹ́ta náà wàá dẹ̀ ti bí o.
2: Ọmọ méjì.
3: Ohun tó wà níbẹ̀ ni pé kébì kà mọ̀ pé ohun tí yàn bá ohun tó bá máa ṣẹlẹ̀ sí ẹ̀dá Ọlọ́run ti kọ́ lákọọ́lẹ̀ Ọlọ́run ti kọ́ àti pé tí wọ́n bá nípa wò mo rí yìí lẹ́ mo mọ́rì ní at 22 years.
0: Àgbàwọ̀
3: bí yẹn tó bá ṣe bóyá pé mi ò tí máa rí nígbà wọ̀n yẹn ó ṣe é ṣe bóyá pé kí n ti wà nínú lájú bẹ́ẹ̀ ẹ̀họ́ kí ìgàgà mi rí ṣẹlẹ̀ ṣùgbọ́n ó yẹ Ọlọ́run èmi fúnra mi ò lè dá Ọlọ́run ní ẹ̀ẹ́dì àmọ́ ìpè bí Nàìjíríà ṣe rí kí àwọn sọ pé èèyàn ní bímọ ọjọ́ kan ni ara àtúndé mọ dídá ni èèyàn lè sáà lè já pọ̀ pé kí àmọ́ àbímọ ṣògbó ṣe rí gangan ni ẹ̀lá àti ọ̀dọ̀ ni wá.
0: Ok
3: ẹ pé ètò.
0: Ẹ ṣe àdúpẹ́.
1: Ṣé irú tá à ń sọ nìyẹn ní ọ̀dọ̀ tèmi nìsín ìpinnu mi láti bẹ̀rẹ̀ mo fẹ́ ṣe mo ní ìpinnu láti gbéyàwó ní bí abikí má kọjá 27 years. Kò ṣeé ṣe ọ̀ǹtì tí mo lé ní 31 years.
0: Bèrè
1: ṣe bí close to 32 ni mo
0: ṣe gbé ṣe
1: bèrè.
0: Bèrè ẹ̀lú ẹ̀ka sọ.
4: Ẹ̀ka sọ.
0: Orúkọ yín àti ẹ̀sìn pè wá.
3: olùṣọ́ àgùntàn Paul Akimade láti Lẹ́kànda ló sọ̀rọ̀.
0: À ń gbọ́ yín.
3: Ṣẹ́rí ìgbéyàwó Ọlọ́run ló ní lọ́wọ́ o. Lára okòwò Ọlọ́run mẹ́ta ni ìgbéyàwó, ìjọ àti orílẹ̀-èdè. Ṣẹ́rí ìgbéyàwó ni àkọ́kọ́, Ọlọ́run ló ní institution yẹn o. Ó kàn ń pè fún ní kálukú ni gẹ́gẹ́ bí capacity ẹ̀. Ààrẹ lòmíì ó lè fẹ́ ìyàwó kan, ó lè fẹ́ méjì, ó lè fẹ́ mẹ́ta, bágbára ẹ̀ bá ṣe gbé ìyẹn bẹ́yẹn. Nípa ti ọmọ bíbí náà, Ọlọ́run ló yọ̀ǹda ọmọ fún yàn. Kì í ṣe bẹ́yàn ṣe ń sun oorun, bàbá mi máa ń pòrò tó wà láyé àtijọ́. Ó ní kì í ṣe bẹ́yàn ṣe ń sun oorun lèèyàn ṣe ń bímọ ohun. Ó láde tó mú oorun sùn dáadáa tí Ọlọ́run dẹ̀ yọ̀ǹda ọmọ fún. Àdẹ̀rẹ́ ni tí ò dẹ̀ mú oorun sùn dáadáa, ó kàn fi ṣeré náà ni tó dẹ̀ ń bímọ lẹ̀ rẹpẹtẹ. Àdẹ̀rẹ́ obìnrin tó ń ṣẹ́yún ká dẹ̀ ṣe pàpà máa bímọ lọ. Àdẹ̀rẹ́ tí ò dẹ̀ ṣẹ́yún tí ò dẹ̀ bí nǹkan kan. So Ọlọ́run ló ń yọ̀ǹda ẹ̀. Gbogbo ipò kípò tẹ́ ẹ bá wà nínú ìgbéyàwó, kò fi tọ́lọ́run ṣáájú o.
0: Ẹ ṣe
1: bóyá kò fẹ́ yí àwọn èèyàn rẹ̀ dá. A mọ̀ pé gbogbo àwọn kinní Ọlọ́run ló máa ń ṣe wọ́n. Ṣùgbọ́n ká pé Ọlọ́run wá fi kinní ẹ̀ sí
0: wa lọ́wọ́ láti tọ́nù náà bí ẹ fúnra yín.
1: Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ tó tọ́. Bẹ́ẹ̀ àwọn ọbẹ̀ ẹni tó bí
0: wọn. Láti tọ́nù náà bí ẹ fúnra yín.
1: Irú èmi nísìnyí gẹ́gẹ́ bí n ti mo sọ, mo ní ó wù mí kí n ti marry bí 27. Ìdí dẹ̀ ni pé ẹ̀fà kárákò ṣe yí padà, bá ní pé kí n ti marry bí 25. Kí ni ìdí? Ọmọ mi àti tọmọ tọ́ ní
0: sí ẹ̀rọ ẹ̀ka sọ.
2: Hello.
0: Orúkọ yẹn tẹ́tí pé wá.
4: Ní ṣíṣe ògún fún mi lẹ́wà láti ọ̀rẹ́.
0: Ok, à ń gbọ́ yín.
4: A ní tèmi ò tó wájẹ́ pé Ọlọ́run fún wa ní orí ọ̀fẹ́ àti fún ọmọ téèyàn fẹ́. Torí èmi àti ọkọ mi nǹkan tá a ní lọ́kàn tẹ́lẹ̀ ní ọmọ mẹ́ta la nídi. A nídi obìnrin, ẹyọ̀kan, ọkùnrin méjì. Ṣùgbọ́n Ọlọ́run ò tó bẹ́ẹ̀. Ọlọ́run fi ọkùnrin ṣáájú, a dẹ̀ nídi obìnrin. So a wá kọjá àyè nǹkan tó wà lọ́kàn wa tẹ́lẹ̀ kó tó di pé Ọlọ́run yọ̀ǹda obìnrin fún wa. So bó ṣe rí ní ọ̀dọ̀ tèmi nìyẹn.
1: Gẹ́gẹ́ bí àwọn mi ṣe sọ nísìnyí, ó jẹ́ kí n rántí ọ̀rẹ́ mi kan, ìdílé ọ̀rẹ́ mi kan. Dókítà lọkọ, nọ́ọ̀sì níyàwó, wọ́n ti bí ọmọ méjì, wọ́n kàn ní ẹ̀kànjẹ́ á fi kan kún. Ìfún péré náà fẹ́ fi kún, kíìsì ló máa dán tẹ̀lé. Ó wá tẹ̀lé ni ọkọ ò fi gbogbo ara láìkẹ́ pé ilé ti pọ̀ ju
2: ojú.
1: Gbogbo ara
2: lẹ́kẹ̀ pẹ̀lú
1: ìyàwó ń lò pé
0: lọ mú pọ́ṣọ́ fànà
1: sí. Ibi tó tún máa lọ ṣe jù ọkùnrin méjì yẹn, ọkùnrin méjì ni ọkùnrin kan ti wà lẹ́tẹ̀ẹ́ ọwọ́ di mẹ́ta. Ọ ìyàwó inú ẹ̀ kan dùn ó láìkẹ́ ni. Bọ̀t ní ìwẹ̀ bàbá
0: wò pé bọ̀dá wà kúnà pé kí ni ara rẹ̀ dọ̀.
1: Ìdí dẹ̀ ni pé àwọn ọmọ tá à ń sọ nísìn, àwọn méjì àwọn ìkan wà yunifásitì, àwọn mẹ́ta wà secondary school báyìí. Àǹṣẹ́ ni wọ́n pé private school ni ìwé ìlọ nísìn. Àwọn náà mọ ìwọlé ìfẹ́ tó nísìn, wọ́n mọ.
2: Wọ́n mọ nǹkan tó máa wọ̀.
1: Ara nǹkan tí wọ́n
0: jẹ́ kí n ká Mr. Olúṣẹ́gun Àgbẹ̀dẹ, wọ́n ti bá wa dá àwọn nǹkan tó bèrè. So Olábọ́rọ̀dé Olábìlẹ́kan Olóyè ni ó ní hello, good afternoon, well done. I married fast and plan to give birth to 4 kids but now Ọlọ́run ṣàánú. No, rara. O plan láti bí mẹ́rin. Bóyá méjì
1: wọ́n ṣe wọ́n pé ẹ́. Ohun tó ṣe ẹ pé ó ti kọjá yìí. Ìkọjá yìí ti wà
2: bẹ́ẹ̀. Ìkọjá yìí ló máa jẹ́.
0: O mẹ́rin yẹn. Ẹ lọ pé nípa ìwà.
1: Tí ò bá ṣe wù. Tí ò bá ṣe tí ò bá tó mẹ́rin yẹn. A kàn sọ pé wẹ́ Ọlọ́run fẹ́. Bọ́lọ̀ ṣe wọ́n tó ṣe
2: yẹn. Bí wọ́n tóbi sẹ́mù.
1: Ṣùgbọ́n gbogbo yẹn náà ní ìsìn Ọlọ́run ti fi ìyẹn lé wa lọ́wọ́. Ètò sọmọ bíbí ti wà. Èmi ò dẹ̀rù pé Ọlọ́run lòdì sí eléyìí kéèyàn fetus because.
0: Olúṣẹ́gun Àgbẹ̀dẹ ó ní I love to have 20 children.
3: Hello.
0: I'm going to look for a beautiful girl with space teeth to marry.
3: Hello.
0: Ẹnu ẹ̀ka sọ o.
3: Olùṣọ́ àgùsàn ló pè padà láti Ìlẹ́kùn Ọ̀dà.
0: Ok.
3: Ṣe rí ọmọ bíbí kéèyàn má kọjá ayé ẹ̀. Bó bá jẹ́ méjì lágbára ẹ̀ bá gbé kò bí. Àwọn tó dẹ̀ ti bí mẹ́rin márùn-ún ṣáájú àkókò bí orílẹ̀-èdè ṣe rí a lè ní kọ́ lu ọmọ wọn pa. Ọlọ́run àbá wọn wò. Wọ́n máa ń pòwe kan ní ọ̀dọ̀ wa lákùrẹ́ bí wọ́n ní alẹ́ lọ́mọ tí ń jẹ.
0: Láì ṣàdínlẹ̀
3: ni. Kò mà rí bẹ́ẹ̀ mọ́ báyìí o. Ayé àtijọ́ nìyẹn o. Ẹnu tí owó sukúù rí báyìí. Oúnjẹ ń kọ́.
0: Aṣọ ń kọ́.
3: Bàtà ń kọ́. Gbogbo ẹ̀ ń kọ́. so tagbara ba ti gbe bayi
1: o ni ko bi era ta so ye pe iyen wa olohun fi yen le wa lowo ni isin ife to somo bibi wa mi o de ro pe olohun lodi si because in ten o ba lagbara lati
2: iyan ni fese si
1: take care ko ma fe kan pe won wa saye olohun de se pe ife to somo o wa lori
0: e mo ko won no awon bi wa to believe ninu e o enu e ka so
5: e ka so
0: ruko ya te si pe wa o
5: Akipo
0: mi. Okay, ruko yi.
5: Oyo se.
0: Okay, ke la fe ba wa da si. Oh. Anti ton solo yen, mi won mo mo ti. Mo ti to pa ti.
1: Mi ton so.
2: E ru pe mi go so ro mo.
0: E lo ka so. Oruko yin ati ti pe wa.
6: Olusola Fajorun, e ti ru mo.
0: Okay, agbo yin.
6: Toko ni da pe ohun lo sa fe yawo da ma la gidi pe ohun lo ta fe sile titi ti won fi bi gugu omo ko de ni take the college ke ji sa di problem ko te ko poju be na le o be le lo wa lo birin ti je pe o birin yen ko ni da correction be ija ye mo ko de wu yan ti se pe ya o je wa da bi to won olowo
0: correction yen le yi wo pe to bo ba je le turn back the hands of time okay, actually, I do pray. Okay, Mr. Olusegun Agodeni, I want a girl between 23 to 30. One time off, he times and condition apply. I go apply. Hello, I got so.
7: Hello,
0: I got so. Rupoya says in Piwa.
7: I'm about to the last year.
0: Angboy,
7: be building near Kama Bissica tomorrow.
0: Ara la ko kin so mo nikan.
7: Ṣugbọn ko wa kin se ese lati feto so mo bibi.
0: Mhm.
7: Eni to ba le bi 20 tagbara e ba gbe.
1: Obi. Eni to ba le bi pe
7: kokan. Eni to ba le je pe yo kan pere lo le bi.
1: Eni to le bi
0: to le toju.
2: To le toju.
0: Don't baba ya dan ko abanda
7: won. Lori re de sa wa lowo lowo bayi mo re yan to bi 20 ti gbogbo 20 yen de n lo si school to de n graduate. Ti be la ni le to bi meji pere meji yen gan ko le to. So, ele ti agbara olukaluku ba ti gbe ohun ni ko se ki se dodo ko fetu somo bibi ki de se dodo pe ko ma fetu somo bibi sugbon baba re ba se ka ni ko se lori lede ta wa
0: okay se afolabi tai m only if I were to change anything I would have loved to practice polygamy another person another vision
1: tell wo pe Bo ba ti yan gba yen.
0: O ba ti yan.
1: En ti mi o yan tele yen ni o ba.
2: Eyan do ti fe mi.
0: Ele ka so.
1: Tore lo mi.
0: Oruko ya ati e tin ke wa.
5: Adi ola lati gbo mi.
0: Ah, okay.
1: O ye bo adasi ki.
0: Adiola, won ti pe lekan ko ah ki se children's program la se lowo bayi
2: nipa nkan ti won so lekan yen nipa won ti won ti feyan re mo re yan to je pe o mari presently by oko eniyan ti ku eni to de ti fe ri to je pe o fi eniyan le tori eni to pada fe
0: to wa ku
2: o wa laye wa laye so o wa so pe
1: ko
2: mo ko wa bi
1: eni ko ti
0: ere ka so Oruko yin ati sinpe wa.
8: Oruko mi.
0: Okay. Egbe yanju ke goda ko bi iseju meji pere na la ni. Ere ka so. Okay.
9: Hello.
0: Hello e ka so. Ojo pe yin o tin call ra won about I need time to engage more in this conversation. I'm a need that ma lo le. Yes, I'm a need that ma lo le. Egba ba se ri lady lagbara Olorun ni ose to nbo. Aso ma pada wa lori eto idile ni, idile e. Oruko won temi ni Olajumoke Omotosho.
1: Moses Ojoro ko temi. Jo ti joroga.
2: Ojo yen, Olawo yi loruko temi. Se

0: edumare jan ara wo se
1: oba inaye na ran wo se
0: ah akiso lu community one gbe nenu yi
1: o yi han se ni
0: eledumare
1: agbope
0: ise ti re wa oba jan ara ode orun ataye
1: ope o
0: ope ile do lola
1: gomina
0: o ma we lucky ori mi san
1: aye da ti wa
0: mu ori ofe yiyan
1: o ma wa mani bayi
0: ali ya laga titon yanya
1: civil service commission
0: gomina aye da ti wa
1: one
0: yi ba maniyan
1: o ngara marin
0: o lenu se
1: amare
0: o ma wa
1: adupe ti wa o
0: akiso lu community world 5
1: ni le ugbo
0: agbope wa
1: edumare
0: je gbope wa
1: o se o
0: aje jaka gwa
1: nu gwaju nu hun yi han
0: jaka se ore
1: le de omo akiso lu community patapata nu le negbe
0: ange mami ke omo ni o pe
1: gona wa yu gona wa bori o
0: omo we
1: oliwosan
0: mari bayi
1: ali
0: o se rire
1: we bo ma je
0: chief help hope
1: elu malero
0: bale oko lu
1: ati omo ba
0: ori ola ali
1: akowe ilu
0: ale le fuse ran mi
2: Tell you, you know, Jometa,
3: oh, Bella Bini, is your own Sarah and Namani, Bobaji, Ubala, Maromi, Sarah, your mafa, Miss Olati, but I did, yes, no Marome go, they be paid your labor and monk and let. It's a law, me, my uncle, I tell you, me, see, my coming go, what that, you know, so they did, oh, that must be your jubilee and you run up by your jay. I don't say what to me. I
4: go, he, she looks in the lobe. She will, when you papa broke you, Goni, oh, Bulu, what they. Ton fi wi atebo so mara ye lore lori eyikeyi isoro to njo mo edalenu iwo na gbianjo ko si ba oge ogun loni e ma pe 0706460641907064606419 baba oge ogun agbalagba ode ton fi wi atebo sewosan
5: mo ki gbogbo eti ton gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oge ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
6: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadan ma wo alaafia ara wa niran a gbadan moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
5: eshon baba amo pe ohun teyin ma ngba ni nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
6: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e wo to n gba mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balo mi ba ti egbeju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro na ni o je bi ogun seju ogbon seju koni le dide nile yo da be ko se wahala loju orun ni tabe enikan ti na ni popa loju orun to ba tun gbeju to dide le bayi to ba fese lele bayi yo ri pe selese kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe eyin ma je adaka ti wa na ba tin riru apere bayi gbianju ko wa yoju semi baba oke ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣayòrò nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. Ẹgbẹ́ kan ara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà. Irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú Ṣayòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419. Ẹlòmíì tí ẹ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá ti ẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tí ẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú Àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ní ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀ sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07064606419 07064606419.
5: Ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
6: Ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa. Ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́ bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólé bí tewúrẹ́ báyìí ni ó máa ṣe. Ẹ̀sìn á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́ni elomi ani eleyin lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun eh ina mo fi ni eje ka wa janfa ni ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wa ta lawon ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o janfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le ise baba oke ogun number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa baya fe bere one tabo ni maraka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe baya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo elomi amata elomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gba ope number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure to ba fe bere one tabo ni mare to fe bere lowo mi pe mi sori ero bani soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
2: a o ma ti ri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbogbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju oro na bayo je aye ohun ti e wa su mi agbo yi ise lo se je lobe se wo gbo nipa baba oke ogun ni olugbode to fi wi ategbo somo ara aye lore lori eyike yi isoro to njo mo idalenu ibo na gbianju ko si baba oke ogun loni e ma pe 0706460619 0706460619 baba oke ogun agbalagba ode to fi wi ategbo sewosan
7: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda se kan sun lo ni
8: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu
9: logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufere iwe ategbo la fi pe lo re ajo na daki fonte gba
10: ó da alágbó ara 24/7 abamishop láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abamishop.

ọkọ tèmi náà mo rè ọkàn mi yẹn lẹ́dùá. Ká dúpẹ́ lọ́wọ́ elédùá tó dáṣọ fọ́lẹ̀ wa tó tún pa lárọ́. Ọba tó ń gba ẹni tẹ́nìkan ò lè gbà. Ọba tó dá orí tó tún fi irun tó fi bàṣírí orí. Ẹ̀jẹ̀ àtijọ́ gbádùn ètò ìlera wa tòní. Adéjúmọ̀kẹ́ ọmọ bàbá jígbọ́ta fẹ́ ló ń kiyín pé ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ẹ̀ka alẹ́ níbi gbogbo tẹ̀ ti ń gbọ́ mi.

0: iléeṣẹ́ Golden Herbal Mission ti wà ń kalẹ̀ láti gbà yín nímọ̀ràn kí lohun tó yẹ kẹ́ ẹ lò láti fi kó páńpẹ́ sọ́wọ́ àtẹ̀sẹ̀ àìsàn tó bá ń dà yín láàmú.
1: Irọ́dún ọ̀dà ọ̀kọ̀ọ̀kọ̀, ayé aláàlú o, títí dalẹ́ o, ìbá ń bọ̀ wádàrá fún wa.
0: Ṣé ẹ mọ̀ pé tọkùnrin bá jí láàárọ̀ kùtù, ó yẹ kí transformer ẹ jí pẹ̀lú ẹ̀ ni, ṣùgbọ́n tí ò bá ti jí pẹ̀lú ẹ̀ kẹ mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ságbo ara yìí.
2: Ojú kì í pẹ́ ṣe, kì í ṣe má la o, ọ̀nà rẹ̀ má la o.
0: Tí kọ́rẹ́ǹtì jẹnẹrétọ̀ ti ẹ̀ bá wá lò, kí lohun tó máa ṣe pé bàbá Golden Herbal kan gbà ẹ̀ nímọ̀ràn?
2: A ní retí, ọ̀nà ẹ̀ máa lásẹ̀.
0: Golden Herbal Mission, oògùn tí a fi ewé àti egbò pẹ̀lú ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ spices àti èso àwọn nǹkan tẹnu ń jẹ, tá a lè rí láyìíká wa, àtẹ̀lé tó jẹ́ foreign, tó jẹ́ èso natural tọ́lọ́run dá fún ìwà láàyè wa tàbí fún oúnjẹ wa ni.
2: Agbára Olúwa o.
0: A fi ọtí, a fi pèlò ògùn yìí o, gbogbo nǹkan tá a fi pèlò ẹ̀ natural ni.
2: Bóyá oṣù náà lálò, akọ́nọ̀lò, apẹ̀bàbà.
0: Mo sọ pé wọ́n tún nawọ́ ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún gbogbo ẹni bá lè yọjú sí ilé iṣẹ́ wọn. Tẹ́yìn bá wá wà níbi tó jìnà sí ilé iṣẹ́ wọn, ń kọ́ báwo lẹ ṣe máa jàǹfààní. Orí ọ̀fẹ́ wà fún yín láti pè wọ́n. Ẹ gba ìmọ̀ràn lórí ìlera yín. Báyìí ló ti ń ṣe mí, báyìí kàsá, báyìí kàwòdì. Wọ́n ṣetán láti tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ gbogbo bó ṣe ń ṣe yín, wọ́n sì fún yín ní ìmọ̀ràn lórí ìlera yín. Bóyá olóúnjẹ kan tí ò yẹ kẹ́ máa jẹ, àbọ̀ ní nǹkan kan tí ò yẹ kẹ́ máa fi sínú oúnjẹ yín mọ́, tàbí olóúnjẹ kan pàtó tàbí èso tó yẹ kẹ́ dídì máa jẹ lójoojúmọ́, gbogbo ẹ̀ ló máa ṣàlàyé fún yín. Ẹ má sọ̀rọ̀ sínú, tẹ́yìn bá jìnà síbi ọ́fíìsì wọn tẹ́ ẹ̀ lé wá fún àyẹ̀wò, ẹ gbìyànjú, ẹ pe nọ́mbà wọn, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Tẹ bá sì wà níbi tó jìnà, bóògùn ṣe máa dọ́wọ́ yín, ọ máa láàyè yín.
2: Ọba tó gbọ́ àdúrà wọn kan, a ṣe ti yẹ tọmọ kan bá lẹ̀ o.
0: Mo lè fọwọ́ ẹsẹ̀ dáadáa pé àwọn tó ti gba àmọ̀ràn lọ́dọ̀ bàbá yìí nípa ìlera wọn, wọ́n ń dúpẹ́ lọ́wọ́lọ́wọ́. Wọn ní tẹsímọ́nì lóríṣiríṣi, kì í ṣe gbogbo ẹ̀ la lè máa sọ lórí atẹ́gùn torí àkókò wa. Ọba tó ṣe tàwọn wọ̀nyẹn, á tún ṣe tẹ̀yìn náà, ẹ má sọ̀rọ̀ ìtínú. Bóyá ìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, tẹ́yìn rò pé bóyá wọ́n fẹ́ sí yín ni, kì í ṣe gbogbo ẹ̀ là fẹ́ sí o. Ìmí wà tó yẹ pé àwọn nǹkan tá à ń jẹ ló ṣàkóbá nínú àgọ́ ara wa. Ìmí wà tó yẹ pé àìtètè kíyèsíra ká tètè bójú tó ló ti wá da ohun tí ń gbẹbọ kàǹkà bíi tìrúkò lọ́wọ́ wa. Ẹ gbìyànjú, ẹ pe bàbá Golden Herbal, ẹ ṣàlàyé bó ti ń ṣe yín. Wọ́n gbà yín nímọ̀ràn bó ṣe lè ṣe wọn náà lẹ́lọ láti lọ ṣàyẹ̀wò. Wọ́n sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ ṣe àti ohun tí ó yẹ kẹ́ ẹ mọ ṣe mọ́. Wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ fún yín. Ìmọ̀ràn lẹ nílò láti gbà kẹ́lẹ̀ ní àlàáfíà. Ǹjẹ́ mo tún láyọ̀ láti sọ fún yín pé bàbá Golden Herbal ti kalẹ̀ sínú yàrá tí mo wà yìí láti kí àwọn ọmọ Yorùbá àti láti sọ àwọn ibi tí àwọn ọ́fíìsì ejẹ́ǹtì wọn wà gbogbo tẹ́ ẹ ti lè rí ní ilẹ̀ Yorùbá wa ń bí tàbí ní agbègbè wa ń bí. Bákan náà fáwọn tó bá ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, ẹ máa gbọ́ ohun bàbá Golden Herbal.
2: Ìgbàgbọ́ mi ti rọ mọ́ bàbá gbọ́ tèmi.
0: Bàbá ẹ káàbọ̀ sórí ètò, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé.
3: Fún ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, orúkọ mi ni Dr. Martins Akinbóyèwá, olùdásílẹ̀ ilé iṣẹ́ Martins Herbal Products tọ́lọ̀ fún lórí ọ̀fẹ́ láti ṣe Golden Herbal Mister.
0: Ẹ ṣeun bàbá, fún àǹfààní àwọn tí wọ́n ṣe ń gbọ́ wa, ẹ sọ ní ṣókí, báwo ni Golden Herbal Mister ti jẹ́?
3: Golden Herbal Mister jẹ́ research ọdún 12 nígbà tá a wòye pé irúṣiríṣi àìsàn ló pọ̀ lóde, àti pé àwọn èèyàn wọn fi bẹ́ẹ̀ dàgbà mọ́ tó yàtọ̀ sí àwọn baba ńlá wa láyé àtijọ́. A wá rí pé nǹkan tí à ń jẹ láyé òde òní ló fa okùnfà àwọn àìsàn wọ̀nyẹn. Ìyẹn la wá ṣe research lè lórí kí là ń jẹ, kí àwọn baba wa ń jẹ. A rí pé èso ewébẹ̀ ni àwọn baba ń jẹ. Ìyẹn ló wá mú wa lọ bẹ̀rẹ̀ sí kó èso àti ewébẹ̀ fọ irúṣiríṣi tó fi lọ sí nǹkan bí 45 tó jẹ́ natural component, òun là ń pè ní Golden Herbal Mister.
0: Iṣẹ́ ńlá lẹ ṣe.

0: wo ye pe a tin ri testimony lorisirisi nipa omo tuntun te se ko jade laipe iyen ni ogunju te se se laipe yi si e se clinical test e lowo je le so fun wa se awon agent yin gbogbo ni won ti ni ni won ti le ri ogunju yi ati pe ki le ro debe te tu fi gbeyan na kale
1: se ri ngba ta ti godin aba jade la wa ri pe isoro kan wa awon eyan kin lo nse ayewo ayewo ton se yen to je pe atete mo pe iru esun bayi lo wa lago ara atete gbegbese so yen la wa ni pe e je ka ra awon eyan wa lowo la ba ra awon ipin ka kiri gbogbo ibi ti orile ise wa nile Yoruba six states so kan lo ma se ayewo ofe nibe nigba to wa tun be sin se ayewo ofe yen la wa ri pe aisan oju po ki lo tun ma n fa aisan oju la ba lo sun se research yẹn ló mú wa gbé golden herbal eye drop jáde adé dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo àwọn tó ti ń lò láti nǹkan bí oṣù méjì sí mẹ́ta tá ti ṣe clinical trial gbogbo àwọn pátá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: ọpẹ́ ni fọlọ́run ẹ ṣeun bàbá.
2: ìtàbọ̀ wá dára fún ẹ ó yàwó tàbí gbowó èlé ìgbà ń bọ̀.
0: sábà fẹ́ gẹ̀ ti oògùn ojú yìí kí ni process yẹn sà.
1: golden herbal eye drop ọ̀dọ̀ àwọn ẹjẹ̀ǹtì wa lẹ̀tí máa gẹ̀ẹ́tì ẹ̀ náà process ẹ̀ ni pé ọ̀fẹ́ ni golden herbal eye drop torí pé clinical trial là ń ṣe a ò ta ọ̀fẹ́ ni ṣùgbọ́n ẹ máa ra páàkì golden herbal mixture ẹyọ kan ìgò mẹ́fà ló wà nú ẹ̀ ìgò mẹ́fà yẹn ló máa lo eye drop kan ẹ̀ tán àwọn méjì jọ ń ṣiṣẹ́ pọ̀ ẹ lè dánìkan lo
0: eye drop yẹn
1: because golden herbal tẹ́ ẹ mú yẹn ìyẹn ló ń ṣiṣẹ́ láti nú àìsàn
0: ìyẹn ni pé ìyẹn ń fọ láti nú
1: then eye drop yẹn ó máa ma kó síta
0: tẹ́lẹ̀ máa kó ìdọ̀tí ẹ̀ jáde
1: síta ẹ máa rí ìpín ẹ máa rí iyẹ̀pẹ̀ life lójú yín fún àpẹẹrẹ àwọn tání wọn ní irú glycoma pé wọn ò kí ń rìbáàsẹ gbogbo àwọn tó ní glycoma tán ti ń lò lórí clinical trial náà ti rí
0: ìpayà
1: wọn give testimony
0: olúwa ṣeun ohun tẹ́ ẹ̀ ń sọ ni pé golden herbal pack kan ó lọ pẹ̀lú eye drop kan eye drop yẹn fi si fún ọlọ́fẹ̀ẹ́ ni ìyẹn àwọn tó bá ní eye issue ni o
1: tó bá ní eye issue.
0: ṣé ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún àgbo tó ní àwọn iṣẹ́ míì tó ń ṣe.
1: golden herbal gbogbo nìṣe ni gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú pé àwọn àìsàn láti orí dé ìkan la ṣiṣẹ́ lé lórí ta ṣe research lé lórí so àìsàn tí ò bá lórúkọ nìkan ni golden herbal ò lè ṣiṣẹ́ fún.
0: ẹ ṣeun nǹkan tí mo fẹ́ gbọ́ gan nìyẹn pé kì í ṣe ojú nìkan ni golden herbal ń ṣiṣẹ́ fún gbogbo nìṣe ni ẹ ṣeun.
2: lọmọ kan balẹ̀ o ṣó bọ.
3: ìyá lọ́jà tó lọ gbàlá fò. lọ́jà sì ti yọ lẹ́nu.
0: mo máa fẹ́ kẹ bá mi dárúkọ ibi sáwọn ẹjẹ́ǹtì wà nípìnlẹ̀ Ondo wa ń bí.
1: Olúléṣẹ́ wa ní Àkúrẹ́ ìyẹn ló wà ní Infinity Hotel and Suite tó wà ní Ondo Road ní Custom Bus Stop ilé epo ńlá kan wà ní Custom Junction yẹn.
0: ilé epo ń ra lọ ẹ̀yìn ẹ̀.
1: ẹgbẹ́ ẹ̀yìn ẹ̀ ni hòtẹ́ yẹn wà.
0: eléyìí tó ń pẹ́ǹtì ní cream color yẹn.
1: cream color tó wà lọ́wọ́ ìsàlẹ̀ yẹn.
0: ok
1: kẹ wọlé sínú ọwọ́ ẹ̀yìn ní ọ́fíìsì wa wà. a tún wà ní òkè àrò modern shide ní opposite modern shide. a wà ní alágbàtà níwájú central bank àwọn shopping complex kan wà ń bẹ́ẹ̀ a wà ń bẹ́ẹ̀ a wà ní àrùn tó sì layout a wà ní futa south a wà ní mọ̀fọ̀n a wà ní ọba afúnbíowó road ní ọ̀nà ìdánrilọ́hún a wà ní valentino ní ondo city a wà ní èkì fm ní táwọn ọmọ èkì fm ẹdí táwọn ọmọ ẹrẹgà a wà ní ètí ń ṣe àkúrẹ́ garage àwọn agent wa kan wà ní agbègbè àkúrẹ́ garage a wà lókìtì òpa a wà ní ọba àkókò a wà ní ìpè àkókò a wà ní ìfira a wà ní kàrí àkókò a wà ní ọwọ a wà ní ọrẹ a wà ní ìdánrẹ.
0: nọmba yín ẹ bá mi jù síta fáwọn ọmọ nàìjíríà ní pápápá.
1: a dẹ̀ sì ń wá àwọn alágbàtà káàkiri àwọn.
0: ìyẹn ni bẹ́ẹ̀ ṣe ń wá àwọn alágbàtà sí.
1: a sì ń wá àwọn alágbàtà sí. ẹni tó bá ní ìfẹ́ sí wa láti darapọ̀ mọ́ wa torí iṣẹ́
0: láti jẹ́ agent ní agbègbè ibi tó ń bá wà.
1: ká pè mí sí orí 080 86 98 69 98
0: 080 86 98 69 98 ǹjẹ́ tún ní nọ́mbà mi tó jẹ́ bí
1: whatsapp. ẹni tó bá fẹ́ ṣe whatsapp fún wa kan pè wá 090
0: 090
1: 61
0: 61 66
1: 65
0: 65
1: 38
0: 38 nọ́mbà tí wọ́n lè pè wọ́n sí 080 86 98 69 98. Tẹ bá wọ WhatsApp wọn, ẹ fẹ message wọn 090 6166 6538. Ní number WhatsApp wọn tẹ lè bá wọn sọ̀rọ̀ lórí.
3: Má ṣe ta gbogbo Olúwa ló là kójọ, má máa ronú. Gbogbo síbu sábà.
0: Ẹ ṣeun ṣeun bàbá Golden Harbour.
3: Tíbẹ̀ ní Nàìjíríà yìí, ìgbà ń bọ̀ wá dá lẹ́yìn ìgbà ọ̀dà òun. Oníṣẹ́ oṣù tó ń bọ̀ wọ́n jọ.
0: Èmi náà wọ́n sọ pé self-medication ò dáa fọ́mọ èèyàn torí ohun tó bá wúlò tàbí tó wo kẹ́hìndé sàn ó lè má wò ló sàn o. Ẹ jẹ́ ṣèyẹ̀wò ara wa, ẹ jẹ́ ká tọ àwọn onímọ̀ lọ, àwọn tó náà ń fi iṣẹ́ ìrìnà tó gbé iṣẹ́ ìlé lọ́wọ́, ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ fún ìlera wa.

0: ilé àlejò tágbọ ara tìyẹ ti gbà tó ń fi ọlá kàlàkà lọwọlọwọ kọjá lọ sí olùléeṣẹ golden harbour níbi tí wọn ti ń ṣe àyẹwò lọfẹẹ wọn máa sọ fún yín kí làwọn tẹ máa jẹ kí làwọn tẹ máa mu kí ni ò sì yẹ kí ẹ jẹ tàbí kí lohun tó yẹ kẹ yẹra fún nísàn bákan náà ètò lè pe nọmba wọn bàbá golden harbour wọn máa gbé tóun bá sì gbé ó ṣeéṣe kó jẹ mánéjà wọn ẹ bá wọn sọrọ ẹ sọ tọkàn yín ẹ sọ máìdí yín fún wọn kí lohun tó ń ṣe yín àti ìgbà wo ló ti bẹrẹ àti bẹẹ bẹẹ lọ bóyá bẹẹ ṣe lè mọ lọfíìsì wọn ni tàbí oríkò ibi tẹyìn wà ẹfẹ wá sí ọfíìsì ẹ kò fẹ lọ ra golden harbour mission ni nọmba tẹ lè pè wọn sí 08086986998 tó bá jẹ whatsapp ni 09061666538 ni nọmba tẹ lè pè wọn sí. Golden Harbour Mission program ti n tẹsiwaju ẹ má yí kúrò ń bẹ o.
1: Golden Harbour Mixture egbògi tiwantiwa tá a pè yamọ nílànà ayé òde òní 100% fruits vegetables spices and herbs. Yes, tonic ti ń bẹ nú ẹ tún poró kọ bẹẹ ló tún fọ gbogbo gẹdẹgẹdẹ tí ò wúlò lára inú nírun wa bí wọ sí tó bá do ní ti bí ẹgbẹlura kẹ ẹ sọjí tapanpa tapanpa tapu ìrépalẹ máa ṣàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Harbour Mixture nìyẹn NAFDAC ti fòǹtẹ̀ ló jìgà ó sì ti wà káàkiri iléeṣẹ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán Ìkòròdú ìpínlẹ̀ Èkó ló ṣe é pẹ̀lú Golden Harbour Mixture wà lálàáfíà.
2: Orúkọ èmi ni Dr. Martins Akinboyewa. A wá ní kí a fi àbájáde àwọn ìwádìí fún ọdún méjìlá tá à ń ṣe nípa ìlera ara wa. A wòye pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé òde òní tí wọ́n bá pé 50-60 wọ́n á ti kú. Ilé tó bá dàgbà jù ní 70. A wá ní kí ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ kì í máa fi ń dàbí àwọn bàbá ńlá wa tí wọ́n wọ 90 tí wọ́n wọ 100 and something. A wá ṣe ìwádìí pé kí ló ń fà á. A wá rí pé nǹkan tí à ń jẹ òun ló mú àìsàn oríṣiríṣi wá sí àgọ́ ara wa tí ó máa ń dá ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ wa légbodò. A wá bèrè pé kí ni àwọn bàbá ńlá wa ń jẹ ńgbà yẹn lọ. A rí pé kò sí kan tá jẹ ju pé ká jẹ èso, ká jẹ ewébẹ̀, ká jẹ ewé àti páálí. Àwa ni ò dà bẹ́ẹ̀. A wá tún lọ sórí àyẹ̀wò kejì pé irú àwọn àìsàn wo ló máa ń ṣe èèyàn ní àgọ́ ara láti orí dé ikùn ẹsẹ̀. Fún àpẹẹrẹ irú orí bá ẹ̀fọ́rí tùlù àìlèsùn tàbí àìsàn ojú ojúmọ́ ríran kedere. A lọ sí ọrùn àyà ibẹ̀ ni ọkàn wà ẹ̀dọ̀fóró kíndìnrín a wá ṣa gbogbo ẹ̀jọ títí dé ikùn. Obìnrin míì torí pé ilé ọmọ ẹ̀dọ̀tín tí wọ́n sọ pé fibroblastic tube ẹ̀dọ̀tín tàbí fibroid a kọ gbogbo àwọn àìsàn sílẹ̀ níbi àgọ́ ara tá a máa pè ní private part. Ọkùnrin míì tí ò bá lo oògùn márale kò ní lè fi dídí. A lọ síbi ẹsẹ̀ arọmọlégún gbogbo ẹ̀ nígbà tá a kọ gbogbo àwọn àìsàn tó wà ní ẹ̀yà ara ẹ̀ pátá. A wá padà sí orí àyẹ̀wò èyí tí a ṣe ní àkọ́kọ́ lórí àwọn oúnjẹ táwọn bàbá wa ń jẹ. Irú àwọn èso wo irú àwọn ewébẹ̀ wo náà máa ń jẹ tó lè ṣe àwòtán àwọn àìsàn kọ̀ọ̀kan tá a ti yí rẹ̀. A wá rí pé síkan tá a jẹ ju pé fún àpẹẹrẹ irú kárọ̀tì sì tí gbogbo wa ń jẹ. Kárọ̀tì ní kinní kan tá ń pè ní vitamin A tó máa jẹ́ kí ojú kó mọ́lẹ̀ tó ń ṣàwòtán ojú. Àpẹẹrẹ ìkejì ní tòmátò tá a máa pè ní tòmátà wa máa ń jẹ ní gbogbo ìgbà. Ó ní kinní èròjà kan tá a máa pè ní lycopene ìyẹn máa fọ gbogbo ẹ̀jẹ̀ tó máa jẹ́ kí ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní. Àlùbọ́sà ayò tá a máa pè ní gálẹ̀ tá a máa jẹ gbogbo ìgbà. Èyí ò máa jẹ́ kí ẹ̀jẹ̀ dì. Tí ẹ̀jẹ̀ bá dẹ̀ ti dì tí ó lè gbéra láti ibi tó ti gbéra tó lè máa padà sí ọkàn ibi tó ti gbéra. Ẹni pé kò ní sí irú àìsàn kankan tó máa ṣe yàn. Àwa kó gbogbo nǹkan tẹ́nu jẹ yìí. Ó wá jẹ́ nǹkan bí
3: 40-45
2: ingredients. Àwa papọ̀ àwa fi ṣe oògùn ìlera ara tí à ń pè ní Golden Harbour Mixture. A ti wà lórí research tó ti lọ sí ọdún méjìlá. A ti ṣe NAFDAC ti rí NAFDAC ti approve ọ̀rẹ́ ti fún wa ní òǹtẹ̀. Ìjọba Nàìjíríà Federal Ministry of Science and Technology àwọn náà ti wọ́n ti gbé yẹ̀wò àwọn náà ti rí àti Ministry of Health gbogbo náà láti jọ tán ti máa ń pa ẹ̀. Kò wá sí àìsàn kankan tó máa ṣe hàn àfi tí ò bá sí ní àgọ́ ara tí a ti dárúkọ ẹ̀ tó wà lára ní Golden Harbour Mixture ṣe ní ṣiṣẹ́ fún. Àfi ọtí àfi ṣe.
4: A kí àwọn ènìyàn wa a sì ní ká sọ fún wọn láti bẹ̀rẹ̀ sí lo Golden Harbour Mixture láàárọ̀ nígbà tí wọ́n bá tún wá tó wá tún wá di ní alẹ́ tán bá jẹun tán lálẹ́ kán tó sùn kán tó lo Golden Harbour.
5: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú a ti ṣe Golden Harbour Mixture eye drop.
6: Fún gbogbo ẹni tó ní ìpèníjà ojú ẹ ó lọ ra páàkì Golden Harbour Mixture kan tí ìgò mẹ́fà wà nínú ẹ̀. Wọ́n á fún yín ní eye drop ẹyọ kan sí lọ́fẹ̀ẹ́. Ẹ ìgò mẹ́fà yẹn ló máa ń lo ẹyọ eye drop yẹn kan tán.
7: Ẹ kàn sí wa ní olú-iléeṣẹ́ wa tàbí kí ẹ pè wá.
2: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 09077207928 lẹ́ẹ̀kan sí 09077207928. 7928.
0: Tabi 080-86-98-6998. Lekan si 080-86-98-6998. Ayẹwo ilera ofe si te siwaju ni gbogbo awon eka ofisi wa.
1: Aha, Golden Aba Mixture. Egbogi tiwa tiwa ta peyamo ni lana ye ode oni. 100% fruits, vegetables, spices and herbs. Oh yes, tonic ti nbe nu e tun poro ko. Bẹ́ẹ̀ ló tún fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tí ò wúlò lára. Inú nínú wa bí wọ́ sí. Tó bá do ní ti bí ẹgbẹ̀lura kẹ́ ẹ sọ jí. Tapanpa tapanpa tapi ìrè palẹ̀ máa ìsàn àtàrùn gbogbo kára ṣe yé mú. Golden Aba Mixture nìyẹn. NAFDAC ti fòǹtẹ̀ lù jìgà. Ó sì ti wà káàkiri. Ilé-iṣẹ́ Martins Global Resources Limited tó wà ní Odógúnyán, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó ló ṣe é. Pẹ̀lú Golden Aba Mixture wà lálàáfíà.
3: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Jọwọ ẹ dúró lọjà rẹ.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wápọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀ kan ṣo níbi tí CDK wà?
10: Èmo ló tún jẹ́ CDK báyìí.
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
9: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
12: CDK, sọ́yẹ́ ẹ̀jẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.

ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀. Ẹ máa bọ̀ lórí òkè ìyanu láti wá bá Jésù Olúwa pàdé o. Nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ̀ lóru máa bọ̀. Bí Ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ̀. Bàbá wa Apostle Prophet Samuel Olúwa níyì. Bàbá orí òkè ìyanu máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun. Ó lè ṣùpalẹ̀ inú ayé rẹ̀. Ẹ lè pe bàbá sí 0065176771 tàbí 0059705015. Máa bọ̀.

kàbíyèsí rẹ ọlọ́run ẹrù jẹjẹ ọlọ́run tó lọ ọkọrin kése àdìtú ńlá ẹnikẹ́ni ò lè tú ìbà rẹ o. Ẹ káàbọ̀ sí orí ètò tòní orúkọ mi ò yí padà èmi ni Victor Samuel MC Kọ̀dínyìnrè coordinator ni ohun gbogbo tí ó wà lọ́kọ yín bẹ́ẹ̀ yẹn coordinator of peace ni ẹ o. Ẹyin lórí ètò àkókò ìyanu ńlá wà láti iléeṣẹ́ ìránṣẹ́ Christ Miracle World Evangelical Ministry orí òkè ògo ìyanu ọ̀tẹ́gbẹ̀yẹ níbi tí ọ̀dà parí sí ní òkè àró nílùú Àkúrẹ́ ńbí ibẹ̀ náà ni wọ́n wà. Bàbá wa apostle prophet Olúwaníyì Samuel bàbá orí òkè ògo ìyanu ti wà ní ìkàlẹ̀ láti fi ọ̀rọ̀

0: ẹ̀dá lè máa wò kó lè máa là kọjá kò sí ni ọlọ́run ti rán ọmọ ẹ̀wá jésù kristi ẹ rí ó lóun ti ṣẹ́gun ayé ó lẹ̀ tujú ká ó ní nínú ayé ẹ ó rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tujú ká ó dẹ̀ ní tó bá ń ṣe ìrẹ̀wẹ̀sì lọ́jọ́ ìpọ́njú pé ìgbàgbọ́ ẹ ò tó nǹkan ẹ rí pé wọ́n dán bàbá wa Abraham wò ẹ rí wọ́n fi ọmọ wọn ni ọmọ ẹyọ kan ṣoṣo kó bí ẹ rí wọn ni kó lọ fi ṣèrúbọ ṣùgbọ́n ẹ rí wípé Abraham gan sọ fún aya ẹ Sarah ẹ rí nígbà tí wọ́n dán wò ìdánwò tó le tó ní agbára ẹ bọ́ kàǹkà ẹ rí wọn ni kó rù Abraham yege ẹ wo lónìí ó di bàbá ìgbàgbọ́ ó di bàbá ìgbàgbọ́ débi kò sí ibi tí wọn ti gbọ́ orúkọ Abraham bẹ́ẹ̀ nù láti wà títí láyé ìdánwò ìgbàgbọ́ olùgbọ́ mi níbo ni wọ́n ti ń dánwò kí ló ń là kọjá tòun sunkún kí ló ń là kọjá tó sọ pé wá ẹ̀ kí ló jẹ́ tó fi jẹ́ èmi ni adẹ́ẹ̀dá àṣẹ̀dá táǹpì náà lọ́rùn ó wà lójú iṣẹ́ ẹ rí pé wọ́n dán ọmọ ísírẹ́lì wò ẹ rí kíláàsì lè mọ ohun tó wà nínú ọkàn ẹ̀ bóyá bẹ́ẹ̀ ni èyí ò pa òfin ọlọ́run mọ́ àbí kò ní pa á mọ́ ẹ rí ìwọ náà lónìí bóyá wọ́n ń dán ẹ wò lọ́wọ́ ìwọ náà bóyá wọn ò tí ì dán wò bẹ́ẹ̀ ni bóyá ìgbà tí wọ́n bá ń dán ẹ̀wọ̀ náà wò ò bá wo bẹ̀yẹn ẹsẹ̀ bíbélì tí mo sọ kó tí mo fi sọ̀rọ̀ kí ìwọ náà kà á kí ìwọ náà kó dì í mú torí wípé tẹ́ bá wo ẹsẹ̀ tó tẹ̀lé ẹ jẹ́ ka ẹsẹ̀ tó tẹ̀lé ẹsẹ̀ tó tẹ̀lé náà ni ẹsẹ̀ kẹta ó sì rẹ̀ ẹ́ sílẹ̀ ó sì fi ebi pa ó sì fi mánà bọ tí ìwọ kò mọ̀ bẹ́ẹ̀ ni àwọn bàbá rẹ̀ kò mọ̀ kí ó lè mú ọmọ pé ènìyàn kò ti ipa oúnjẹ nìkan wà láàyè bí kò ṣe nípa gbogbo ọ̀rọ̀ tí ó ti ẹnu olúwa jáde ni ènìyàn wà láàyè ṣe gbọ́ ohun tí bẹ̀yẹn sọ ènìyàn ò ti pa ẹsẹ̀ oúnjẹ nìkan wà láàyè bí kì í ṣe pé nípa gbogbo ọ̀rọ̀ tó tẹnu ọlọ́run jáde ìgbà tí wọ́n bá sọ bẹ́ẹ̀ pé nípa ọ̀rọ̀ tó tẹnu ọlọ́run jáde bẹ́ẹ̀ ni ńgbà tó bá fẹ́ do ohun tó fẹ́ dà láyé ohun tó fẹ́ jẹ́ ìdí tó torí wá sáyé wọn á dán ẹ wò là nǹkan kan já àgàgà àwọ ata sọ pé a jẹ́ kristẹni torí pé nígbà tó bá fẹ́ jẹ ohun tó fẹ́ jẹ́ eré ìje bẹ̀rẹ̀ ìlàkàkà bẹ̀rẹ̀ torí wípé ìdánwò bẹ́ẹ̀ ni máa wáyé bóyá wà á yege nígbà tí Abraham yege ó dògo fún nígbà tó yege nígbà tí Job tí wọ́n dán wò bẹ́ẹ̀ ni tó yege ó dògo fún bọ́ ẹlòmíì ò fẹ́ gbọ́ ìdánwò lónìí ẹ rí wípé ọlọ́run tó dá àwa ènìyàn ó gbọ́n tí ọgbọ́n ò lè pa ó mọ̀ ó ní ìmọ̀ tí ìmọ̀ ò dẹ̀ lè yọ lẹ́nu ṣùgbọ́n ènìyàn ọgbọ́n ara àwọn ènìyàn nìkan ni wọ́n gbọ́n mọ́ òun lè fi rí pé ènìyàn á wà ní ipò á wà níbi ààyè kan gbogbo eré ibẹ̀ á máa darí ẹ̀ sí àkàtà ara ẹnìkan ṣùgbọ́n ọlọ́run ẹ wo nínú ọ̀rọ̀ ọlọ́run wípé láti dán ọkàn ẹ wò láti rẹ̀ ọ sílẹ̀ láti lè mọ ohun tó wà ní ọkàn rẹ bóyá ibi ló wà nínú ọkàn rẹ gbogbo àwọn tọ́lọ́run dán wò yege ìwọ náà tí wọ́n dán wò tàbí èmi bọ́n bá dán wa wò ẹ jẹ́ ká rin ìrìn àjò ká tẹ̀lé ìwé mọ́kàwá náà lè yege torí pé mò ń sọ ní gbogbo ìgbà pé ìwé ìrìnà ilé ayé fún gbogbo ènìyàn ìwé mímọ́ ni báíbù ni kírísítẹ́nì ni ti kírísítẹ́nì ìwé mímọ́ ni nígbà tó bá ń tẹ̀lé òfin àti ìlànà rẹ̀ ó rí wípé ohun gbogbo bẹ́ẹ̀ ni a máa bọ́ sí ipò fún gbogbo ẹ̀dá láyé òun náà lè fi rí pé Deuteronomy 28 yẹn from verse 1 tó bá kà á dé 13 yẹn wà á rí pé ó súre trout nbe o ni yo si se nigba ti iwo ba farabalẹ gbohun oluwa re to ba farabalẹ gbohun oluwa re to tele ilana ati ase to mu kale ayo ati tunu lo ma mu wa ogo lo ma mu wa sugba aye fine difficult ma gbagbe pe ohun to ko be ni olorun to ko iwe mimo be ni oraye rorun olorun to gbe kale uruko mi na ni apostle prophet samuel oluwaneyi baba ori okogo yanu ni otegbeye ni ibiti oda pari si number mi na ni 082-651-76771 082-651-76771 ikeji 082-597-850-15 082-597-850 o di jomejo
1: oun le ti gbo yen ki gbogbo eni to ba le ti ko gbo on ti emi so fun ijo e ma gbagbe awon alakale eto wa ni gbogbo ojo wednesday a ma nse oso kan oru kan be si ni lojo friday iso oru wa ni ori oke ogo iyanu ti a ma bere ni dede ago mejila e ma gbagbe bakan na awon akanse eto ti ani bi gbogbo ojo wednesday thursday ati friday to keyin lososu wa ba olorun pade ki olorun le se ise iyanu ninu aye re mo fe ko mo pe ko si ohun ti olorun le se olorun to laju afoju to ji oku dide to mu aro larada to rin lori okun ohun na wa nibi awon ipade won to duro di o fun ebe adura igbani ni iyanju tabi ohun kan abi mi ti ko ba yi o te fe ri baba fun e ko si awon number ti a fe pe fun yin 060-65-17-67-71 ati 080-59-78-50-15 oruko mi o yi pada emi na ni samuel victor mc kodi yinre teyi na ba fe pe mi fun kohun mo se alaga ni o o de se mc yin ni o ka jo se ki gbogbo e ko dun ko se gbo leti e kan si number yi 090-63-68-43-92 a ma fi eyi se ilo lori eto yi o tun di ose to nbo ire o

0: tí ó wà ní ọ̀tẹ́gbẹ̀ yẹ sri
1: òkè àró
0: ayọ̀ ní bọ́stọ̀
1: àkúrẹ́
0: gbogbo ẹ̀yìn tẹ́ ṣiṣẹ́ tí kò sí èrè nínú rẹ̀
1: ẹ máa bọ̀
0: lórí òkè ìyanu láti wá bá jésù olúwa pàdé o
1: nígbà káwọn alágbára fayé rẹ lùlù bẹ̀ǹdẹ́ lóru
0: máa bọ̀
1: ọlọ́run yóò ti ṣèyanu láyé rẹ
0: bàbá wa apostle prophet samuel
1: olúwa níyì
0: bàbá orí òkè ìyanu
1: máa wà ń kálẹ̀ láti fàdúrà jagun
0: ó lè ṣùpalẹ̀
1: nínú ayé rẹ
0: ẹ lè pe bàbá sí 0056517671 tàbí 0059785015
1: máa bọ̀ lórí òkè ìyanu

0: Practice and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: My daughter, since I arrived at your house, I have been sleeping like a child. Wait, what kind of magic mattress is this?
5: Uncle, it's the new VitaFoam Pillow Top range.
4: Pillow Top? You mean the pillow is part of the mattress?
5: Yes, so it feels like sinking into the clouds on top with steady support underneath.
4: Yeah. If they carry this mattress to my village, no one will wake up again, no.
6: Experience elevated comfort with VitaFoam's Pillow Top Range, featuring VitaLux and VitaHelix. Thoughtfully crafted for indulgent softness and deep supportive rest, so every night feels beautifully luxurious.
7: VitaFoam,
6: the fine art of living.
8: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
9: Màámi.
8: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
9: yẹn. Hypo kẹ̀.
8: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
10: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
11: Hypo.
12: Ẹ káàbọ̀ padà fún ròyìn lákọ̀tún ẹ̀kan sí wa ní www.adaba889.fm tàbí kí ẹ ṣàkàládẹ́bẹ̀ FM app ní Google Play Store. Bákan náà lè bá wa dọ̀rẹ́ ní www.facebook.com/adaba889. Adaba 889FM láwà lójú òpó Instagram àtàlágbélébu Twitter wa. Adaba FM TV látàgbòmọ́lẹ̀ sí lójú òpó YouTube. Bẹ́yìn bá wa ní ròyìn kan tẹ fẹ́ fi tó wa létí. Ẹtẹ́ àtẹ̀ jíṣẹ́ ránṣẹ́ sí wa ní Newsroom at Adaba 889.fm. Abéjòkè ìgbénu ṣàìròyìn ń tẹ̀ síwájú. Lágbọ̀n ìròyìn ilẹ̀ òkèrè láṣálẹ̀ tòní, ilé aṣòfin orílẹ̀-èdè Uganda ló ti fọwọ́ sí dídá àwọn ọmọ ogun lọ sí Gaza gẹ́gẹ́ bí ọ̀kan lára ètò ìmúdúró àgbáyé, eléyìí tí wọ́n dábàá lẹ́yìn ogun Israel àti Hamas. Ìgbésẹ̀ ọ̀hún ló jẹ́ ìgbà àkọ́kọ́ fún orílẹ̀-èdè náà láti dá sí ọ̀rọ̀ náà nípa fífinúfíndọ̀dà àwọn ọmọdógún lọ sí Gaza. Ẹni tó jẹ́ mínísítà tó rí sọ́rọ̀ ètò ààbò Kayọ̀wá Kwaku jẹ́kọ̀dí mímọ́ wípé iléeṣẹ́ ológun ilẹ̀ Uganda ló ti ní ìrírí kan lákòókò ètò ìpẹ̀tùsáwọ̀ àti ìgbésẹ̀ alálàáfíà tí wọ́n ṣe ní Somalia. Òun ló sì ṣokùnfà ìdí tí wọ́n fi ro ìrò inú bẹ́ẹ̀. Ilé ẹjọ́ kan lórílẹ̀-èdè Senegal ló ti rán àwọn eléré pa ojú òpó TikTok mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ sẹ́wọ̀n látàrí ọ̀rọ̀ tí wọ́n sọ lójú òpó ayélujára, ilé tó jẹyọ nínú fọ́nrán wọn nínú èyí tí wọ́n ti bẹnu àtẹ́lu ààrẹ Bassirou Oldoumaye. Ilé ẹjọ́ ọ̀hún ló ní kí Madombe Diop, ẹni táwọn èèyàn tí wọ́n mọ̀ sí Lamagno Daru, kó lọ sí ẹ̀wọ̀n oṣù mẹ́ta péré nígbà tí Maguire Diop àti Mustapha Ndiaye táwọn ó lọ lè ṣe ẹ̀wọ̀n oṣù méjì pẹ̀lú títa wọn lójì ẹgbẹ̀rún lọ́nà 500 sefa. Ẹni tó jẹ́ agbẹjọ́rò wọn Andina Die ló jẹ́ kó di mímọ́ wípé àwọn fọ́nrán kàn jẹ́ apanilẹ́rìn lásánlásán ni, kò sì ní í ṣe pẹ̀lú sísọni di ẹlẹ́wọ̀n lọ́sàn gan, àti wípé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ ló ń dúnkòkò lajà mọ́ ẹ̀tọ́ àwọn ènìyàn láti fínúfíndọ̀ sọ ohun tó wà nínú wọn jáde. Lágbọ̀n ìròyìn amúlùúdùn, olórin wọ̀ṣọ́wọ̀ṣọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni Peter Okoye

0: Adaba 88.9 FM. Awolu solu dero pese.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
5: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa mọ̀. Òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.
6: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
7: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
8: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Sade, kò sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yìí. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ má bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Ṣade kò ṣe ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dàbí titun.
2: Màámi.
1: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
2: yẹn. Hypo kẹ̀.
1: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
3: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
4: But now monkey will jump past the eye, they quick see.
5: Don't call me auntie.
4: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
6: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, oh. All the bass goes, they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aré kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀ wá sóyà, àlùbọ́sà adò, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

ìjọba lé lórí inú ilé fẹ́ẹ̀fì lójútu ayé lójútu fẹ́ lójútu fẹ́ lójútu ọ̀rọ̀ ara yín ìwú àdàmàdì ẹ̀mí ogún ọdún tí èkó tẹ́tí ń lọlé lọ́jọ́ kan náà lójú kan náà lẹ́sẹ̀ kan náà tí olóńgbò bá wọ bẹ̀ èkó tẹ́ wá bẹ̀rẹ̀ ni àdàmàdì àfọwọ́sẹ̀ sí jáde inú ilé tí ohun yìí ti ń dún kì í ṣèbọn olóńgbò ajagun mọ́sùwọ́sọ̀rọ̀ ṣé òbó yá mi náà wá bọ̀ ìwú àdàmàdì ẹ̀mí látọ̀ wá jẹ́ ní orúkọ ọlọ́run àlàyé máa jóná báyìí ẹ̀mí àjẹ́ máa jóná ẹ̀mí àjẹ́ máa jóná ẹ̀mí àjẹ́ máa jóná ẹ̀mí àjẹ́ máa jóná ẹ̀mí àjẹ́ máa jóná ẹ̀mí àjẹ́ jóná aṣọ́lọ́run kò wọnú omi abọ́lọ́run kò wọnú omi wájú rẹ̀ gbogbo ibi tí ẹ̀mí àjẹ́ ti ń jọba nífẹ̀ẹ́sẹ̀ mú mi nìyí ọ̀yá kí ẹ̀mí yóò ṣògbó fífi omi ìwọ̀n inú ilé abala tí òkùnkùn àtọ ọmọ ogun rẹ ẹnikẹmi fẹmẹrẹ tóṣọ tàjẹ àásá egede àbùnú àyájọ àpẹta ọyá nípasẹ omi ìlẹni ẹyẹ ẹmí burúkú ẹ ṣe gbé. òkùnkùn jáde lára mi má lẹ́ẹ̀kan dé.

0: kare lo le ni aje tin benu le ten tin benu le o jade so ba ti e me aje isu sama o ya so kare jo agbara salabara jẹ oku agbara labara jẹ lafini ẹ ma wo ayọnu ajẹ ẹ ma wo alọwọlọ ajẹ oku agbara ni latoni lọ ọwọ kọ wo awọ ajẹ lara rẹ akẹdanu ọwọ ajẹ lori iṣẹ rẹ asọdafa ọwọ ajẹ ninu ile rẹ o di oku ẹyẹ ni ajẹ ma sofo. Ẹsọfọdàlù láàyè káàyè tẹ ẹ ti ń gbọ́ mi lórí ayé oyá ẹ̀yẹ́ ẹ̀jẹ̀ wọ́ ike wò bí wọ́n sọ pé bóòdì ó ṣe jẹ́ mò ń fi àṣẹ ọlọ́run sọ̀rọ̀ oní bóòdì ó ṣe jẹ́ ó ti jẹ́ bẹ́ẹ̀ nánu ẹ̀mí àjẹ́ kúrú ayé rẹ̀ iṣẹ́ àjẹ́ pinnu lé ẹ̀mí àjẹ́ kúrú ayé rẹ̀ iṣẹ́ àjẹ́ pinnu lé lórí ọjà rẹ̀ ẹ̀mí àjẹ́ ṣọfọdàlù ani n bɛ n di okuta ani n bɛ n di ko ma kawo loju oru ko ma roko kaloju aye ani n bɛ n di ko ma taja loju oru ko si ma pawo ama loju aye ti o ba de sɔbu ko ma so ani n bɛ n di ko sise ko ma jere ɔlɔwɔ pe oraja ko ma jere mbɛ ɔlɔwɔ pe sorosɔti awon emi burukuta n ba wu ni emi ajɛwaru emi afogososo ẹni agbá ògbó ẹni fẹlẹmi ni orúkọ ọlọrun aláàyè gbogbo ọwọ tó ń gbọ mi wákàtí mo súre fún ọ pátá sí pé àjẹkẹ ti kọpa nú ayé rẹ ògo rẹ ó gbà fábúrò rẹ àbó gbà fẹ gbà rẹ àbó gbà fẹ nìkan àbó tiẹ lọ fi dìpọsìtì nú ẹgbẹ ó wá ń fi ògo náà gbòkù ha alágbára òkùnkùn tí ń fi ògo rẹ gbòkù nú ẹgbẹ káfẹ mi ẹ di àwọn mèrè tí ń dáyé lámú tí ń dáyé lámú
1: àbáyá àwọn mèrè tí ń dáyé lámú
0: tí gbógun tẹ̀dá
1: àbáyá àwọn mèrè tí ń gbógun tẹ̀dá.
0: fọkàn lẹ́balẹ̀ ajẹ́ ni mò ń ṣe pé fún ìwé tí a fún yín sága.
2: ale sara tó sara.

Èsù tí sọlọ́run yóò kọ aṣọ ọlọ́run. Alẹ́ pẹ̀lú ìmísí ńlá látọ̀dọ̀ alágbára àgbà. Fáyè tó wà yẹn kì í ṣàyẹ̀ yẹn jáde, ó dẹ̀ jáde kò wẹ̀yìn. Àwọn ẹrú ikú tó bá sọ̀kalẹ̀, àlọ́mọ ogun tó fọ́n káàkiri, àkàn bẹ́ẹ̀ di odò, àkàn bẹ́ẹ̀ di igi, àkàn bẹ́ẹ̀ lóríta, àkàn bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ojú ọ̀nà, àkàn di igi ìwókò, àkàn di ogi ọ̀gẹ̀dẹ̀, àkàn di igi ìbẹ́pẹ́, àkàn bẹ́ẹ̀ ṣe ògiri náà ti ń ṣe pàtàkì. Gbogbo ẹgbẹ́ kan báyìí, mo sọ̀rọ̀ àṣẹ níbi tí a ti ń gbọ́ mi báyìí tàbí tí a ti ń wò mí ní orúkọ ọlọ́run.

0: ẹ ta sọmọ lẹsẹ
1: o tẹnu
2: amina
0: to ẹ pe n pa iya to fẹ olori kodogo to lọkọ ọrun ẹlẹmi esu aimoye ti ẹga tun fẹ ju ti maria magdalene ẹlẹmi esu meje lọ o igbekun to wọ inu ẹni pẹ sẹ ẹ to fẹ lọni tẹnu mo bá omi náà orúkọ lọ́wọ́ láyé agbára ọlọ́run jọ́dọ̀ rẹ àfitọ́ bàbá afẹ́fẹ́ ara mo sọ̀rọ̀ yìí afẹ́fẹ́ ló jẹ́rẹ̀ lẹ́nu bí ó bọnú afẹ́fẹ́ ó sì fẹ́ kàkàkiri ó fẹ́ wọnú ilé ìwọ tó ń gbọ́ mi tó ń wo mi ó yá gbogbo mẹ́tẹ̀ẹ̀mú òkùnkùn náà ayé rẹ ó túká agbára yẹn dègbé ó dòkú ìwọ ẹlẹ́mìkẹ́mi ó rí agbára yẹn lò ìwọ tá a fẹ̀mí ìdè ìtúsílẹ̀ rẹ dájú iṣẹ́ rẹ gbàgbọ́ lọ́tún ayé rẹ dọ̀tún ìmọ̀lẹ̀ tafọ́ ojú rẹ la ojú rẹ la iye rẹ la iye rẹ la iye rẹ la ṣọ́ọ̀bù rẹ tá a ti tìpa àṣẹdẹ lọ sí pẹ́lá ọ̀gá tá a ti kó lọ lẹ́rẹ̀ ń tókó ó wọnú ṣọ́ọ̀bù àwọn tó dàbí tábìlẹ́tì ti rún bẹ́ẹ̀ àtọ́nà bí bisikíìtì ti rún bẹ́ẹ̀ àwọn olómi ti gbẹ́ núngò nípasẹ̀ àdàmàdì ẹ̀mí ó yá gbogbo ẹ̀yẹ ẹ̀mìkẹ́mì tí a dẹ́ yìí wò ẹ pààrọ̀ owó tún bàjẹ́ mọ́ lọ́wọ́ nípasẹ̀ ẹ̀mìkẹ́mì lónìí àtúwọlé àtúwọlé àtúwọlé àtúwọlé inú ìjọsọ àtúwọlé inú ìjàjẹ àtúwọlé.

0: ogun odun to ba esu
1: inu ọlọ́run sọ̀kalẹ̀ sínú omi tó gbé kalẹ̀ wájú lálẹ́ mọ́mọ́ tó mú omi yìí gbogbo ẹ̀mí burúkú ti ń bọ́ ọgbẹ́ ìwà jẹ́ olójúwò kò yìí ìwé mẹ́rin ojú kíókíó wóbiwóbiwóbi ìwà tó ń gbọ́mi ọmọ rẹ tọrọ ẹnu rẹ jùlọ èyí ń wà gbalagbà kan ọ̀dájú ọmọ ẹ̀mẹ̀rẹ̀ fúlọ́mi mu tó bá lọ́wọ́ mu fi rọ́ mọ́mọ́ tó bá mú omi lù ẹ̀mí ẹ̀mẹ̀rẹ̀ palẹ́nu ayé rẹ̀ ẹ̀mí oṣù palẹ́nu ayé rẹ̀ ẹ̀mí ẹ̀ńdàlú ṣẹ́gun ayé rẹ̀ ìwọ náà mú àgbàlagbà tí o mọ̀ bí àwọn ti fi dájọ́ ìyá ìwọ náà wọ́n máa mú omi o ogun ní bí ogun ogun ní bógun ogun ní bógun bẹ́ẹ̀ ni táyà tẹ gan táyà rẹ wobi ọ̀pọ̀lọpọ̀ tó níyà jẹ níyà èmi ò níyà yà ń tèmi o níyà rẹ ti fi dájọ́ níyà rẹ ti fi sakirọ́pọ̀ kò fi ọ́ sakirọ́pọ̀ ní first bank ṣé ìyá lo ni o kò fi ọ́ sakirọ́pọ̀ ní senate bank kò fi ọ́ sakirọ́pọ̀ ní uba ó wá fi ọ́ sakirọ́pọ̀ ní ẹgbẹ́ àjẹ lónìí okùn tó sọ ìwọ àti ẹ̀mí burúkú yẹn pọ̀ ọjà ọjà báyìí ọjà báyìí ọjà báyìí aláṣọ dúdú bara dúdú bojú dúdú bìfún dúdú gbogbo ẹ dúdú ìwà dúdú tẹtẹrẹ dúdú dúdú tó bá ara rẹ lójú oorun tẹtẹrẹ tẹtẹrẹ gbàdúrà gbàdúrà gbàdúrà aláṣọ dúdú yà ní orúkọ ọlọ́run aláàyè gbogbo ọwọ́ tẹ gbẹ́mí àjẹwọ́ láì ṣe pé ọ̀fẹ́ wẹ bí àjẹ́ ṣùgbọ́n àfẹ́ ọ̀sàkírọ́pọ̀ mẹ́ amú ọwọ́ bẹ̀ nípasẹ̀ oúnjẹ ojú oorun nípasẹ̀ obì jíjẹ nípasẹ̀ àkàrà jíjẹ nítorí a fún ọ jẹ tó fi bára rẹ nú ẹgbẹ́kẹgbẹ́ ní orúkọ ọlọ́run aláàyè ó yá ó bàjẹ́ kálẹ̀.

0: wọnú ilé wa. Kí tó ṣọ́ máa làbára ma. Kí bá jàmá làbára ma. Kí bá mẹ̀lẹ̀ bá làbára ma. Kí àṣàṣọ máa mọ̀ ma. Kí àṣọ máa mọ̀ ma. Kí àgẹ̀dẹ̀ máa mọ̀ ma. Báyìí máa lé ọlọ́run sí wàhálà. Kale fi àdúrà tí àwọn èèyàn sílẹ̀ káàkiri àgbàlá ayé. Kale fi wá sí jẹ́rìí ọkàn fún ọlọ́run káàkiri àgbàlá ayé. Kale gbogbo ẹ̀mí àtàwọn ọ̀fẹ́ orí bẹ́ẹ̀ ń sọ bẹ́ẹ̀. Bóò bá ń sàmì ẹni tó rán mi òfin nílẹ̀ ọ̀bí rẹ̀ sítorí pé mo ti gbọ́ fẹ́ bí àjẹ́lẹ̀ ní òbú ọ fẹ́ gbé òkùnkùn lẹ̀ kó òun ẹgbẹ́ ògbó ni. Èmi gan ló yọ fẹ́ràn jù tó bá pẹ́ orí rẹ̀ pé dáadáa. Kódà o yọ sẹ́ndì owó sí mi pé mo lọ lọ́yẹ̀ pẹ́ gbé òkùnkùn iṣẹ́ bẹ́ẹ̀ rí. Bẹ́ẹ̀ mo wí. Bẹ́ẹ̀ mo wí.
1: Aláà
0: akántan bàbá yìí ní sọ fún ọtún mi ìtọrọ bára.

0: Memorial Go 08033762049. Ma fa.
1: Ṣé ìwé àmì náà láàdúrà lónìí?
0: Gbogbo agbára ó jẹ́ tọ́lọ́run.

0: Adaba 88.9 FM Atuti Fufere
1: Adaba yo.
2: Bẹ́ẹ̀ni, bórí bá kún alábẹ́là pé, bọ́dọ̀ bá kún ìrún ọmọ ẹ̀ láké sí, ọ̀rọ̀ ìlera ẹni kì í ṣohun tá a dérí mọ́lé, la fi gbọ́dọ̀ tẹ̀lé ẹni tó mọ̀nà. Bàbá ń gánà, tọ́pẹ̀ èèyàn mọ̀ sí bàbá kéré wa. Ohun abínibí yàtọ̀ sẹ́ni tó lọ́kọ̀. Nítorí iṣẹ́ ìdílé wa ni mo fi mọ ti fún tẹ̀dọ̀ ewé àtegbò láti fi ṣe ìtọ́jú ẹ̀dá. Àkọ́kọ́ ìbéèrè tó yẹ ká máa béèrè ni pé kí ló ń ṣe mí gan, kí ló ń tó ṣokùnfà á, kó tó kan ọ̀nà wo la ó gbà ṣètọ́jú ẹ̀. Nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ó lè máa ṣe ni ká sì máa rí àpẹẹrẹ tó jọra wọn. Lẹ ò fi gbọ́dọ̀ lo oògùn ẹ̀tẹ̀ láti fi wo làpálàpá. Iṣẹ́ ìwádìí wa lórí ewé àtegbò ló jẹ́ àmọ̀ pàtàkì àyẹ̀wò. Ká ṣàyẹ̀wò fún ni, ká sì mọ̀nà àátọ̀. Yàtọ̀ sí pé ká lè ewé àtegbò ilẹ̀ Ghana, ká lo tilẹ̀ Yorùbá, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni mo ti ṣèwádìí kíkún lórí ewé àtegbò wọn àti ọ̀nà tá à ń gbà lò láti fi ṣe ìtọ́jú ọmọnìyàn. Ọ̀pọ̀ pàtàkì lára ìṣòro tẹ́dà ń dojúkọ ni là ń retí èrè ìgbéyàwó. Ká ṣe ìgbéyàwó ọdún mẹ́sàn-án, ọdún mẹ́wàá, ọdún mẹ́jọ, ká máa retí èrè ìgbéyàwó. Lọ́pọ̀ ìgbà wọ́n lè máa di ẹ̀bí ẹ̀ lóbìnrin lórí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀. Kò sóhun tí ò lè fà á o. Ẹ̀kọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi sílẹ̀ ná 081-64-122-777 081-64-122-777 Àdójúkọ Continental Guest House nílùú Àkúrẹ́ ni mo wà. Ẹ béèrè bàbá ń gánà. Bàbá kéré wa, àìsàn ìbálòpọ̀ ń ṣe àkóbá púpọ̀ fọmọ ọkùnrin, bẹ́ẹ̀ ló ń ṣe àkóbá fọmọbìnrin. Bí àìsàn ìbálòpọ̀ bá pẹ́ lára ọkùnrin, ó lè mú kó má lè ṣe déédéé pẹ̀lú olólùfẹ́ rẹ̀. Ó lè má ní agbára láti ṣètò ẹ̀mọ́. Ó lè mú kí àtọ̀ lẹ tàbí kí àtọ̀ sàn. Bí ọ̀rọ̀ bá wá rí báyìí, ewé àtegbò là á lò. Bọ́rọ̀ bá wá rí báyìí, ewé àtegbò ń bẹ tí yóò mú gbogbo padà bọ̀ sípò, tá ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀, bí àìsàn ìbálòpọ̀ yìí bá pẹ́ lára obìnrin, ó lè fa kí inú máa déédéé robìnrin, kí nǹkan àlejò má ṣe déédéé tàbí kí àwọ̀ rẹ̀ ó máa change. Bóbìnrin bá wá ń ṣe àkíyèsí pé inú ń déédéé wú, tó bá yá yóò sì tún lọ sílẹ̀. Àbó ti di pé nǹkan yí kiri nísàlẹ̀ inú obìnrin tó lè fa ara títa àbí ara yíyún wípé o lè wọ́sápá abílẹ̀mí, ó tún dọ̀la, ó tún wọ́sápá bòmíì. Béèyàn ò bá tì débi tó lọ kì í dúró o. Bàbá ń gánà. Bàbá kéré wa wà ládojúkọ Continental Guest House, Àkúrẹ́. Ẹ pé 081-64-122-777 081-64-122-777 Bó bá ti di pé àyẹ ẹni já ká máa mí lókè nílẹ̀ kí nǹkan bọ́ sílẹ̀ káyẹ ni ó déédéé já pè. Ọ̀rọ̀ fi àmójútó ẹni bá dákẹ́ tara rẹ̀ àbá dákẹ́ kẹ́dà ó dórí ìbùsùn ká ti sùn ó dẹ́kẹ́ ẹlòmíì á wà lórí ìbùsùn wákàtí méjì wákàtí mẹ́ta kò tí ì ní rórun sun bẹ́lòmíì bá sùn ó lè jí lóru ṣe ẹ̀yọ́ tó ẹ̀mẹrin ẹ̀ márùn-ún. Iṣan ara ló gbé ẹ̀jẹ̀ yí kara tí ò sì gbọdọ̀ ní ìṣòro kó má di pé ìbàdí ń faniso. Àìlérin ìbùsọ̀ kan sí kejì tá ò ti máa dáwọ́ tẹ̀bàdí bí iṣan ara bá ti wá ń ṣe àkóbá fúnni débi pé apá kan ẹsẹ̀ kan ṣe wọjọlọ tẹnu ti ń wọ́sẹ̀gbẹ́ tọ́rọ̀ ò fẹ́ máa já geere lẹ́nu mọ́. Bàbá ń gánà. Bàbá kéré wa wà fún wa ní sẹpẹ́ ládojúkọ Continental Guest House, Àkúrẹ́. Ẹ máa pe 081-64-122-777 Ohun tí ń jẹ́ ọmọkùnrin lohun tó ń bẹ nísàlẹ̀. A kì í fọwọ́ yẹpẹrẹ mú ẹrù obìnrin tí wọ́n pé wọn kì í fẹ́ lé wọn kúrò nídìí ẹrù ẹ̀ ni o. Ló fi jẹ́ pé bí wọn ọkùnrin bá ti ń rí i pé láì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ eré àyà rẹ ti bẹ̀rẹ̀ sí ní já pìpìpì ìwọ wá ṣe tán obìnrin rẹ ń péṣọ ti tán nìyẹn. Tètè mójútó ara rẹ o. Ẹrù wọn ò ní dẹrù ẹlẹ́rù. Ewé àtegbò ń bẹ tí yóò fọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù tara rẹ yóò sì dá ṣáká tí wọn náà lè tọkùnrin wakọ̀ délẹ̀ lérí. Ìtìjú ni o kí nǹkan agbára ọmọkùnrin ó kéré jọjú orí rẹ̀ lọ ó lọ́nà táwọn bàbá wa ń gbà mójútó.

0: kú sí ọkọ mi. Mo bí yàrá ìgbàlejò mi àti yàrá ìdáná mi ṣe mọ́ tí wọ́n dé àbí titun.
1: Màámi.
0: Ṣùgbọ́n dúró náà, o ṣe fi hypo nu ilẹ̀ àti tábìlì pẹ̀lú àwọn ibi tá a ti ń dáná
1: yẹn. Hypo kẹ̀.
0: Bẹ́ẹ̀ni, àwọn kòkòrò àìfojúrí kì í gbà lẹ́rọ. Torí náà làwa náà ṣe gbọ́dọ̀ máa pèsè ààbò lójoojúmọ́ pẹ̀lú hypo.
2: Má gbà fáwọn kòkòrò àìfojúrí, dáàbò bo ilé rẹ pẹ̀lú hypo.
3: Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí ní Sátidé, ọjọ́ kìíní oṣù yìí. Mo wọ kẹ̀kẹ́ NAPEP láti St. Luke ní Junction Ala Close lọ sí ọjà ọba ní ìdàkejì ilé ọba. Níbi tí kẹ̀kẹ́ NAPEP náà dúró sí, mo gbàgbé báàgì mi sínú kẹ̀kẹ́ NAPEP náà. Àwọn aṣọ àti aṣọ òfì wà nínú báàgì náà tí ó jẹ́ aláwọ̀ dúdú. Mo rọ awakọ̀ NAPEP náà kí ó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 0703-947-7369 0703-947-7369. Ẹ ṣe púpọ̀.
4: Ó máa ṣe ilẹ̀ ìjẹniá.
5: Ó mà ṣe o,
6: ikú pagbe bí ẹni tí ò dáró,
5: ikú pàlùkò bí ẹni tí ò kosùn,
6: ikú yìí ló pàpà wá mú ìyá wa lọ. Let Mrs. Cecilia Mojisola Oṣùmọ
5: máa lo 90 years láyé òṣì àtẹ̀ṣẹ̀ yìí.
6: Kíkú tó wa wọlé mú màmá wa lọ láàrin wa o.
5: Èyí ló mú kí
6: gbogbo ẹbí àti ìdílé Oṣùmọ àti
5: Ọbádámilọ́lá
6: fi ń kéde ètò
5: àṣekágbá ayẹyẹ ètò ìsìnkú màmá wa.
7: Wednesday 5th August
6: 2026 ni jíjó àjàbú ẹ̀
5: màmá káàkiri ìlú
6: Ọ̀wọ̀-Madẹ
5: láago mẹ́wàá òwúrọ̀ 10 AM
6: ní No. 9
5: Arúwàjoyè Street.
6: Ọbọ̀wádi ni
5: 7th August 2026
6: ni a ó lọ gbé ara màmá
5: ní ilé ìgbókùnsí St. Louis Catholic Hospital
6: ọ̀wọ̀
5: lọ sí ilé wọn
6: tó wà ní
5: Agunká Òkè Ògún
6: ọ̀wọ̀
5: láago mẹ́wàá òwúrọ̀.
6: Lọ́jọ́ yìí bákan náà ni
5: ayẹyẹ
6: àṣálẹ̀ orin ìsìn
5: ìdágbére orin onígbàgbọ́
6: Christian Wakey
5: láago mẹ́ta ìrọ̀lẹ́ 3 PM.
6: Ọbọ̀wádi ni
5: on the 8th August 2026
6: ètò ìsìn ìsìnkú
5: ní ilé ìjọ
6: Salvation Army Corps
5: ìsá ìpín ọ̀wọ̀
6: ní aago mẹ́wàá òwúrọ̀
5: 10 AM.
6: Kété lẹ́yìn yìí
5: ni a ó
6: lọ sin
5: màmá sí ibi ìkẹyìn
6: ayẹyẹ wẹjẹwẹmu àti
5: gbígba àlejò
6: ohun ijó ẹni ọmọ sí
5: pápá ìṣeré
6: ilé ìwé Adédèwé
5: nursery and primary school
6: Òkè Ògún
5: ọ̀wọ̀
6: ọmalúgbòròkọ Naisa
5: ọmalúgbòròkọ
6: Adagunyọyọ
5: ọmalúgbòròkọ Yerúmẹ́yú
6: àgbàrá ògbòròkọ
5: ògbòròne pàròkọ sí Akínlàbí
6: Akínlàbí irun omuche omuche kókó chẹ
5: ayamalúpẹ̀mẹ̀
6: ajọ̀dá àgbòsanra
5: ayamalúpẹ̀mẹ̀
6: erindúpẹ̀mẹ̀ Naja
5: ayamalúpẹ̀mẹ̀
6: ọmachugbẹ̀ chai yoro
5: ayamalúpẹ̀mẹ̀
6: apagbo
5: wẹ́rú
6: mabuhun jẹ
5: ọma èrè wà yídà
6: ọmalúrere àwòdù rárá
5: ọ̀kan baba ti wa ọ̀kan baba ti wa
6: ọ̀kan eki baba ti wa
5: mọ̀ àmúpòpò málẹ̀ rẹbẹrẹbẹ
6: mọ̀ akin
5: ọlọ́fẹ́ déjì ọkọ̀ òun
6: ọma jíngbẹ̀ dálẹ̀ ya
5: ọma rúwo dọ́fẹ̀ lásì
6: ọma máa ja dẹ gbálẹ̀ sọ́gọ̀dẹ̀ gbé wa
5: ọma lípẹ̀tẹ̀ sí yọgùn lè ya ewo
6: gbẹmú léere má ja eré o
5: aláwo rẹ bẹ ti yẹ
6: gbẹmú gbà tẹ
5: dagodẹ o
6: ó dìgò mú ọjà
5: iwájú ẹsan
6: lẹ́yìn ẹsan
5: ọma má ma sùn gbàgbé gẹ́gẹ́dẹ́
6: ọ̀ngọ́
5: ọma ẹ turí toko o
6: èmi
5: aya
6: ọma ẹ
5: Mrs. Ọláyinka aya James Ìbídàpọ̀ Oṣùmá Jọbẹ̀
6: òun fi
5: dọ́ọ̀bá òun mú òkú
6: iyọkọ̀
5: òun kéde o.
8: Bàbá ẹgbà mi ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ńṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣẹ̀ mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni o ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
9: Abba aṣọ òkú ti ìbọnni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062653 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
10: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number 1 lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686.

0: Samsung phone for any of our M-Copa shop within near you. Distribute located of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copa. Own now. Base must more.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
3: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
4: It's about to go down.
5: Aww. My love, what's happened?
1: Before I marry you, the TV where you promise, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
5: CDK?
6: Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
1: So all those things done already there house?
6: Abba, since last month.
1: Ah, first off, continue the wedding.
7: Walk on up, turn together.
6: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small. Zero interest, normal market price. Download CityCare today.
8: Visit us at Danco Plaza, at Jilosun, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
9: CityCare! Pay small. Live BB!
10: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Bàbá ẹgbà mi ẹra mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ́kò tí ìgbọ́ ni nípa 24/7 Abba Mixo kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixo kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixo gbogbo ìgbà.

gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ti mọ̀ wípé 24/7 ọba mixture egbògi tí ọ̀lọ́ ti ń nú ni. Ọ̀dà fọkùnrin ọ̀dà fọbìnrin. Ọyẹ́ wo gbọ́rọ̀ wò 24/7 ọba mixture òun náà ni wọ́n ń sọ ní gbòòrò ayé. Ẹ bá mú tèmi, ẹ fún mi kan bẹ̀ yẹn, ẹ jẹ́ kẹ́mi náà mú kan bẹ̀ yẹn. Òun gangan náà làwọn tó já sí. Òun ni wọ́n ń gbìyànjú láti máa ṣe kíni láti máa ṣe. Òun tọ́nà ń sọ náà ni wípé. Àwọn fẹ́ guide. Àwọn fẹ́ dúró tán. Àwọn ọ̀fẹ́ dọ̀lẹ́. Tọ́ bá ń gbọ́ mọ́ sùnlé, má dẹ̀ sùnà ngẹ̀rẹ̀. Dúró tán. 24/7 ọba mixture náà ló ń jẹ́ bẹ́ẹ̀.

ẹ káàmọ̀ padà látòkè lọ́hún. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà fún iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Herbal Mixture. Ẹ máa láǹfààní láti pe nọ́mbà yìí. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ jẹ́ alágbàtà ni o. Àbí ẹ̀yin náà nílò 24/7 Herbal Mixture. Tó jẹ́ pé ẹ fẹ́ máa tà á. Wọ́n máa dàrẹ́ tí yín ibi tẹ́ ẹ ti máa rí. Ẹ máa pe nọ́mbà 091-60-62-62-53. Òní nọ́mbà tó já sí iléeṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Herbal Mixture. Kí ni tá a máa fi bára wa sọ̀rọ̀ lálẹ́ òní? Ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ̀yin òbí, ẹ pe àwọn ọmọ yín náà, ẹ pè wọ́n sí di rédíò yìí. Àti pé gbogbo ògbésẹ̀ tí a bá fẹ́ gbé ó yẹ ká máa rò dáadáa o. Ó sì ṣe pàtàkì, ó ṣe kókó. Yálà, ṣe rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń bẹ lọ́wọ́ wa yìí. Bó ṣe dáa tó, òun náà ló sì ṣe léwu tó. Èèyàn bá ń ṣe àṣìlò rẹ̀, àfàìmọ̀ kọ́ mọ́ bára rẹ̀ níbi tí ọ̀yẹ́ kó ti bára ẹ̀. Bó ṣe ti wúlò tó, téèyàn bá kàn rò wípé òun kàn lè máa lò ó, ó lè bára rẹ̀ níbi tí ọ̀yẹ́ kó ti bára ibi tí ò lérò rárá. Ẹ kọ́kọ́ délé ẹ mú sẹ́gbẹ́ náà. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ ń gbà míì. Ẹ lè gbọ́ àwọn nǹkan lórí rédíò. Bóyá ẹ gbọ́ jíǹgù kan lórí rédíò ni ẹ wá mú nọ́mbà. Àbẹ́ ẹ gbọ́ tí wọ́n sọ wípé wọ́n pe nọ́mbà kan lórí rédíò. Ẹ kàn mú. Ẹ wá lérò pé ẹ kàn lè máa pe nọ́mbà ọ̀hún bó ṣe wù yín. Ẹ sì lè máa sọ ohun tó bá wù yín. Àbí ẹ lè máa text message ní ohun tó bá wù yín. O lè rán èèyàn lọ ibi tí ọ̀yẹ́ kọ́ ran lọ o. Lówe lówe mo fẹ́ sọ̀rọ̀ lálẹ́ òní. Torí pé kí ni? A ti rí àwọn kan tí wọ́n sọ fún wa. Tí wọ́n sì fi ránṣẹ́ sí a pé ẹ dákun ẹ gbọ́ ẹ tún wo ohun tán mọ̀ sẹ́ǹdì sí mi. Mo mọ̀ mọ̀ mọ̀fẹ́ dá akọ ni. Ṣùgbọ́n kọ́ wá jókòó nílé rẹ torí pọ́ gbọ́ nọ́mbà lórí rédíò. Kọ́ wá bẹ̀rẹ̀ sí pe nọ́mbà ọ̀hún. Kọ́ ọ máa sọ nǹkan tí ò dáa. Àbò mú nọ́mbà, ọwá mú nọ́mbà, ọwá lọ sí text message. Ọwá lọ kọ mẹ́sẹ́ẹ̀jì. Ọwá kọ̀kọ́ kúkọ́ ọbẹ̀ ọsẹ̀ ń díẹ̀ sẹ́ni ọ̀hún. Wọ́n kà kan eléyìí tán fi sẹ́ǹdì sí wa, tán sẹ́ǹdì ẹ̀ sí wa. Èmi náà kọ́ ná sẹ́ǹdì ẹ̀ sí o. Ṣùgbọ́n ẹni tán sẹ́ǹdì ẹ̀ sí. Ara àwọn èèyàn wa ń bí náà, àwọn ará àwọn èèyàn wa náà ni. Ẹgbọ́n tẹ́ni ń sọ, ó ní this is bandit. We catch your son, you will pay a sum of 20,000 naira. Bóyá torí ipa ọkàn gbọ́ nọ́mbà kan lórí rédíò, ó wá kọrú nǹkan báyẹn. Bí ẹni fẹ̀ wọ́n ṣeré leléyìí o. Bí ẹni tó fi ẹ̀wọ̀n tó fi ṣeré leléyìí.

ba mọ wipe o ni nkan se pelu number tan pe lori radio mo wule pe mo pe sere abi ko wa mo so so kuso papa julo elomi gbe number o gbe phone fo mo keke abuku ti wa e ne so ju ba nlo eje nfi yoku le ṣùgbọ́n ṣe pàtàkì ká gbọ́ àmọ̀ràn ọ̀hún àmọ̀ràn ni o ká sì múlò ọmọdé pé èèyàn bara rẹ̀ níbi tí ọ̀yẹ́kú ti bara ẹ̀.

irú ẹni tán sàǹdí ẹ̀ sí báyìí tó bá gbérù gbèsè bẹ́ẹ̀ irú ẹ̀ mọ̀ pé ẹ̀wọ̀n ò ní irú ẹni bẹ́ẹ̀ ní fi ń ṣeré kò jù bẹ́ẹ̀ lọ àmọ̀ràn náà ni

ẹlẹ́rọ àmì ohun jìnjìn la wà yìí àdàbà 88.9 FM. Àsìkò mi lórúkọ ẹ̀tọ́ tó gorí atẹ́gùn báyìí. Mo kí gbogbo àwa tí àjọ mú ti tòní wá sí tí ìgbọ́ yín bẹ̀rẹ̀ láti ẹnu ọ̀nà ọlọ́run tó fi dé yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ń bí. Praise Olágòkè. Akéde ètò àtọlọ́wọ́ Button fún sáà tá a wà nìyẹn. Awakọ̀ fún sáà tá a wà yìí àjọṣe wa ò ní bàjẹ́ o. Mo kí ẹni tó wà ní yàrá agbára Ọlọ́run tó ń mójútó ẹ̀rọ amúnáwá àti ẹ̀rọ alátagbà. Àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ fọhùn oòrùn dé oòrùn fi ìmọ̀ hàn kò sí ibì kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo àgbáyé yá wọn sì dé òpin ayé dayọ̀ olówó kan dé ń lórúkọ tèmi.

0: Olúwa Ọlọ́run ọba alágbára.
1: Ìjìnlẹ̀ tó lani lóye. Ọ̀gá nìkan láwùjọ.
0: Ọba tó ni má ṣe, ọba tó ni má dánwò. Ọba tí ń jẹ́ kéèyàn dánwò. Ó dẹ̀ máa fi ẹ̀lẹ̀ kó dantán. Nígbà tó o bá dantán, tó o bá tún wá máa tó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣakọ tó o ṣe bẹ́ẹ̀ pé bóyá orí ẹ̀ wà ń bẹ̀. A wá jẹ́ kó yí ọ wípé òun lọba òdojú aláṣejù bomi gbóná. Mímọ́ rẹ̀ Olúwa. Ọlọ́run ọba mi ni kò pé méjì o. Ọba tí ń fọwọ́ lẹ́rán káyé ó kọ́ ṣe tiwọn ná. Kó tó wá lo agbára àtipá tó ni lórí ìkó wa.

nígbà tó o bá ń kàn ṣùgbọ́n tí wọn ò tíì ṣí má bínú. Àwọn tí ó wà nídìí kó ṣí. Ni wọn ò tí ì ṣetán láti ṣí. Má wàá fagidí ṣí o. Nígbà tó o bá ti sọ pé bóyá o fẹ́ lọ fagidí ṣí, ó máa le bákan bàkan. Ṣé mo purọ́ ni Felix Kọ́mọlá fẹ́ bàbá àbejì? Ẹjọ́ ṣe wà.

0: Vincent gbọ́ mi dáadáa sọ fún àbá olú àti àkúbà pé tí èèyàn bá ń kàn kó mọ̀ dáadáa kó rí i wípé lẹ̀kùn tó kàn lòun kàn.
1: Àtúbájáyé jagunjagun lọ́jọ́ ogun lè.
0: Kó má kàn lọ máa jẹ ọwọ́ ẹ̀ níyà lásán. Torí tí èèyàn bá ń kan lẹ̀kùn tí ò bá ti jẹ́ lẹ̀kùn tó kàn láti kàn ẹni yẹn máa pẹ́ gan o nídìí ilẹ̀kùn yẹn. Ṣùgbọ́n kọ́kọ́ ṣèwádìí dáadáa béèrè ìwọ gan ṣèwádìí o kó tó o bá dẹ̀ ti rí pé lẹ̀kùn tó kàn ni tó o bá wá kàn kò ní pẹ́ o. Àwọn tó wà nídìí ilẹ̀kùn wọ́n á ṣílẹ̀kùn. Kúrò ń bẹ̀ kan rí mi ìràwọ̀ onítọ̀hún ni òyì jáde bó ṣe rí nìyẹn tó bá ṣì ń ṣakitiyan tóhun tiraka wípé ẹ kúrò ẹ wò ẹ jẹ́ kan rí mi náà àwọn tó wà ń bẹ́ ẹ jẹ́ kan rí mi. Ó wà láàrin èrò ó ní káwọn èèyàn ó yà jẹ́kánjẹ́kán rí o ìràwọ̀ ẹ ò jáde ni tó bá jẹ́ pé ìràwọ̀ ti jáde àárín èrò tó wà gan làwọn èèyàn ti máa tì ọ́ bọ́ta. Bóyá ẹ̀yin ṣe ń ṣí ẹ̀rọ rédíò yín àdàbà 88.9 FM lẹ́ ń gbọ́ o àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́ bá ìdayọ̀ olówó kan dé ni lórúkọ tèmi.

0: máa gbọ́ bó ṣe ń dún ẹ ẹ sì níbí pẹ̀lú mi.
1: ìjó pọ̀jù ṣẹ́rí lákọ́lá bó ló ń lò.
0: tẹ wá lọ máa gbọ́ bó ṣe ń ró gbìgbìgbì.
2: oyana
3: rọra fẹsọ máa jó ìjọba ìbẹ̀lẹ̀.
2: aṣọ́gbọ́jọ
3: lóní ọba orin wá dùn púpọ̀ oyin ni. lóní ọba orin wá dùn púpọ̀ jẹ́kájọ.
0: trumpet maxine àjọṣúwà ò ní bàjẹ́ o à ń súnmọ́ ọjọ́ ọjọ́ ń súnmọ́ wa. ó máa dùn gbọ́ngbọ́n akán sí lọ́gbọ̀njọ́ oṣù tá a wà nú ẹ̀.

0: bá mi dáadáa ẹ̀gbọ́n sóló iléepo tímọ́tímọ́ ẹ̀yìn là ń wò àjẹbọ́ta. Ìdùnnú ńlá ni. Ẹnjiníà Dominic Fayọmi. Ajọ́ṣíwá ò ní bàjẹ́ o.
1: Ṣé náà sọ ibi?

bẹ́ẹ̀ ṣe ń kàn sí wa ní yàrá agbára ń bí la rí. Ajọ́ṣíwá ò ní bàjẹ́ o, a ní pẹ́ bọ́ sórí ìtàkùn ayélujára láìpẹ́. Dádì olùṣọ́ àgùntàn Felix Ẹ̀bùn Mámukúyọ̀mí, Ajọ́ṣíwá ò ní bàjẹ́ sà CAC òkè àláfíà ilẹ̀pa ìkàrẹ́ àkókò. Wọ́n ní kẹ má gbàgbé program ajígbàre o ní Sunday àkọ́kọ́ oṣù. Aago 6:30 AM sí 11:00 AM ni.

0: ó yá ká lọ sí ìjọ gospel dos all things ministry ìyẹn ìjọ ìrere ṣe ohun gbogbo tí ó kalẹ̀ sí kilomita 2 ayere road kaba nípínlẹ̀ kogi níbi tí ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ ajíhìnrere dáre arowo ṣẹ̀gbẹ́ bí àwọn ètò wa olóṣooṣù ṣe lọ níwọ̀n yìí o friday àkọ́kọ́ nínú oṣù ní ìpàdé àdúrà yàrá òkè saturday kejì nínú oṣù àdúrà orí òkè nílùú kaba tí a pe àkórí rẹ̀ ní arúgbó ọjọ́ ṣì ń ṣe gbogbo kò ṣeé ṣe third sunday nínú oṣù àdúrà fífi aṣọ èrí jóná nìyẹn o third wednesday sí friday gbogbo oṣù àdúrà orí òkè ní ọ̀nà tajà nílùú dànrè last monday of every month àdúrà ọ̀sán kan òru kan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pe àwọn bàbá wa sórí 08067858945 wá pàdé jésù kristi oníṣẹ́ ìyanu jésù ní ìyìn rere náà.
1: Olúwa gbé orí ìtẹ̀pàṣẹ ìrọ̀rùn o sàṣàlẹ̀ ayé mi kò lè sísun rere.
0: Biofarm Organic Fertilizer ojúlówó ajínlẹ̀ tó mú àwọn ọ̀jọ̀gbọ́n wá láti òkè òkun ní Cornell University l'Amẹ́ríkà láti wá ṣe àyẹ̀wò ilẹ̀ wa kó tó di pé wọ́n gbé e jáde. Àkọ́kọ́ irú rẹ̀ rèé lórílẹ̀-èdè Adúláwọ̀. Biofarm Organic Fertilizer á mú àwọn erè oko jáde lára ọ̀tọ̀. Gbogbo kòkòrò tí ń bá àwọn ohun ọ̀gbìn fínra kàn jàngbọ̀n pẹ̀lú Biofarm Organic Fertilizer. Kòkó àsojì gbìnì, àgbàdo ayọ̀mọ bọ̀kùà, iṣu àti ẹ̀gẹ́ àtagídí, tòmẹ́tò àso rẹpẹtẹ, alaba jọ táwọn àgbẹ̀ tó mọyì ò jẹ́ kó dúró nílẹ̀ pàápàá àwọn àgbẹ̀ oníkòkó dán wò lónìí kó rí èrè rẹpẹtẹ. Marketed by Fredrice Nigeria Limited, number 3 Daddy Street, Iju, Lagos, nípínlẹ̀ Ondo, Sunday Ogunbo Shopping Complex, Bolajoko Junction, Oke Aro, Akure. Ẹ pè wọ́n sórí 08032854702. Biofarm Organic Fertilizer, ìdùnnú àwọn àgbẹ̀, ẹrù tó jowú ẹ̀ lọ.
2: Èyí ni Alos College of Medical Sciences and Health Technology fún gbogbo ẹni tó wá admission. Bẹ́ẹ̀ ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ o. Ní Alos College of Medical Sciences and Technology tó wà ní Òdòdó Ìdànrè. Gbogbo ẹni tó bá fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa ohun tó ń ṣe pẹ̀lú ètò ìlera. Ìyẹn public health related courses. Ǹjẹ́ wá lọ sí Sokoto ti wà lápò Sokoto yìí o. Má gbàgbé owó tó o bá fẹ́ gba fọ́ọ̀mù. O nílò láti ní credit 5 nínú O level result. Ìbáṣe WAE, NECO, GC tàbí NAPTEC. Do not forget that applicants must have at least 5 credit passes with your O-level results. It could be WAEC, NECO, GCE or NAPTEC. No more than 2 cities, including mathematics and English. Láti gba fọ́ọ̀mù ìgbaniwọlé yìí, ìwọ sáà kàn sí College Admission Office wa tó wà ní opposite Utaja Junction, lẹ́gbẹ̀ẹ́ Olófin Grammar School, Òjòdè Ìdànrè, Ondo State. Tàbí kó o kàn sí àwọn ẹjẹ́ǹtì wa tá a fún pẹ̀lú. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti láti gba fọ́ọ̀mù ìgbaniwọlé, pe nọ́mbà yìí 0816332681. Tàbí kó o kàn sí wa lórí ìtàkùn www.aloshcollege.com.ng right now and let your future soar.
0: Àjọṣe wa ò ní bàjẹ́ o. Nọ́mbà tó lọ sí Alosh College of Medical Science and Technology ní 090-54-05-08-80. Gbọ́ mi dáadáa 090-54-05-08-80. Biofarm Organic Fertilizer 08032-85-4702. Fún kí ilé ó dùn wò kó rẹwà kán ṣe ilé kó dàbí ààfin ọba Bembet Deco nìyẹn tí wọ́n kalẹ̀ sílùú Ìbàdàn. Ẹ lè pe wọ́n 081-31-51-53-21 Bembet Deco nìyẹn. Àjọṣe wa ò ní bàjẹ́, mo mọ rírì yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára náà là ń rí bí o. A ti wà lórí Facebook báyìí, Dayo Olówó Kandé àsìkò mi ìyẹn lórí Facebook nìyẹn. Ẹni orí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wa ń bẹ̀. Gbogbo bó ti wù kí ó rí láyé, ohun tí ẹ̀dá gbọ́dọ̀ jẹ́ ni ìwà tí ẹ̀dá bá ti ń wù. Ìwà téèyàn bá ti ń wù ló máa sọ bí ẹ̀dá ṣe máa jẹ́. Yes, wọ́n ń pe kinní kan ní orí inú, ìyẹn gangan ló máa ń sọ bí ẹ̀dá ṣe máa jẹ́ o. Ẹ̀dá le ní oríire tí ò bá ti ní ìwàre, inú ìwà yẹn, ìwàre tí ò ní yẹn máa ba oríire jẹ́. idi ati to mo ni en tan fi npe ni ori inu so ori inu lo je gege bi iwa ti eda ni lo ma wa fi eda han eda gan le ma ni to le ma ni orire sugbon to ba ni ware a ma pada tun gbe orire wa fun bo se ri gangan niyan

ẹ wá gbọ́ o ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi gbogbo bá a ṣe máa ń tò ó ní gbogbo ìgbà lórí ètò yìí bá a ṣe ń gbé e ní gbogbo ọ̀nà tá à ń tò yẹn àwọn èèyàn ń sọ lóríṣiríṣi láwọn mẹ́sáàgì ìyẹn àtẹ̀jíṣẹ́ tí wọ́n fi ń ránṣẹ́ sí wa. gbogbo bí wọ́n ṣe ń fi àwọn àtẹ̀jíṣẹ́ yẹn ránṣẹ́ sí wa làwa náà máa ń kà ní gbogbo ọ̀nà àwa máa ń wò ó lọ́lọ́kan òjọ̀kan ni mo rántí. mo gba àtẹ̀jíṣẹ́ kan ní ọ̀sẹ̀ tí ó kọjá nípa àwọn ohun tí mo tá à ń gbé jáde lórí ètò àsìkò mi lóríṣiríṣi àwọn kan sọ̀rọ̀ wọ́n fi àwọn nǹkan kan kún un fún mi wípé kí n gbìyànjú láti máa mú àwọn púpọ̀ jù nínú àwọn ọ̀rọ̀ tí à ń mú wá lórí ètò àsìkò mi ká máa ká a sílẹ̀ mo wá rẹ́rìn-ín a ti káwọn kan lẹ̀ tó ti pọ̀ lọ rẹpẹtẹ àkàìmọye tá a ti kálẹ̀ tó jẹ́ pé ó wà lọ́wọ́ wa ṣùgbọ́n mélòó lèèyàn mọ̀ tó fẹ́ kálẹ̀ báyìí ní gbogbo àwọn tá a ti sọ ṣùgbọ́n ohun tó wà ń bẹ̀ tó jà jù ni pé kò sí ọ̀rọ̀ tí mo sọ bí wọ́n bá ti lè rán mi létí mo máa mọ ọ̀gangan bi tí mo ti sọ mo dẹ̀ mọ bi tí mo ti gbé jáde fúndì èyí kò sí ilé tẹ́ padà bí mi léèrè ó kàn máa ná mi ní àwọn àkókò díẹ̀ ni tí n bá padà sí àwọn ibi tí mò ń kọ́ sí máa padà mú jáde yes àwa tiẹ̀ ti gbìyànjú pẹ̀lú rẹ ọ̀fẹ́ ọlọ́run ọlọ́run ló ń tì wá lẹ́yìn òun ló dẹ̀ ràn wá lọ́wọ́ a ò lè wá kú ìgbádùn ló dẹ̀ kù báyìí.

gbogbo bó ṣe ń dún tá a dẹ̀ ń tò ó wẹ́rẹ́wẹ́rẹ́ ó níbi tá à ń lọ lálẹ́ yìí lórí ètò àsìkò mi ẹ jẹ́ ká lọ nínú ibẹ̀ yẹn dáadáa báyìí.

0: lọ́wọ́.
1: Backup tẹ́ ẹ bá gbọ́.
0: Ohun gbogbo láyé.
1: Tán bá pè nǹkan ní backup.
0: Bẹ́ẹ̀ fún àsìkò ẹ̀dá o.
1: Ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ ètò àsìkò mi fún ta lẹ́yìn.
0: Àsìkò mi.
1: Àwọn èdè bókọ̀ kan máa wà nínú ọ̀rọ̀ wa tá a fẹ́ mú gbọ́ lálẹ́ yìí.
0: Má ṣe kan jù.
1: Backup.
0: Má jò wú.
1: Yorùbá lè pè é ní àtìlẹ́yìn.

ọ̀nà méjì ni a lè pín ìtumọ̀ ọ̀rọ̀ yìí sí. A lè pe backup ní àtìlẹyìn, a tún lè pe ní aláfẹ̀yìntì. Torí ọ̀rọ̀ méjì yẹn yàtọ̀ síra wọn, àtìlẹyìn àti aláfẹ̀yìntì. Ibẹ̀ yẹn kọ́ là ń lọ ṣá. Gbogbo ẹ̀dá ló yẹ kó ní backup. Lẹ́yìn Ọlọ́run, ènìyàn gbọ́dọ̀ ní àtìlẹyìn tàbí aláfẹ̀yìntì. Pàtàkì ni backup jẹ́ láyé ẹ̀dá o. Wọ́n tó ti mú kí òyìnbó ṣe fóònù, ìyẹn ẹ̀rọ ìléwọ́ wa wọ̀nyí, tó tún fi àtìlẹyìn sí backup. A ti yé wa pé àwa gẹ́gẹ́ bí ènìyàn, a gbọ́dọ̀ ní ohun tí wọ́n ń pè ní backup.

Iṣẹ́ backup ni pé kì í jẹ́ kí àṣírí ó tú. Backup ló yẹ ká máa pè ní pé tí ó bá ku ọwọ́ kan àdán á fi rọgbagi. A lè pè bẹ́ẹ̀ tá bá fẹ́ tú délẹ̀ dáadáa lédè Yorùbá tó bá kọwọ́ kan àdán á fi rọ igba igi. Kò sí ẹni tẹ́ ẹ rí tó ń ṣe dáadáa tí gbogbo nǹkan ń lọ dédé fún tí ò ní bákọ̀. Kò sí. Tí ẹ bá sì rí olùṣe búburú náà, òun náà ní backup o, ó ní o. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lálẹ́ iṣẹ́. Ẹ jẹ́ ká wá lọ síbi tí mo fẹ́ ká lọ gangan. Ta ni backup rẹ? Ìyá máa ń jẹni tí ò ní backup o, gan. Ìrìn àjò tó yẹ kó fi ọdún kan rìn torí àìsí backup ó lè di 20 ọdún àbí ọdún mẹ́wàá. Ṣé ọ̀rọ̀ mi yẹn ṣó ń yé wa bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́? Ìrìn àjò tó yẹ kí èèyàn fi ọdún kan rìn báyìí, ká ló ní àtìlẹ́yìn ni? Ṣùgbọ́n nígbà tí ò bá ti sí àtìlẹ́yìn, ó lè fi ọdún mẹ́wàá, ó lè gbà á ní ọdún mẹ́wàá tàbí jù bẹ́ẹ̀ lọ kó tó rí ìrìn yẹn rìn. Tọkọtaya tí ò ní backup, ìrìn àjò àti tètè tayọ nínú ìgbéyàwó wọn á falẹ̀. Ọkọ kò ní àtìlẹyìn, ìyàwó kò láláfẹ̀yìntì, kó tó tó ra wọn ó máa pẹ́ díẹ̀. Ṣé ò gbàgbé, mo ti sọ ṣáájú o, mo ní lẹ́yìn Ọlọ́run. Lẹ́yìn Ọlọ́run èèyàn gbọ́dọ̀ ní, ó gbọ́dọ̀, torí Ọlọ́run gan fúnra lára máa, ó ní ẹni tó gbọ́dọ̀ rán láti jẹ́ kó jẹ́ bí àtìlẹyìn àbí aláfẹ̀yìntì tó lóyìnbó ń pè ní backup fún ẹ̀dá. Ṣùgbọ́n nígbà tí ò bá ti sí, kì í jẹ́ kí rìn àjò ó yá ni. Àwọn tó ní backup lẹ rí tí wọ́n tètè máa ń rí promotion lẹ́nu iṣẹ́ o. Ìbáàjẹ́ iṣẹ́ ìjọba, ìbáàjẹ́ ti ara ẹni. Àbí ṣé ẹni tó ní iṣẹ́ ara rẹ̀ báyìí tó ń rí ẹni tó ń fún un lówó gidi láti ṣiṣẹ́? Tàbẹ́ni tó ní olùgbèjà nínú ẹ̀mí tó ń ba fẹ̀mí sọ́nà ní gbogbo ọ̀nà? Ẹ wá fẹ́ fi wé ẹni tó jẹ́ pé àti nípa tara o, àti nípa tẹ̀mí o, kò ní ìkankan ń bẹ̀. Ẹ ti ṣe rí i sí. Téèyàn ò bá ní backup, wàhálà ńlá níṣẹ́ ẹ̀, kì í jẹ́ kéèyàn ó rìn jìnà. Olóṣèlú tí ò ní backup, tí ò ní àtìlẹyìn, tí ò láláfẹ̀yìntì, irú wọn lẹ máa rí tó jẹ́ pé wọ́n á kàn ṣáà jẹ́ ọmọ ẹgbẹ́ lásán ni, wọ́n á kàn ṣáà wà bẹ́ẹ̀ ṣá o. Tó bá dẹ̀ jẹ́ pé wọ́n gbé àpótí, tó bá jẹ́ ni tó ń gbàpótí ni, tí ò ní backup, á kàn máa bá wọn gbé ṣá lọ́dọ̀.

Àìrẹ́ ni bálà báyìí. Ní òun kọ́là ó yá. Ṣé ẹ rẹ́nu àwọn tó là yá yẹn, ẹ lọ ṣèwádìí dáadáa, wọ́n ní àtìlẹyìn. Backup ó wà fún wọn. Àìní backup báyìí ló mú kọ́mọ iléèwé ó máa rán ara rẹ̀ níléèwé. Kìí ṣe owó nìkan ló jẹ́ backup fún ni o. Ẹ má ṣì mí gbọ́ o. Oríṣiríṣi ọ̀nà ni backup fi ń wà fún ni, fún yàn. Bó o jẹ́ olówó tó ò ní backup nípa tara tàbí nípa tẹ̀mí, wà á padà di olówó àná. Bó ṣe rí nìyẹn. Kó o jẹ́ olówó báyìí, kó o má ní àtìlẹyìn àbí aláfẹ̀yìntì nínú ara àbí nínú ẹ̀mí. Ó ṣeéṣe kó nítọ̀hún padà di olówó àná. Àwọn tẹ́ ẹ̀ ń wò lókè tán wà lókè téńté yẹn. Kí ló mú wọn dúró lókè bí tẹ́ ti ń wò wọ́n yẹn? Àtìlẹyìn ni. Wọ́n ní aláfẹ̀yìntì. Wọ́n ní backup. Ẹ̀yin náà ẹ jẹ́ ká gbé e wò káyẹ̀ ẹ wò náà. Ṣe rí lórí fóònù wa, àwọn kankan ti wà ńbẹ̀ tí òyìnbó fi síbẹ̀ fún wa. Tó jẹ́ pé bóyá àwọn nọ́mbà báyìí, oríṣiríṣi nọ́mbà téèyàn bá ń kó sórí fóònù. Tí ò bá fẹ́ kó sọnù, tí ò bá fẹ́ kí àwọn nọ́mbà yẹn ó sọnù, àbí a kì í mọ̀ lọ́jọ́ kan jọ̀gbọ̀n, lọ́jọ́ kan àdọ́gbọ́n sí, tó bá di pé bóyá fóònù ò sí mọ́, àbí tí fóònù bàjẹ́, àbí tí síìmù yẹn gan bàjẹ́, wọ́n pe kinní kan ní email. Ibẹ̀ yẹn, téèyàn bá ń fi àwọn nọ́mbà wọ̀n yẹn síbẹ̀ tó jẹ́ pé orí email èèyàn ń kó nọ́mbà yẹn pamọ́ sí, ọjọ́ tó bá di pé bóyá ó yíwọ́ o, tó bá padà wá ní fóònù tuntun àbí tó ní síìmù tuntun, gbogbo àwọn nọ́mbà tó ti ròpó sọnù yẹn kò sọnù, ó máa padà rí wọn. Backup ní email jẹ́ fún pé ká fi nọ́mbà sórí aago. Àpẹẹrẹ kan tún nìyẹn tí ò bá yé wa ní dáadáa. Ẹ ṣe gbogbo bẹ́ ẹ ṣe ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí ìtàkùn ayélujára. Ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook yẹn, bóyá iṣẹ́ ń gbọ́ fún ìgbà àkọ́kọ́, àdàbà 88.9 FM náà lẹ̀ ń gbọ́. Àsìkò mi lórúkọ ètò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí, Dayo Olówó kan dé ni lórúkọ tèmi. Àmọ̀ rírì yín bẹ́ ẹ ṣe ń kàn sí wa ń bí

lórí àtẹ̀jíṣẹ́ yín Ayọ̀mídé Adéníkinjú, yes. Ohun tẹ́ ẹ kọ òótọ́ ni, bó ṣe rí gangan nìyẹn. Ṣùgbọ́n ẹ jẹ́ ká sì máa babọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ o. Àwọn wo la lè pè ní backup gan? Ẹni tẹ́ ẹ lọ ń bá láti gba mọ̀ràn nígbà tí ẹ bá fẹ́ gbé ìgbésẹ̀ kan tàbí ìkejì. Backup ni. Àwọn kan wà báyìí tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ gbé ìgbésẹ̀ kan, wọ́n láwọn kan tán máa lọ ń bá, wọ́n á lọ bá wọn, wọ́n á lọ fi ọ̀rọ̀ lọ wọ́n. Ẹjọ́ mo fẹ́ gbérú ìgbésẹ̀ báyìí. Mo fẹ́ lọ báyìí. Ẹni yẹn ló máa wá sọ pé òkè, gbà báyìí, rìn báyìí, ó yá ṣe báyìí. Tó o bá gbà báyìí, ọ̀nà gangan ọ̀gangan bí tó o máa já sí nìyí. Bó ṣe máa wá yọrí sí leléyìí tó o bá rìn báyìí. Ṣé kí n má tàn yín, backup ni wọ́n lè pe irú wọn. Òun ni mo ṣe sọ pé kì í ṣe owó nìkan ni wọ́n fi máa ni wọ́n fi lè pè yàn ní backup, rárá o. Ẹni tó lọ ń bá láti gbà mọ̀ràn lọ́wọ́ ẹ̀ ní gbogbo ìgbà tó o bá fẹ́ gbégbèsẹ̀ kan sí méjì, backup ló jẹ́ fún ọ. Ẹni tó máa lọ bá nígbà tí ojú ogun bá le. Tónítọ̀hún náà dúró, tóní máa nìṣó kò séwu, máa lọ, mo wà lẹ́yìn ẹ, kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Lóòótọ́ tó dẹ̀ ń lọ tó rí pé òun là á kọjá, òun rí ogun yẹn ṣẹ́ lọ bẹ́yẹn, ó dẹ̀ ń lọ. Backup náà ni ẹni yẹn jẹ́. Alátìlẹyìn kan ni, aláfẹ̀yìntì kan ni, àtìlẹyìn kan nìyẹn. Ẹ lè pe irú èèyàn bẹ́ẹ̀ ní backup. Lẹ́yìn àwọn eléré, àwọn olórin, wọ́n máa ń pa àwọn kan ní backup singers. Ẹ̀wọ̀n wà ní ìjẹ́mọ̀ tó bá di pé olórin ò lè máa dá kọrin kó dẹ̀ máa dá gbé. Tó bá ti ń kọrin yẹn, àwọn tó ń gbé orin lẹ́yìn yẹn, backup ni wọ́n jẹ́. Wọ́n ń tì lẹ́yìn ni. Aláfẹ̀yìntì wọn, aláfẹ̀yìntì ẹ̀ ni àwọn yẹn jẹ́. Láì sí àwọn, òun nìkan ò lè dá ṣe. Backup, very essential. Mo ti sọ òyìnbó. Ó ṣe pàtàkì láyé èèyàn.

0: àlàáfíà o.
1: Orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
0: Orúkọ tèmi ni Kẹ́mi Aláṣọ láti ìlú Ọ̀kàgógó.
1: Mo ń gbọ́ yín sà ní pápápá o.
0: Ẹ kú iṣẹ́ ọpọlọ sà.
1: Yes sir.
0: Ọ̀nà yín ò ní dá kò ní yòrò.
1: Àmì.
0: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ sọ ní ìrọ̀lẹ́ yìí.
1: Yes.
0: Ó kọ́ wa lọ́gbọ́n pé ká jẹ́ alátìlẹ́yìn fún ẹnìkan. Ẹ mọ̀ pé nígbà tí Mósè ń ṣiṣẹ́ nínú Bíbélì. Tó bá ti wá yá àwa rẹ̀ Mósè. Fún ẹnìkan wà tí a ń pè ní Aaroni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìgbàkigbà tó bá ti rẹ Mósè, Aaroni àwa ṣe kí ni? Àwa gbé Aaroni sókè kó má bàa rẹ Aaroni. To a lo Aaroni gẹ́gẹ́ bí alátìlẹ́yìn fún Mósè tí Mósè fi ṣàṣeyọrí. Lágbára Ọlọ́run olùrànlọ́wọ́ Ọlọ́run àgbẹ̀dẹ̀dẹ̀ sí gbogbo wa o.
1: Àmì.
0: Kí ẹ kú iṣẹ́ ọpọlọ.
1: Ẹ ṣe púpọ̀ sà. Ẹ ṣe o.
2: Dúró dásìkò rẹ̀ àsìkò mi yọ.
1: Ẹ ló ta ló wà ń bẹ́ o.
0: Ẹ lè ra lẹ́gbàá.
1: Ní pápápá orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
0: Orúkọ mi ni Adéwùkọ Johnson, ṣé kí n ṣàdàrà láti ìdí ìgbàgbọ́.
1: Mò ń gbọ́ yín sà.
0: Obìnrin lè jẹ́ bákan fún ọkùnrin.
1: Àti sọ ṣáájú bẹ́ẹ̀ ni.
0: Ó kẹ̀yà ẹ bó jọ.
1: Ẹ ṣe.
2: Àsìkò mi tó lání lóye. Àsìkò mi tayọ̀ olówó kan dé ti dé.
1: 08162519991 nọmba tó wọlé sí yàrá agbára ń bí nìyẹn. Orúkọ yín bolẹ̀ tí ń pè wá. Àwa nìyẹn sà.
0: Engineer Kasafa ló fi dada láta ìdí ọgbẹ̀sẹ̀.
1: Ẹ ṣe o.
0: Kẹ́rí back of tó burú jù tó le jù gangan ni pé àwọn tí wọn máa bẹ náà fún yẹn ní kọrọ tó jẹ bí pásítọ ọwọlíù àwọn onísẹsẹ back of tó burú jù nìyẹn. Tí wọn bá ti rí àtìlẹyìn àwọn yẹn gbà nú ayé ẹni yẹn ọmọ lọ sí lálá ni tí ó fi débi tó fẹ dénú ayé. Dúpọ̀ tó bá ti fún ọ lówó sí tó ń sojúṣe rẹ̀ àwọn yẹn ni wọn máa fi àdúrà gbàdúrà fún nínú ẹ̀mí yálà ti nínú ara back of tó burú tó le jù ní ayé nìyẹn. Ẹ ṣe.
1: Ẹ ló ta ló wà ń bẹ́ o.
0: Ẹlẹ́ka lẹ́sà.
1: Orúkọ yín bolẹ̀ tí ń pè wá sà.
0: Orúkọ mi ni Wòlíì Dèbìdì Solomon. Ẹ̀mí bẹ láti ìlú Ọ̀kàkókó.
1: Yes sir.
0: Ní pẹ́ sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀.
1: Adúpẹ́ sà.
0: Àwa kan wà tó jẹ́ pé wọ́n wà níbi iṣẹ́. Tó jẹ́ kí wọ́n ṣe bákọ̀pù fún yàn kan. Tí wọn ò ṣe wọ́n lè táyà tán. Ojú wọn wà á dun lẹ́nu pé wọn rí gan wọn rí bákọ̀pù wọn ní pléyàfì mọ́. Ó wà ní ọ̀dọ̀ wà nígbà tí wọ́n wà níbi iṣẹ́ kò sí nǹkan tí wọ́n ṣe. Ṣùgbọ́n nígbà tí wọ́n lè táyà tán wọ́n wà wọ́n wà bá wọn ṣeré. Àwọn òde ráyè láti ọdún pé ìgbà tí wọ́n wà níbi iṣẹ́ wọn ò play fún wa wọn ò dẹ̀ kọ́ fún wa. Bàbá ẹ̀ pé ètò ayé yẹn ní bàjẹ́.
1: Àmì àdúgbò sà. Ẹ jẹ́ ń gba ìpè kan yìí sí náà. Ẹ̀lò ta ló wà ń bẹ́ o. Ẹ̀lò. Wọ́n láwọn ò lò. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwa tí àjọ mú ti ti alẹ́ yìí wá sí ti gbọ̀n yín. Praise àjọṣewà ò ní bàjẹ́ o. Felix Kọ́mọláfẹ́ àjọṣewà ò ní bàjẹ́. Bí n bá kúrò lórí ètò 08138550388 nọ́mbà mi gangan nìyẹn 08138550388 gbọ́ mi dáadáa 08138550388 àbí lórí àwọn ìtàkùn ayélujára Facebook Dayo olówó kan dé àsìkò mi lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀ ó máa gbé e wá o mo mọ rírì yín iwájú lọlọ́kọ tèmi ń gbé mi lọ kì í ṣe ẹ̀yìn lórúkọ ọlọ́run àtàtìlẹyìn àwọn tó nílé ayé o òkè láyé wa Dayo olówó kan dé ń lórúkọ tèmi ẹ jẹ́ ká fi ìpàdé sí ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run ẹ ṣé.

Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́nìgbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.

0: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyéwá jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18. Má mu àmú para. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: jọma gbọni.
1: Adaba 88.9 FM a tún ti fò fẹ̀rẹ̀.
2: Adaba yìí o.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Fún olè ṣaláì máa pànílẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Oh Lord, Lord,
1: mo dupe lọwọ Ọlọrun fun ọtọ Ọlọrun se fun mi ni January ta wa si bi won soro won ni ka ra cement ile yan mo tin kon fun 17 years ni ile bo ile yan kon wa nbe but to the glory of God leyin ba ti mo ra cement yen mo akọ ile yan ton within January ti now la lo to ti wa wa leyin mi ti lohun fe ta to wo ni awa lohun fe ka ra ala lowo o la wa lohun fe pe o ma da duro de wa Ọlọrun dẹ se owo yen ni ona ti a lero atemi atoko mi atura atura
0: dona ele ta yin ko tele
1: be
0: odun melo
1: 17 years
0: 17
1: be
0: o wa igba wo le wa sibi
1: January
0: be ejo awon to ra cement
1: yes sir
0: so be se wa kuro mi
1: e mo wa so fun Ọlọrun mo ni ko ba mi ko ile yen pari ti wa yen Ọlọrun dẹ pari ti wa
0: bi ẹnu January 16
1: bẹẹni sir
0: ẹ tún wá ra ilé ẹ anoda
1: tó wà lẹyìn ni ó ló àwa lòun fẹ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró de àṣùgbọn àti rà báyìí
0: ẹ pàtẹwọ ẹ kílò ẹdẹ ń wò báyìí èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years
1: since 2007
0: ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 16 kì í dẹ̀ ṣe kó wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí bó ṣe kúrò lórí òkè
2: yìí
0: let double grace work for you.
2: O
0: tó ń pè ní great mercy nìyẹn tún lọ ra mi.
2: Amen.
3: Dear Lord, orúkọ mi ni Mr. Ọlátúnjí wá láti ìlú Ìkọ̀tún. Orí afẹ́fẹ́ mo ti máa ń sábà gbóhùn bàbá bẹ̀ tí mo máa ń sábà lọ sí orí òkè. Lótìtọ́ kí n tó wọnú ìjọ yìí ni mo ti lùsí ọkọ mi. Mo ń kó àwọn ọmọ yẹn kiri. Kí n tó tún wọnú ìjọ yìí lọmọ 19 years kú. Gbà tọmọ yẹn wá kú mo wá ń kúkú máa ń wá sí orí òkè
4: yìí
3: mo wá ń gbà mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti ìgbà tí mo ti ń wà yẹn Ọlọ́run ò jẹ́ kí nkankan sí àwọn ọmọ mi lọ́wọ́ mi mo wá ń fi ọkàn tán ọmọ mi kan tó lọ ògbómọ̀ṣọ́ ló ti ṣetán ọmọ yẹn wá dé láti ìgbà tó parí school ẹ̀ tó parí yunifásitì ńbẹ̀ ó wá mú passport wá pé òun gba passport ní Àbújá mo ló gba passport mo níṣòro pé mo ní owó tí màá fi rán ẹ lọ sí ìlú òyìnbó ni ló fi lọ ń gba bá torí pé o ti lọ sí yunifásitì ó ní òun ṣàgbá sọlọrun lọrùn èmi náà wá tẹra mọ tí má ti wá wá sórí òkè yìí níbí màá wá mú fọ́tò ẹ̀ dání má bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àpọ́mọ ẹni ti sọ ọlọ́run bá mi jẹ́ kí ìlérí yẹn wá sì múṣẹ ó tó stage kan bàbá wá sọ lọ́jọ́ yẹn pé gbogbo àwọn ọmọ wa tó bá fẹ́ lọ sí tó bá fẹ́ travel out pé ká mú passport wọn wá wọn kò lọ sórí òkè nítòótọ́ mi ì ní owó rẹpẹtẹ ó wá di December mo lọ sórí òkè ní November mo wá sọ fọlọ mo sunkún lọ́jọ́ yẹn pé musa ti ń gbàdúrà yìí ti pẹ́ pé kí ló dé kí travel ọmọ yóò bọ́ sí tí o bó ṣe wá di November yẹn tí mo lọ wá kúrò ń bẹ̀ mo ní tí n bá fi máa padà wá sórí òkè bóyá níbí ọ lórí òkè ògo pé kí ọmọ mi ti travel out pé màá wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ti tòótọ́ nígbà tó di January ọmọ yẹn dẹ̀ lọ sí UK.
4: O ti wà ní UK wáyé wọ́n mi gan-an ni pé dèrò UK o.
2: ó yà dúró dáadáa. àdúrà méje tòní.
4: December 1st.
2: mo fẹ́ kó gbà tẹ́
4: àmì tẹ́ mi. I want to pray that with all your heart.
2: prayer number one.
4: àdúrà kọ́kọ́ o.
2: gbogbo bi tí wọ́n kọ orúkọ mi sí fún ìparun.
4: anyway my name has been written for destruction.
2: àti fún ẹkún.
4: àwọn wíbi.
2: wà á ní ẹ̀mí mímọ́.
4: holy ghost.
2: ẹyọ orúkọ mi
4: jẹ́ bá ní from there.
2: ibi tán kọ orúkọ àmọ́
4: mi sí. let the children stay.
2: fún ìparun.
4: for destruction.
2: fún àkóbá.
4: for implication.
2: fún wàhálà.
4: if a problem.
2: ẹ̀mí mímọ́.
4: holy ghost.
2: ẹ lọ yọ orúkọ wa kúrò.
4: àdúrà.
5: He's not together.
2: Jesus Oluwa wa. Olo finish sule lale. Oh my Lord.
5: It's going to be massive.
2: Night of anointing. Beni oru ororo lale.
5: The night of oil.
2: Ma fo soke gbogbo eyan.
5: Jump up everybody.
2: Okun to so mi ma awon omo iya mi.
5: That time with my siblings.
2: Okun to so mi ma omo baba mi.
5: Because that time with my brother
2: siblings. Tabi ja ogun kan na.
5: That time by December.
2: Emi ja. Okuja,
5: that God is broken.
2: Emi yo,
5: that God is broken.
2: Okuja,
5: that God is broken.
2: Emi yo,
5: I am set free.
2: Okuja,
5: that God is broken.
2: Emi yo,
5: I am set free.
6: Orúkọ mi ni Titi Laya, mo wá láti ìlú Èkó. Mo ń wo ojú Olúwa fún ọdún mẹ́ta. Bọ̀ ìyá mi ló wá sórí òkè ògo, pàtó wá fún mi ní omi orí òkè ògo, mo dẹ̀ ní oyún, mo bí ọmọ ní ayọ̀ àti àlàáfíà.
7: Ọdún mélòó? Ọdún mẹ́ta ló ti ń wọ́ ọmọ. Mọ́mí wá gbọ́ mi orí òkè wá. Ọmọ rẹ̀ ọmọ ti kọ́ ọmọ wa lẹ́nu.
8: Aleluya.
7: Gbogbo ọmọ tó kọ́ wa yóò yẹ kí n gbé wọn dání o, gbé ọmọ wa. Gbogbo ẹyin tó ń wọ ọmọ, a máa gbọ́ ọmọ yín dání. Ọlọ́run ti wù ẹ́. Ọlọ́run dá ẹ̀sìn.
8: Amen.
7: Jesus.
8: Amen.
2: Mo ń gbàdúrà.
5: I'm praying.
2: Bó o ṣe ń padà wọlé yẹn.
5: As you join us again.
2: Àwọn ẹ̀rí yẹn.
5: Those testimonies.
2: Ìyanu Olúwa nìkan.
5: They are just the miracles of God.
2: Mi ò ní tí mo lè sọ lórí.
5: They are not like I see on it.
2: Mo mọ̀ pé.
5: But I know.
2: Ẹ̀rí tiẹ̀ ń bọ̀.
5: Your testimony is coming.
2: Ayi dẹ́dẹ̀ ti gba ẹ̀rí.
5: Ayi dẹ́dẹ̀ ti see testimony.
2: Lórí òkè ògo.
5: On the mountain of glory.
2: Alẹ́ yìí.
5: Tonight.
2: A fi wákàtí méjì sílẹ̀.
5: We live 2 hours
2: of life. Láti gba ẹ̀rí.
5: To receive your testimony.
2: Torí tẹ̀yàn bá máa rí ìlérí mímú ṣẹ. Tọ́wọ́ máa tinú ògo dẹ́nu ògo.
5: Ohun
2: àkọ́kọ́ ni pé
5: o
2: gbọ́dọ̀ mọ òtítọ́ kó dẹ̀gbà.
5: Know the truth and accept it.
2: O mọ òtítọ́.
5: Know the truth.
2: O dẹ̀gbà.
5: And you accept it.
2: If you say the truth is too expensive.
5: Tọ́wọ́ bá tọ́ kó òtítọ́ ti wọ́n ju.
2: Try the light.
5: Lọ́tọ́ ti lọ́tọ́ ìrọ́wọ́.
2: Ayé máa gbádà.
5: Lọ́tọ́ ìrọ́wọ́.
2: Ayé máa sá. Tó bá ní tán ṣe mí ìmọ́lẹ̀.
5: If you say
2: what
5: ask from those that is deep from
2: Satan.
5: Ask from
2: the
5: truth.
2: You know the truth. And Jesus is the truth.
5: Jesus, the new truth.
2: What the kind of bad that come and bring us?
5: He is the only bad that
2: anybody. I just show you about it.
5: The day your eyes are open,
2: like your mother,
5: your destiny is open.
2: My God.
5: Hallelujah.
2: So let me
5: tonight.
2: I show you.
5: Hey, let me open up your eyes. Amen.
2: And your mouth,
5: you know the truth.
2: Otito.
5: And that truth.
2: Your sign don't mirror. John 8:32.
5: You are not just
2: a guy. Verse 36. Only for my body sign don't mirror.
5: Edomina
2: nítòótọ́ láti òní lọ mo gbé ayé rẹ wọ ìmọ́lẹ̀ gbàgbára ìmọ́lẹ̀ gbàgbára ìmọ́lẹ̀ ohun kejì tó lè fà é sókè sínú ògo
5: tuntun
2: ó ní ọkàn ọpẹ́ when you know how to praise God on daily basis God will know how to raise you on daily basis somebody listen to me you will rise today ní Acts 16:20 nínú túbú Paul àti Sila wọ́n bẹ̀rẹ̀ sí kọrin yìí àlójijì ilẹ̀kùn bẹ̀ sí àtúwọ́lẹ̀ wọ́n dìde ìwọ náà nínú ìyìn ayé rẹ̀ dìde ìyẹn mo fi ń pè ọ́ lálẹ́
5: yìí
2: mú nǹkan ìyìn tiẹ̀ náà dání
5: tó
2: bá ní tambori onísẹ̀kẹ̀rẹ̀ oníagogo ẹ̀kan lọ́dún báyẹn lámọ́ gbogbo ooru sọtẹ́lẹ̀ ìyìn lọ́hùn gbàdúà gba ẹ̀bùn wòlí
5: ó
2: tún di nẹ́sì
5: ẹ̀
2: tó bá jẹ́ kan lára tó gba ìpè yìí bọ́ kò sílùú tó wà tó nìdé kò lé
5: ẹ̀
2: national stadium ayé màmá sá ló jẹ́ ká lọ bí tó lè gbà wá that is the largest stadium mo sọ tẹ́lẹ̀ sí ọ ọ̀run rẹ̀ sí in the name of Jesus ẹlẹ́kẹta ohun tó máa gbé ọ jáde nínú agbára tó dẹ dúró sínú ògo tuntun ó ní pátó bá sà the effort that you make yẹ méjì díà jẹ́ kí n sọ fún ẹ àti èso àtọlọ́hún ọ̀lẹ́ ò léṣe wọn nothing of value that will come free ibi kan ṣoṣo ló yá fún ọ̀lẹ́ òkú ẹrú ni ibẹ̀ náà ló dẹ̀ tó lé jù ìyẹn náà bí mo sọ pé iṣẹ́ tó lè lọ̀lẹ́ lè ṣe now when you tell people come to vigil because to be agile to be energetic must be spiritual and physical ipa rẹ gbọdọ jẹ ti ara ọkàn alápọnlá ò mọ sanra o gbọdọ ṣiṣẹ
5: will work.
7: O gbodo sise.
5: I must work.
7: O gbodo den alaki kanju.
5: I must be very patient.
7: Emi ti mo je woli e.
5: Even at your prophet.
7: O le ba mi ninu ole.
5: You will never make me be lazy.
7: Iwo na o gbodo yo le.
5: So you too should not be lazy.
7: Oni wo ira.
5: He said look at the ant.
7: Eh? Iwo ole. To ira lo. Eh?
5: Bani.
7: To ira. 24 hours no sise.
5: They work 24 hours.
7: Nigba to nje ba wa.
5: When there's food.
7: Wa ma keep.
5: They are keeping it.
7: Igba to nje ba to.
5: When there's gas.
7: Wa pada so
5: le. They go back to you.
7: Igba wo ni wo na o pese fun le.
5: When will you provide for your future?
7: Both spiritual and physical. You must not be lazy. O ti wa soru merin. Eni ko lo so po re. O ti wa yo kan. Eni ko lo so po re. We have finished together. Eyin
5: Abuja.
7: O ni pe mo ntenu mo. Afi to ba gbo mi loku. Be at area 1 today. It's very very important. Mo gbadura fun o. O de de bi giga.
5: Amen, you get the top.
7: Olo ma de bi.
5: Amen, you get the top.
7: Olo ma de bi giga. Another one is the first of your sacrifice.
5: Oni irubo re.
7: O ti o ma gbe erin niyan.
5: What that's what you push for.
7: Whatever you have.
5: O ko to ba ni.
7: It's your blood.
5: O ni eje
7: re ni.
5: It's your blood.
7: Whatever that you work for.
5: Ko to ti se fun
7: yen. It's blood.
5: Eje re ni.
7: Any day you want to redeem yourself. You must drop that blood. Only mo fi man gba ore ma jemu lowo yin. Lo so su. Elomi o mo tuma. Sorry to ba ti fo su kan se yen. Wa wa wole to ma kai lara me. Wa wa drop. This is my blood. I drop
5: mo fi lele.
7: At the altar. O si ni. Oni tin ba ti ri eje.
5: Ibi
7: yo re yin koja. Ni kete.
5: Ti
7: Olorun fe gba damu le. O lati wa nke eje.
5: O ka
7: si le. Igba to fe yo isaku
5: ke
7: kabra mo pa mo
5: to wa nke
7: eje mi o ta sile ibi to gun re fi le awon kan ru boti
5: so ma make you sacrifice against you
7: that is the secret awon kan ru e boti o so ta won to ru bo fun esu lori oro re ti won ba stop ti won ba stop pepe olorun olorun o wu olorun
5: god is the jealous
7: god you go wo awon be esu lo fun le boy awon mo temi ka wo ko idi ni e to ba den to ngbadu aba se ngbadu ai to the time ore to pare di o ori won ori lara won because they don't believe in breakthrough they just believe in shouting ariwo na pa
5: they don't believe
7: mo pe owo soke
5: I lift up my head
7: ta lo same ira wore di de lona so ready
5: Friday
7: on the 7th mo le advice here push are sinu ise cement
5: ko push yourself to that work of cement
7: laarin odun kan
5: within a year
7: iye testimony awon ti won ko le rale ki soro 1000 no I'm not here to flatter you. People that come to mountain no.
5: But
7: Lord, I want to was okay. Sorry, it pass sacrifice.
5: The part of sacrifice.
7: Was a pike kere.
5: It's not small.
7: You order it yes. Number 5. So fair today.
5: O
7: fair one o go. Agbara adua.
5: Get the power of prayer.
7: Agbara adua. So pe prayer.
5: Adura. Adura.
7: So I receive.
5: Mo gba o.
7: Power of prayer.
5: Agbara adura.
7: Mo pe agbara adua we.
5: I put the power of prayer.
7: O ya gba. Ninu adua. Wa serere.
5: You will succeed.
7: Ninu adua wa run along in the name of Jesus mo fe lo sori adua marun to
5: ku how to go to many five
7: so tell at mo so si o ke fa
5: number 6
7: o ni agbara ipe awon woli
5: it is about the prophetic calling
7: o lo ma gbe sinu ogo
5: that's what they launch into glory
7: by a prophet
5: nipa woli ko
7: he brought them out by another prophet he preserved o sia 12:13 nipa woli kan lo pa won nipa woli mi lo pa won mo second chronicle 20 Verse 20. Egbo Oluwa Olorun yin gbo. A fese yin mule. Egba awon woli gbo. E se rere. So your prophet connect you with your future. The anointing connect you with breakthrough. So when you connect with your prophet, your prophet is sure.
5: Oh.
7: Bokigbe. Sabi to le.
5: Won
7: ni de duro.
5: Now you can stop
7: it. Irawo ready de.
5: Your star is lifted.
7: Ogo ready de.
5: Your glory is lifted.
7: Irawo ready de.
5: Your star is lifted.
7: Ogo ready de.
5: Your glory is lifted.
7: Irawo ready de.
5: Your star is lifted.
7: Ogo ready de.
5: Your glory is lifted.
7: Irawo ready de.
5: Your star is lifted.
7: Ogo ready de.
5: Your glory is lifted.
7: In the name of Jesus. Wa omi die. Ise woli ni. To le mutan. Bu sinu cup. Kembe kasamu isi. Be omi yen dani. Ibuko ni fun okunrin na ti orin ni bayin mo yan buburu ti ojoko ni bujuko awon ele. Idu ne wa lo fe Oluwa ninu e lo se asa losan ati lorun yo dabi gita gbese ti podo o ma su eso re ni akoko re ewe rẹ kì yóò sì rẹ o gbogbo tó bá ṣe láti lọ yóò mọ ṣe dédé láti òní lọ bó pàṣẹ ìbùkún kó wọ ara rẹ ìgbà tí israẹli jáde kúrò ní jíjí sálẹ jákòó kúrò ní àjèjì yẹn dúró dájú mọ rẹ israẹli ní ìjọba rẹ òkú rí ó ṣáájú dáni padà sẹyìn àwọn òkè láfúgbé àgbò kéékèé kébé ọdún àgùntàn wọn rí wọlé níwájú wa níwájú wa òtọrun jákòó ẹni tó sọ àpáta di adágún gbogbo ogun àti èpè àti àìní kó jáde lára rẹ iwájú ọlọrun jacob ẹ tó ṣàpàtà di adágún mi gbogbo tó o bá ṣe látòrí lọ òdìbú ìbùkún òdìbú ìbùkún ọba tó pe omi jáde láti inú ilẹ̀ ìyá malẹ kẹdà ó tún pinlẹ jáde láti inú mayé namaza ríà gàdàbọ ó wá pe igi jáde láti inú ilẹ̀ lára igi náà ti mú pépà wọn sọ pépà dowó owó ò ní jẹ pọblẹmù
8: náà bá ní wọn náà bí ọ pọblẹmù
7: mo fi àkókò ìbí mi gbàdúrà
8: àtúntà ọmọ ẹ bá ṣe pẹ pọ
7: yìí ó ní ṣàìsàn ikú gbogbo májẹmú ikú ó gbiná dà jẹ olúwa nílé àtẹkùn rẹ ayé àtọtọ dọdọ síbẹ ó fi dẹsọ lórí òkúgbẹ kalẹ lórí àwọn sómi tani ogbono òkèlúwa tani odò òsìmọ rẹ ẹtọ lọwọ máa ta ẹfẹ tí o gbọ kẹsàn kí sàtọ sí brẹfẹ yóò rí ìbùkún pa lọwọ lọtọrọ lọrin gbara èyí ni àwọn tó ṣàfẹrẹ ẹ tó ṣàfẹrẹ lọrin jacob ẹgbọn ní sókè o ẹyẹ ni wọn kà gbé sókè ilẹkùn ayé kọbọ gòkú wọlé wa mo lu agogo ire wọlé yóò ayọ wọ bẹ àánú wọ bẹ ìyanu wọ bẹ ìdánẹwọ jù ọgá ó yà mú omi yẹ mo ń pàṣẹ ìrọrùn àti ìṣerere mo ń pàṣẹ ìrànlọwọ àti ọ̀nà ṣíṣí ọ̀nà lílà ìgbédìde ìrànlọwọ àánú
8: ìṣerere
7: prosperity
8: ìrànlọwọ
7: ọ̀nà ṣíṣí
8: open ways
7: ọ̀nà lílà
8: open doors
7: lójoojúmọ́
8: everything
7: mo wọlé n ò débi tí mo fẹ́ dé n ò débi tí mo fẹ́ dé wọn bá kẹnu pèpè kó kẹnu pàṣẹ
8: n ò débi tí mo fẹ́ dé
7: bó o ṣe mú omi yẹn àṣírí olúwa bẹ pẹ̀lú àwọn èèyàn
8: rẹ
7: afa ọrùn yàtọ̀ rí tiẹ̀ o ṣe dádúró o súre fún ọlọ́run
8: yóò
7: o gòkè lọ bí gíga àṣẹ keje o ní ààbò o dájú lórí ẹ gbogbo ògo díẹ̀ mi pin kò ní jẹ́ ìpín rẹ ìpín rẹ yí padà ó délé ológo ìdánimọ̀jú à ń lọ sí pẹpẹ ìrúbọ ibi tí gbogbo àlùyọpẹ sí rẹ
8: where all breakthrough ends
7: ìràpadà
8: redemption
7: ó ní ọrẹ má jẹ
8: that is the covenant
7: seat ohunkóhun tó o bá ti fi sílẹ fọlọ
8: whatever you give unto God
7: o tún lè padà sẹrú ẹ
8: mọ you can never be enslaved to it again
7: ọjọ tí mo fọkadà mi tọrọ
8: the day I gave out my motor bike
7: ni mo gun ọkadà gbẹ
8: it's the last day I ever used bike
7: ọjọ tí mo fi mọtò àlòkù mi tọrọ
8: the day I gave out my used car
7: ni mi ò lo mọtò àlòkù
8: I never used used car again
7: sórí iye owó tó o bá ti lè fọlọ
8: any amount you can give God
7: o lè wá ti mọ
8: you can never see
7: me today iwọ náà try ẹ lé
8: you try to get today
7: go on your own way
8: lọdí ọ̀nà rẹ
7: do it according to your faith everything is using for this program radio ta n lo lojumọ lo increase
8: si
7: o ti fọlọ to se tiwa kakiri mo gbàdúrà ìrere ta jọ build
8: yìí
7: a jọ gba ẹrí ẹ lọrun ẹ fún ọ ní àwọn àkáǹtì yẹn bó o bá try providus yẹn tí o bá lọ lo eco bank yẹn wọn dẹ máa fún yín ní first bank náà mo fẹ kó o farabalẹ ṣe ogbó rẹ adẹ fọ.
8: The eco bank account 0970003215 again eco bank account 0970003215 Freedom Apostolic Revival International Ministry is the name of the account. Or you can use the Providence Bank account. Providence Bank account is 8900512948. Again, Providence Bank account 8900512948. Freedom Apostolic Revival International Ministry is still the name of the account. The first bank account, you can use the first bank account, which is 20146519906 again first bank account 20146519906 Ojo Sam Omoloju Jesu is the name of the account. For inquiries and details, call us on 081-123-2 in five places, or you can use 070-81-1640 9-0. God bless you.
9: Olorun mi.
8: My God.
9: Yo ya olen.
8: Eh, me sha so
9: pe mo gbagbe o. National Stadium.
8: National Stadium.
9: Suru lere.
8: Suru lere.
9: Lale.
8: Tonight.
9: O to the next year.
8: O the next year again o.
9: Ko fa fe lo le.
8: I want to go today.
9: O le palara.
8: That can affect it. Please put it aside.
9: Gbogbo kan lo si wa lojo mi.
8: You see after one
9: year. Eleye kan lodun.
8: But this is once yearly.
9: And the man ni ma jemu yen lowo.
8: And that covenant will do keep it.
9: The next year.
8: Till next year.
9: Gbogbo en to ba.
8: And now you see.
9: Yari wo so fun.
8: In the last verse there.
9: Mo ma ri o.
8: I will use my glory.